0: ni aye alaafia ife inu rere si eniyan ama dupe lowo olorun abrahamu olorun isaki olorun jakobu eni to nba wa se gbogbo eto wa ati awon ipade wa e wo on to sele ni challenge ni akoko ipade lose yi laaro thursday e wo bi owo olorun se rin koja laarin awon abiamo gbogbo eyin te n gbohun oluwa lenu mi abiamo ni o tabo ti bimo oko ni o tabi yawo baba ni o tabi iya e gbo oru oluwa lenu mi aye oni gba bi omo mu o gbogbo iseda eniyan to n gbo mi mo duro ninu majemu ipe yi mo duro ninu ase kristi majemu olorun ta fi pe mi o di majemu loni aye oni gba bi omo mu o pakute ti won dele fun o laturi omo omo ti e oni ko sinu pakute na eyin kan gbo mi laaro yi ni bikibi ti e wa oluwa ni ki so fun yin pe o ma fun yin si o n bere pe kini e so pe oluwa fun mi si e so pe reti mo ni oti to olorun abrahamu fun mi si olorun isaki fun mi si e so pe olorun jakobu fun mi si e te fun mi oti to e so pe olorun abrahamu e fun mi si mama mo gbadua emi mimo yo fun o si daddy mo gbadua emi mimo yo fun yin si gbogbo ire te n struggle fun emi mimo yo fun yin si jesu to n fun ni re yo fun yin si ejo n so nkan kan fun yin sa ejo n so nkan kan fun yin e wo mi ma adua ta fe gba laaro yi na ni pe oluwa fun mi si enu bibeli bibeli wi pe oluwa fun adamu ni gbogbo aye eyo enikan gbogbo canada italy germany switzerland lebanon nigeria gbogbo ẹpata genesis chapter 1 oluwa sọ pé ọlọrun fi adamu jọba lórí gbogbo ẹ òun ló yọ̀ǹda gbogbo ẹ fún láti máa ṣe àkóso láti máa sọba wọn tún ṣe ọgbà kan sínú rẹ tá a pè ní edn èmi ò mọ tẹ́tí ní láàárọ̀ yìí tó ń jọ yín lójú o bàbá mi ló ń fẹ́ fún yín sí ni o ẹnìkan ṣàmì ohun tuntun tó o ti rírí láyé rẹ bàbá mi fún ọ sí láàárọ̀ yìí mami má jẹ kó rí ọ má jẹ kó tó ọ o èéṣe pò ń sojú kòkòrò jẹ mú ọ lọ sínú ọrọ ọlọrun díẹ sá ẹsà genesis chapter 2 verse 20 genesis chapter 1 verse 26 to 28 ọlọrun ń bá adamu sọrọ pé òun fún ọ ní gbogbo àwọn nǹkan yìí nígbà ó tẹsíwájú ọkùnrin kan ṣọ ọ inú ìrìn àjò náà wọn ń porúkọ rẹ ní abrahamu genesis chapter 13 ọlọrun wà ń sọ fún ní verse 14 pé abrahamu nǹkan àní tó ń wòye gbogbo ẹ̀mú tí kò fún adamu àti ifá o ṣùgbọ́n ìwọ ìwọ náà gbójú wòkè inú nǹkan tó kù nílẹ̀ yìí ìtọ́jú rẹ bá rí as far as your eyes can see mo máa fún ọ abrahamu bá wò ó bá wò olúwa ní gbogbo nítorí orí yẹn pátá mo yọ̀ǹda ẹ̀ fún ọ mami ṣé ẹ máa ṣàmì èmi ò mọyé elétò ti kọ́ ṣùgbọ́n àánú yóò fún ọ sí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgò òróró kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà ak47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìta rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
1: ọ̀pọ̀lọpọ̀ ohun tó sọ wọ́n dẹ lówó àná ni pé wọ́n ti wà satisfy pẹ̀lú kékeré tí wọ́n ní wọ́n wá ná kékeré nǹkan pé kó jìnnà ó parí mọ́ wọn lọ́wọ́ torí pé wọn ò bèrè sí lọ́wọ́ ẹni tó fún wọn tàná ẹnìkan ṣàmì lórúkọ jésù bàbá mi máa fún ọ sí ọ bá jẹ́ local government chairman ó ṣe bèrè sí ìwọ náà lè gbéra kó o kú ní local government chairman kó o dé gọ́vnà tó o bá jẹ́ gọ́vnà ó ṣe bèrè sí o lè kú ombẹ̀ kó o di senator tó o bá sí senator ó ṣe bèrè sí láti bẹ̀ o lè di president kò sí ń tẹ́yìn ò le dalaye afi ti o ba bere bere won kan sa enikan sa mi loni baba mi ma fun o si mo ri ko nyo nitori ipo ko le kan won ni ki so fun olodi pe ile kan to ko nda lo to o sugbon tenant si ni o ma won tan pe landlord an landlord la won ti an kole ti a tun kokan sibomi an ti a wa ko sibomi ni awon yen wa sanwo fun landlord landlord wa tin bo landlord wa tin bo sugbon to ba ye pe nu ile eyo kan te ejo ko na lejo wa tenant gbogbo yin o kan sanwo ile nti eni sugbon mo so tele ohun tutu ti o sele to fi bi original landlord o ma sele si o bayi me so fun o pe ko soju kokoro mo nso pa nkan to lo nfe se fun awon to ngun mi laaro yi ti orile ede kan lo wo baba mi fe mu owo gun o ya loni mo so tele baba mi ma fun o si ti n ba n waasu ma so pe ah olorun ti ya mi lenu ga o mo ti wo orile ede 37 countries lati lo waasu nigba ti mo wa ri baba bense idahosa ti o wa n waasu inu iwaasu won kan won wa n so yi pe awon fi ogo fọlọrun nigba ti o ti si internet ti o ti si gbogbo nkan ta n lo yi baba yen so pe mo fi ogo fọlọrun mo ti wo iba 90 something countries

ti something asolo nle fun yan ju be lo tolo n ba le fun aniru yen ni akoko ti o ti si internet tuto bayi esa enikan sami ireti o fun ni enikeniri o ya gba la aro mami emi n fe fun awon ti o fe ki itan won mo pare ni o ni eniyan rere fi ogun rere sile fun omo omo re omo omo iyen ni wipe bo ba bere si ire to je ta ma omo re nu o tun je o si wa lodo olorun o ya laaro yi o ya gba laaro yi oro jesu lo ba mi leru ni matthew chapter 7 nigba to de verse 7 o ni e beere o ni a o fi fun yin o ni e kankan o la o si sile o ni e wa kiri o ni eyin o si ri o ni kinidi o ni tori pe en to ba beere o ri gba eni kan to ba wa kiri yo ri en to ba kan si kankan o la fi fun baba mo mo beere loni ire to le jetan adari esi yin loni e so pe oluwa e fun mi si nigba ti jesu soro yen tan oro yi o ti pari lenu re lo ba tun bonu john chapter 16 ni verse 24 to 31 o ni mo ni ke beere o ni titi nisin e ti beere kankankan o ni e beere titi tayo yin o fi kun o ni a ni e beere loruko mi gbogbo n te n beere e ti beere kankankan o ni e beere titi ti ayo mi o fi kun omo melo lo bi ti nu re n dun obi omo marun obi mewa se won ti bibe ta ni e ma kan ni an bibe rin o se beere si bi won ba bi han ama re nko ama re nko mato melo le raboda ti nu yin dun ile ise melo le ti dale te wa n gbiraga excuse e ti ni nkankan ale ese se te ese fe ni e so pe mo ma ni si ẹ fún lẹ ẹyin lèmi ń bá wí ẹfẹ tí ò sọrọ lẹ ẹ sọ pé mo máa ní sí ẹ sọ pé jésù èyí tí mo ní òtó ẹ fún mi ní bùkún sí ẹ sọ pé ẹ fún mi ní ọlá sí ẹ fún mi ní ẹmí gígùn sí ẹ fún mi ní ìrànlọwọ sí ẹ fún mi ní ojú rere sí lórúkọ jésù ẹmí mímọ fún ọ sí báyìí ire ni sẹ àní bàbá mi fún ọ sí báyìí ìgbéga ni sẹ bàbá mi fún ọ ní báyìí olóòtú di bank manager and so what bank manager láàgbọ́n excuse me ẹbẹ́ nìkan ló ní iléeṣẹ́ báńkì ẹbẹ́ nìkan gan ló ní báńkì ẹbí wọn bá ní wọn ló báńkì ẹbẹ́ nìkan ni president ẹnìkan sàmì oore tó ti gbà ní bàbá mi yọ̀ǹda rẹ̀ fún ọ báyìí ṣe rí lẹ́yìn náà tó sọ bẹ́ẹ̀ tán pé ẹ ti béèrè títí dà kókó yìí nígbà yẹn lọ bá bọ́ sínú 1 Corinthians chapter 2 ní verse 9 ó ní ojú kò tí rí etí ò tí gbọ́ ó ní ohun tí olúwa ti ṣètò sílẹ̀ fún àwọn àyànfẹ́ rẹ̀ àwọn àbùkún tẹ́nìkan kan ò tí rí rí ìgbà ọyọ́ ọlọ́run tó tẹnu mọ́ pé ẹ béèrè ó ní wúrà fàdákà títí èmi ni ẹ sá mo gbàdúrà ire tó lè jẹ tán ọ̀run rìlíìsẹ̀ fún ọ bàbá wa kan ní olúwa kò sí kọ́nà tẹ máa dé tẹ̀ ní bá chọ́ọ̀chì wọn tí bàbá ọba tún sọ̀rọ̀ bàbá ó tún máa sọ pé àti bẹ̀rẹ̀ nígbò lẹ́wọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìwọ jẹ́bẹ̀ tọ́lọ́ ń bá lè fún bàbá adébóyè ní tótó bá yẹn tọ́lọ́ ń bá lè fún oyédèpọ̀ ní tótó bá yẹn màmá kí ni ìwọ wà ń wò kí lèmi àti ẹ̀ ń wò ẹ sà ó yẹ gba ire sí ó yẹ gba àánú sí ó yẹ ẹ gba ìyanu sí mo wá ní bó o láàṣẹ máa rí Philippians chapter 4 verse 19 ó wá dá wọn lóhùn ó ní ọlọ́run mi yóò pèsè ní kíkún nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú kírísì ọlọ́run mi yóò pèsè ní kókó fún gbogbo àìní yín gbogbo àìní yín gbogbo àìní yín ní kíkún nínú ọ̀rọ̀ nínú ògo nínú kírísì ha màmá ẹ sọ pé ẹni tó dá ayé àti ọ̀run èyí tẹ fún mi ò tí ì tó ẹ sàánú mi wọn ni ẹ sọrọ ẹ sọ pé ni tó dá ayé àti ọrun oore tẹ fún mi ò tí ì tó ẹ wá fún mi sí wọn ni ẹdẹ béèrè bíbélì dẹ sọ pé bẹẹ bá béèrè láṣẹ o ó ní ẹni tó dá ayé àti ọrun ẹ wá ràn mí lọwọ sí èyí tẹ fún mi ò tí ì tó ẹ wá sàánú mi ọlọrun tó dá ayé àti ọrun ẹ wá ràn mí lọwọ mo fẹ owó sí mo fẹ àwọn olùrànlọwọ sí mo fẹ àánú sí mo fẹ ìrànlọwọ sí mo fẹ ìgbéga sí ẹ pariwo pé ẹni tó dá ayé àti ọrun ẹ dìde kẹ ẹ ràn mí lọwọ ẹni tó dá ayé àti ọrun ẹ dìde kẹ ẹ sàánú fún mi ẹ sọ pé mo fẹ ìgbéga sí mo fẹ ojú rere sí ẹ pariwo pé látòní ojú rere ọlọrun dìde fún ayé mi mo gbàdúrà ojú rere dìde fún ayé yín ìrànlọwọ dìde fún ayé yín àánú tẹlẹ ìjẹta dìde fún ayé yín ìrànlọwọ ojú ẹsẹ dìde fún ayé yín àdásọ àṣírí bòyí adaso anuboyin ẹ wò mí sá abẹ́ ẹ̀mẹ́ tó ń sọ̀rọ̀ ni jésù mọ̀ ló ń sọ̀rọ̀ ní john chapter 14 ní verse 12 ṣé ẹ̀gbọ́n tó sọ ni ó ní iṣẹ́ tẹ́ ẹ tẹ́mi ṣe ó lẹ́ẹ̀ṣe jù bẹ́ẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ rú ẹ̀ ó lẹ́ẹ̀tún ṣe jù bẹ́ẹ̀ lọ mo wá wúra mi ń jọkan jésù ní iṣẹ́ tó ń ṣe ó ní máa ṣe ó ní máa tún ṣe jù bẹ́ẹ̀ lọ mo wá wúra mi ń jọkan ẹni tó sọ̀rọ̀ yìí
towo temi na ji sugba ke eso ku ojo kerin e ba oku wakati meta meta pere na ni a oku wakati me bo wo eni ene yi oku ojo merin lo ji lowo ti eyi eleyi so yi pe o ni nto n se o la se o la tun se ju to n lo eni tin soro yi aka kekere lo na mu lowo to de fun awon 5000 eyan to fun alonje ah e sa tin tin se la ji nkan to n se mi a je pe mi o ti bere eni kan bere lowo mi o ni se olorun ni se mo ni ko si nti oluwa ko le se eyan meji o ni nkan osoro fun laye eni akoko ni olorun o ni fun olorun gbogbo ni sisi eni keji o ni fe ni to gbagbo o ni ti iwo ba gbagbo iwo ri ogun olorun o ya loni tori igbagbo re oluwa yo fun oni anu si yo fun oni iranlowo si yo fun oni igbega si ke wa ni awon nkan meje to oluwa le fun o si number 1 ti oluwa le fun o si number 1 ebun eme mimo ah mi o ni le ka dele lale oh my god to ba di ni aro la mu tesiwaju o n akoko to olorun le fun o si o ni ebun eme mimo o ni ebun eme mimo o wu mi oluwa o wu mi juwura ati fada akalo o ya egba ebun eme mimo o ya laaro yi ebun ni o ya egba laaro yi loruko jesu o ya egba o n te ni te fi ni toro mo te fi ni saisan mo te fi ni riku ojiji mo o ya egba laaro yi be lo ma ri gbogbo iwa to n gbo mi iranlowo dide fun awon adua ta n gba lowo lori awon omo ni ogbo eyin te mo wa si awon branch wa to wa ni jebu ode every friday ni ijari oh my god ni ijari o lo lowo lowo ni cp tech ni ijari every friday laaro niyan mo waye eyin te wa ni ibadan challenge ibadan

0: spread your wings on Splash 105.5 FM.
1: Unkile, umile, unkile, umile.
2: Yeah,
1: yeah. She be
3: Splash 105.5 FM, the integrity station.
4: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, Bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, Màmá ṣe bí ọba, nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà
5: gbàrà mi fún mi.
4: Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026. Ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o, pẹ̀lú Bàbá àti Màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, léyìí tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí léyìí kéyìí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé, ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ̀yìn.

0: Anuba.
1: Amen.
0: Waleri.
1: Amen.
0: Waleri o.
1: Amen.
0: Waleri o.
1: Amen.
0: Waleri o.
1: Amen.
0: Mo be ojo ran ra e lowo. Ran ra e lowo. Ola Sunday. Foju ka woli re. Loju screen ye ri pe ajo rira wa. To ba lanfane lati ri woli ni bi to wa to ba ti wo loju screen bi awon eyan se leri o gbodo leri ola ma ni agbara sa wa gbo mi sa be eyan o ba gbara eyan ma nsare agbara e ni agbatanle elomi o to adago mejo mesan a se ma wa mo to igbono nlo un lo sosi la go mesan ta won eyan ti fe kuro church ki lo nse be eyan o ba bo eyan ma gbara igba ni eyan ma gbara igba ni gbara lo wa won mi okukun tan fun oni rewo si okan won fe ko body won mo pe to ba bo wa command won ti mo pe to ba bo wa pase wa relevant lawujo awon eyan da omo gbara igba ki se agbara ko ba le sele awon eyan ni testimony iwo na gbara ni testimony te wo ti bi o ya gba ya nura in the name of Jesus.
2: Daddy, I call you. Daddy, Mulleri. Daddy, but if you was sick, I don't want to buy you more. Buy you some more. I shall have you pound to run on you two to tell me about you. I want to pound money with you, but you are two basses. I'll go buy you a chaddy. Come out on my own, this is three. Who fell she jump? Who for me buy you? Mi tun ti fe lo se za mo gba ba re yen mi o re ba ro meje mo sera o ba ni ngba ti won ba fe pare exam kini o je ko lo gba ba re o ni o na ti mo meje mo sera lojo na won ati result e o jade mark ti o gba ko to nti an wa oni ko mo wore mo ni wa iki na fe di ngba to fe ko wa iki dadi o ba fun ni ba ro yen ma tun te fun wa ati ba ro yen mo ti ma ti no ma wa so ma tun mo ni ori wa fun ba ro mo to ba ti fe se za mo fe ni kankan ni ba ro ko ma ya eyan ko mo ki ya ya ni ba ro daddy to my surprise nigba to mo ni o se za mo mu result e o kan de mo result e ni inu mi dun inu mi dun e se mo dupe o daddy o wa
3: olohun baba mi se bi oba ise o emi na ma ti ri fa o mo so re majemu mi laaro anu nigba to di lale omo ti o wale to ti kuro nle lati bi odun meji a n pe ko gbe ko lo wa ṣùgbọ́n ya ló fi wá sí blacklist yàtẹ̀mí àti bàbá kò bá bàbá ṣe kò bá ìyá ṣe kò bá ìgbọ́n ṣe kò bá àbúrò ṣe ó ṣàdá wà káàbúrò bá rí kò ní bá àbúrò sọ̀rọ̀ wá kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn bàbá mi bí ẹ̀gbọ́n bá rí ọmọ kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni bọ́kọ̀ ẹ̀gbọ́n ẹ̀ bá rí wá kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni kò bẹ́ẹ̀ nìkankan ṣe àná tí mo san rẹ má jẹun 6000 mi bàbá mi ló máa ràn yàn wálé wá bá mi o lálẹ́ àná ló fowó sẹ́ńfílọ́pù fún mi lóde láàárọ̀ ló pe bàbá ẹ̀ ní kọ́kọ́ bá ń gbé fóònù fún mi pé kí n má bínú mo ní kí ló dé mo ní kò sí nǹkan kan òun ò ní àkáǹtì nọmba mi lọ́wọ́ ọmọ ni ló ń ṣe rọ́yìn sí mi bàbá mi owó kékeré ló ṣe sí mi o àmọ́ mo ní ìgbàgbọ́ òun ni mo ṣe ní kí n sọ ẹ̀rí mi kí ẹ̀rí mi bá tún pọ̀ kó bá tún gbòòrò sí.
4: Orúkọ mi ni bàbá ẹni ọlá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run síbi ọba mo ní kí n wá fẹ̀mí mi rẹ̀ mi hàn ni o mo jọ ìpè yín ní 2020 nígbà tí mo lọ ọkọ mi àwọn tó wá kí mi ní okó ló sọ fún mi pé kí n máa gbọ́ ìrọ̀wúrọ̀ pé kí n máa yí sí ṣáàdẹ̀ kan pé máa gbọ́ ìrọ̀wúrọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ dúpọ́ ọlọ́run pé mo tẹ̀lé ìpè náà á ní ká sọ̀rọ̀ ẹ májẹ̀mú ńgbà yẹn mo dẹ̀ sọ̀rọ̀ ẹ májẹ̀mú mo dẹ̀ láwọn ọmọ ní yunifásitì ńgbà yẹn bí mo ti rí akọ aláàtì ti yẹ o normally mo ti mo yí rẹ́díò rẹ̀ síbẹ̀ àwọn prayer oríṣiríṣi ni mo ń gbọ́ mo ń pè tí ẹni mo ní èwo ní kí n tiẹ̀ tẹ̀lé o mo wá ní kí n máa dẹ́ ọ̀pẹ yẹn ò lé ẹ̀kọ́ kan ilé tó sọ pé kí n sọ̀rọ̀ májẹ̀mú yẹn síbi ọba mo wá san mo sọ 1000 naira nígbà yẹn ọ̀rẹ́ májẹ̀mú mo dẹ̀ fi rí 150,000 naira láti ìgbà yẹn ni mo ti ń tẹ̀lé ìpè àbá síbi ọba o mo wa dupe lowo olorun gbogbo ti mo be lowo olorun si mo ba gbogbo olorun se fun mi mo ni ki wa fe mi mure won ni o
5: daddy eso njo ki eso ni bere osu pe osu ifa ni osu yi daddy e je bere pe ti ma so fun bela jo mo ti dele aye won bu mi 20,000 cash ri de 50,000 cash bo mo sise bi o mo sise mi ti mo lowo mi fun ara mi ni o pe owo deye to bu mi ri ti won bu mi tan bu mi pe agba o mo mo lo ko ju 500 1000 lo daddy mo fe se transfer owo ore ma je mi ti August 6000 won lo afike go bank mi mo se alakoko o so pe error network failure mo tun wa tun se lekeji a se 12000 mo lo transfer a se 6000 ebeji ni mo se transfer re nigba ti network ma da bayi ebeji na debit mi ha ti mi de lowo lowo mo ni ha sa fi gbagbe gbe daddy owo ti mo ri is 120,000 plus o lo jade fun mi o fi sise fun o eno ko to ni ki e sise fun mi sise fun o mi sise fun rara mi o se ise kankan fun rara to
0: hey ki lo lorun o le se
1: ko si
0: e jaye logo

0: belly for Allah jare go ja go se bana bana bi belly je ro ki
1: eyo kole yi go
0: ore yi
1: ri ro ni gbogbo yi ni
0: o zoro wo zoro keji
1: o te ni te ku te ti be gan te la re
0: ko je ye mi
1: brother mi o je ka wa ra wo
0: eyo ye mi no e ja bi ibolosun so si wa duty ma ju la ro yi
1: eh eh o si
0: ju wa duty ma ama investigate
1: yi o si duty so ba le ni o se
0: ama tani to ba jide la ro yi ko
1: enu se na
0: ni to ba jide la ro yi ko
1: enu se na ni enu se na ni
0: ibi o lo to so o salaye eh ah o ti da ba o nigeria tun si lo la ro yi akoju ba nigeria ka bo sori akoto ti footed doro yi lori ikade asiwaju ikane omoluabi Splash 105.5 ile fufu onifelele nbadan ibe gangan na lagun asi ti footed oroyin na lagbede o awon oroyin to je ojulowo kafata lati le ite doke okun iwaju wa na ni nbe akatawa na lesi ti le gbo atuti gbede lori kenke luke ni oloko gbowo assorted iroyin la pe timi ti timilade aluko na lajo mo kopa laaro ititi dago mejo ka mo eto to ku ki won to ma tele kunle oma ni fowo se na loruko mi ojulowo ani ika presenter yin na ni e ka ro o ako asiko yi
1: ta emi na ki wa mu ni akojumo atun kojumo akojumo mo o pe ose la wa e je ki afara ni iseme o se pataki titori ilera wa ani ku senu ise o
0: ami o
1: ledumare owo wa bayi lati fi jere ise wa
0: ami ami ase
1: mi lade aloko ohun loko titi mi e ka bo si akotin royin ti fun tedo ni ikani omoluabi splash 105.5 fm
0: Oya je lo si bi awon akori lori ranran ti iroyin gbe jade lawuro today gege bi iroyin ti jade lati akata na owo iroyin ti Saturday Punch Uzodi Malu si nsoro nbe gege bo ti salaye wi pe awon gomina lagban ti egbe oselu ti APC na ni won sise takuntakun lati ri wi pe iwole are Bola Tinubu lekan si o daju ti ye kini kan o si ye debi ti o ye kan ye o iwe iroyin Saturday Punch lo gbe jade la aro yi
1: ta ni bayi iroyin eleyi agbon mi oselu ohun na la wa o ohun na ni atiku lo tin bere lowo awon omo orilede Nigeria nibi ti awuyewuye ti n waye lori ojo ori re o wa n bi awon omo Nigeria lere wipe o ya e wo mi e tun mi wo se mo ju eni to ti pe eni ogorin odun atiku lo n bi wa lere
0: je pe
1: a young girl abi a young boy lohun o
0: wipe ke e tun
1: bene e wo ohun ke e tun ohun wo se ohun ju eni to ti pe eni ogorin odun ti se 80 years
0: Okay, bi Atiku ti nsoro lapa be yen na ni ile ise are nda Atiku le ohun irisi oro. Lori enobode ise enobode orilede Nigeria. Gege bi ile ise are ti nsoro wi pe enobode wa wa nsisi tele ko si ntiti pa. To ba mo e tete woko lo senobode wa ko le ri wi pe sisi lo wa. Atiku ni won da lohun isi oro lapa be. Olorun o ku sanu wa lori awon gbasgbos awon oro to jade lagbarin oselu to lagbara bi eto idibo ba tin bo baun orisirisi awon oro le mo gbo iru re na ton leleyi to ba Nigeria office le lori o
1: agbo oselu na leleyi o si ni se pelu eto idibo odun 2027 Adelabu lo so wipe nibo le ti gbo be ba gbo igbo ku gbo le ngbo o ohun o ti ise o be si ni ohun o so wipe ohun o dije dupo gomina mo tori wipe ohun to wo ohun lokan ni Dadeda si ti so pe ko ohun o ni so be lohun si wa lenu re o bo lo se wa je se la be egbe oselu APC na ni abewo gbogbo egbogbe ti fun te do re a ba yin wu jade looro yi
0: Donald Duke lo nsoro si akata awon egbe oselu alatako lati nu iwe iroyin Daily Post o ni ewo are Bola Tinubu dada o
1: kin lo se won
0: ewo ore ke to tun wo o yato si awon oloselu gbantu eyo ke kan si oloselu lasan te kan le ro pe le taku anyhow Tinubu not an average politician to taku elo wo re o ini Donald Duke lo so si akata awon egbe oselu alatako lọ́lọ́ báyìí.
1: Tọ́ bákan náà ní ìpínlẹ̀ Èkìtì eléyìí náà ló tún ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2027. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní wípé àwọn ò sọ bẹ́ẹ̀ o wípé àwọn ń ṣàtìlẹyìn fún Mákindé torí wípé àwọn ò mọ nǹkan kan nípa àṣiṣiṣẹ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APM àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì òun náà ló sọ bẹ́ẹ̀ o.
0: Ààrẹ Bọ́lá Tinubu ló tún sọ̀rọ̀ lápá bí tó ní kò sí ìgbéga kankan tó lè bá ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà bí ètò ààbò ò bá gbópọn. Òótọ́ ọ̀rọ̀ tó gbópọn náà tún leléyìí. Ààrẹ Bọ́lá Tinubu ló sọ yìí tó ń sọ di mímọ̀ lápá bí ìwé ìròyìn ti Saturday Punch náà ló gbé fọmọ Nàìjíríà láti mọ̀. Gẹ́gẹ́ bí Ààrẹ Bọ́lá Tinubu ti ń kọrin ré kí olórí fún ẹgbẹ́ afẹ́nifẹ́re ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì mọ rírì wọn bí bàbá olóyè Reuben Fáṣọ̀rántì bí wọ́n ti pé ẹni ọgọ́rùn-ún ọdún lókè èpè 100th birthday. Bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ afẹ́nifẹ́re àwọn àgbààgbà ni wọ́n ń pèpè fún ìṣọ̀kan nílẹ̀ Yorùbá bí olóyè Reuben Fáṣọ̀rántì bí wọ́n ti ń ṣe ayẹyẹ ọgọ́rin ọdún lókè èpè ìgbà ọdún ọjọ́ kan ni o.
1: Tọ́ wọ́n ní Wilson Jack náà ni ó ti gbé ipò sílẹ̀ báyìí ó tó sì ti fà á lé ẹni ìtàn lọ́wọ́ ṣẹ́yìn mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ń ṣe olórí àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yéyùn ni òṣìṣẹ́ ọba ìmílẹ̀ yìí òun náà ni o. Wọ́n ní ọwọ́ ti pààrọ̀ ọwọ́ eléyìí náà ló sì fi rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí wípé ẹ má jẹ́ kí àyípadà eléyìí tí ó dé bá ìlànà iṣẹ́ ẹ má jẹ́ kó yẹ̀ o ẹ mọ̀ tẹ̀lé bí a ti ṣe kọ́ sílẹ̀ kí a gbọ́mi iṣẹ́ ọba kó lè bá a máa lọ gẹ́gẹ́ bí a ti ṣe kọ ìwé ẹ̀.
0: Adeleke nípínlẹ̀ Ọ̀ṣun gómìnà wọn ni wọ́n ní ó ti ń pèpè báyìí fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìlànà àtijọ́ wo sàkún bó ni nǹkan ó ti ṣe lọ pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀rẹ́ ló yẹ ká máa ṣe kò yẹ ká jà má. Adeleke seek reconciliation with Ọ̀ṣun opposition leaders. Yóò ṣeé ṣe lágbára lọ Ọlọ́run.
1: Tọ́ wọ́n ní ẹni tí ṣe alága fún àjọ ìkànìyàn lórílẹ̀‐èdè yìí National Population Commission ọ̀mọ̀wé Aminu Yusuf Wosisi wọ́n lọ́mọ̀ ti dágbére fáyé lẹ́yìn oṣù mẹ́jọ tí ó di alága àjọ náà. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn ọ̀hún.
0: Àwọn àkòrí lóníranran náà ni aláǹfààní àti dàbolẹ̀ fún ẹ̀yin ọmọ Nàìjíríà láti gbọ́ kẹ́ lè mọ̀ lórí àwọn ẹ̀kúnkẹ́kẹ́ ìròyìn tí a padà máa dàbolẹ̀ fún yín ní kété tá a bá dé padà láti ẹ̀ka ìpolówó ọjà. Ohun tẹ́yin kàn nílò láti máa ṣe fún wa ni pé kẹ lọ sí agbọn ojú òpó ìbánidọ́rẹ̀ wa ìyẹn lágbọn Facebook SplashFM 105.5 Ìbàdàn SplashFM 105.5 Ìbàdàn iná ni ẹ ti lè wò wá. Ẹ gbìyànjú láti comment kẹ like kẹ share ẹ dáadáa pẹ̀lú ẹ bẹ́ẹ̀ náà ẹ máa tẹ̀lé wa bọ̀ lápá bẹ̀.
2: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
3: Shared meals like delicious jollof and chicken.
2: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
4: That's why we say let's go home. There's food at home.
5: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor kit.
6: The taste of home.
7: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.

0: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Àwọn àgbà sọ̀rọ̀ lónìí bí ẹni mọ bí ọ̀rọ̀ òwú sí lọ́gbọ̀n ọdún. Òye làgbà wò. Láìpẹ́ ẹni tẹ̀rú tọmọ ń káyòkè pé ta ló mẹni tí ó kàn. Nígbà ẹ̀mí èèyàn dàbí tẹran. Látàrí ìjọba ẹlẹ́yàmẹ̀yà tá a dìbò fún tí ò ká tò. Ṣára ti wá dẹ̀ wá náà.
4: Ibi ọ̀tẹ̀ ìlú bá ká ni mọ́ làásùn.
3: Tá a bá ti yá ń béèrè fàṣíwájú rẹ̀, a yà máa béèrè fojú inú o. Torí ẹni bá rí sùn tó dáhùn tí ò dé mọ́lẹ̀. Bírú ẹni bẹ́ẹ̀ bá ráńgẹ́lì ẹ̀sẹ̀ ní òyò tí aṣíwájú rẹ̀ ń bọ́lá Tinúbú. Tá a jọ tún dìbò fún. Torú ṣetán àti ṣiṣẹ́ ẹ̀rí táwọn aṣíwájú rẹ̀ ò dúró ṣe ni. Ẹ̀yin èèyàn wa, lálá gbogbo ń tóró òkè lórílẹ̀-èdè Nàìjíríà ń bọ̀ ńlẹ̀. Àtúntòun tó ti bàjẹ́ ò ṣe é tún ṣe láì ní sùúrù. Kí sùn gidi má bàa parun. Lọ́mọ àgbẹ̀ fi ń ṣe ra wọn léèbù. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, iṣẹ́ ẹ̀rí tá àrẹ wa Bọ́lá Tinúbú ti bẹ̀rẹ̀ ò gbọdọ̀ dúró. La fi ní ká fìmọ̀ ṣọ̀kan. Ká tún gbárù kùtù yáyá fún ààrẹ wa Bọ́lá Tinúbú. Ó ṣẹlẹ̀ kejì ní rọrùn kó gbogbo lè sùn àbọ̀. Kójú òpó mọ̀ bá dì í. Ìjọba tí ó ṣe ń ta fẹ́ níjọba Bọ́lá Tinúbú àti Ṣètìmá. Sùúrù wa wọ́n nílò. Kó ṣẹlẹ̀ kejì. Lábẹ́ àṣẹ ẹgbẹ́ onítẹ̀síwájú.
5: APC Progress.
3: Dr. Ayobami Wàsíù Lámadéṣínà ló ṣagbátẹrù ìkéde yìí.
6: Rọ́rọ́ wa o, ẹ jẹ́ fún mi níláàjì ìgò.
7: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró Power Oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé Power Oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
8: Àpò pélébé òróró 90ml Power Oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: tó aki n kàbọ̀ padà sí ìtẹ̀síwájú ti fútẹ́dọ̀ ròyìn lórí ìkànnì ọmọlúàbí splash105.5 ọyẹ jájọ lọ sínú àwọn ìròyìn lónìrànràn tá a gbé jáde látinú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ yìí ká bẹ̀rẹ̀ látinú ìwé ìròyìn ti saturday punch wọ́n ní àwọn gómìnà ti ń bẹ lábẹ́ àdarí ti ẹgbẹ́ òṣèlú ti all progressives congress apc netisos kwaba yìí wọ́n sì ru ẹrù bùkátà rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu láti jẹ́ ìwọlé rẹ̀ kó lè jáwé olúborí nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà ìyún lọ́dún 2027 wípé òyẹ̀kọ́ ò gbọ́dọ̀ yẹ ẹ̀ bẹ́ẹ̀ sì ni yẹ̀kínì kò gbọ́dọ̀ rí yẹ̀ ìpadàbọ̀ ààrẹ bọ́lá tinubu lọ́dún 2027 gómìnà ìpínlẹ̀ ti imo tó tún jẹ́ alága fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ti apc hope uzodinma ló ṣípayé ọ̀rọ̀ yìí lánàá lọ́jọ́bọ̀ thursday tó lọ yìí lẹ́yìn ìpàdé alágbára látìlẹ̀kùn mọ́rí tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ bọ́lá tinubu àwọn gómìnà lẹ́yìn ìjókòó ìpàdé ìgbìmọ̀ aláṣẹ tó ń bẹ nílùú àbújá aláàdọ́jọ rú ẹ̀ eléyìí tí wọ́n ṣe according to gẹ́gẹ́ bó ṣe wí pẹ̀lú àwọn nǹkan tí àwọn rí gbámú lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe uzodinma ṣàlàyé wípé lórúkọ àwọn gómìnà akẹgbẹ́ òun àwọn ti sọ fún ààrẹ bọ́lá tinubu wípé ìyẹn ti dà tó gómìnà ọbẹ̀ ti dà tó sè bùkátà àti wọlé ààrẹ bọ́lá tinubu ó di bùkátà àwọn látòní lọ gbogbo ohun tí bá ń bẹ ní ìkápá àwọn lábẹ́ ìlànà ìtọ́ iná ni àwọn ó ṣe o láti rí wípé ààrẹ bọ́lá tinubu ó wọlé padà lẹ́ẹ̀kan sí what we have agreed with Mr. President is that he will be delivered. Wọ́n ní ààrẹ bọ́lá tinubu ẹ lọ fọkàn balẹ̀ wọ́n ní kí bàbá ó lọ sùn kọ́ máa harun kò sí yẹ̀kínì kan tí ó yẹ torí wípé àwọn ó ṣiṣẹ́ takuntakun àwọn sì ń bẹ lẹ́yìn ààrẹ bọ́lá tinubu gbogbo àwọn gómìnà látinú ẹgbẹ́ òṣèlú ti apc làwọn dúró gbágbágbá o lẹ́yìn ààrẹ bọ́lá tinubu nítorí ìdí èyí àwọn ti ṣe àwárí àwọn ìgbìyànjú ìlànà tí àwọn ó gbà láti fi ṣe ìpolongo káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kí ààrẹ bọ́lá tinubu kó lè di ìtẹ́wọ́gbà tán yẹ́nyẹ́n pẹ̀lú àwọn àkànṣe iṣẹ́ lónìrànràn eléyìí tí wọ́n ṣe àgbéjáde rẹ̀ ó ní lọ́wọ́lọ́wọ́ yìí àwọn gómìnà òun náà ni wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ti apc àti àwọn àgbààgbà tẹ́ ẹ̀ máa àwọn àwòrìṣẹ̀ṣà nínú ẹgbẹ́ láti rí wípé ìpadàbọ̀ ààrẹ bọ́lá tinubu ó jáwé olúborí nínú ọ̀rọ̀ titi ẹ̀ náà gómìnà ìpínlẹ̀ ti nasarawa abdullahi sule òun náà tún ṣe àlàyé wípé àwọn ó léwájú polongo ààrẹ bọ́lá tinubu láti lè jẹ́ ó jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò ààrẹ tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ ẹni ẹ má wulẹ̀ já sọ̀rọ̀ jù ẹni tí à ń gbéyàwó bọ̀ wá bà kì í garun wòran ẹ lọ fọkàn balẹ̀ ààrẹ bọ́lá tinubu ẹ má lọ sùn kẹ́ má lọ harun torí wípé àṣẹlẹ̀ tí ń jẹ́ àbọ̀ wá bá gbogbo ìgbìyànjú tí ààrẹ bọ́lá tinubu ti sà lórí ọ̀nà láti rí wípé àwọn nǹkan tí ó gbowó lórí gẹ́gẹ́gẹ́ tí àdínkù ti ń dé bá lọ́wọ́ yìí lábẹ́ ìṣàkóso ààrẹ bọ́lá tinubu bí owó ọkọ̀ tó gbowó lórí owó oúnjẹ tó gbowó lórí bẹ́ẹ̀ sì ni àwọn ìgbìyànjú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ọ̀gbìn àti àwọn ìgbìyànjú lónìrànràn èrè ìjọba àwarawa títí ń ṣèṣore bọ̀ nínú ìṣàkóso tí ń bẹ lóde báyìí wọ́n ní gbogbo eléyìí yóò máa jẹ́ àtòpọ̀ fún ààrẹ bọ́lá tinubu láti lè jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà tán yányán ní ẹ̀kata àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà díẹ̀ tó nù nǹkan ní nǹkan mi like àjẹjù you get it me like àjẹjù tẹ bá wò wípé kò tó oliver twist lẹ yìí náà tó fẹ́ yà tẹ bá fẹ́ ya oliver twist ẹ lè múwèé ìròyìn saturday punch ẹ bá ń bẹ ẹgbẹ́ mo tán yányán kò sí ní tv ṣe yàn kí ẹ ṣe poison.
1: tó ìròyìn eléyìí náà ló ń jẹyọ látinú ìwé ìròyìn daily post o òun náà ló sì ń sọ ọ́ di mímọ̀ wípé ẹni tí ṣe olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar náà ni ó ti sọ̀rọ̀ lórí ohun tó ń kọ àwọn èèyàn lóminú nípa ọjọ́ orí rẹ̀ ṣáájú ètò ìdìbò tọdún 2027 yìí ibe na lo si tin bi awon eyan lere wi pe e wo mi e tun mi wo se mo jo eni ti o tin sumo eni ogorin odun atiku na lo soro yi ninu iforo wa ni lenu wo pelu ile ise iroyin BBC lede Hausa eleyi ton gbe jade ni ojo eti ana nigba to nfeti si oro yi nipa ojo ori re o wi pe o sese ki o se akoba fun bo ba te wa di are o o sese ko se akoba fun o lati ni isejoba eleyi to ja fafa eni to ti fi gba kon ri je gba keje are orilede yi na ni won si bi lere be wi pe nje o le pese isejoba to ja fafa eleyi ti o ni ni eja mba kan nu ti o ni se pe gba to ba nsoro lori ago mo to gbe tabi won mo bi olere pe to ye ke so leleye le le mo nso oni wi pe oni ohun ke e wo mi nje mo ti jo eni ti o pe eni ogorin odun bi oni bo te tile je wi pe atiku na ni o tin sumo ogorin odun wi pe eleyi to si se to ye pe yo ti pe eni ogorin odun nigba ta ba mo fi dibo odun 2027 wa ni wi pe kini esi ti yo fo fun iru awon eyan baye atiku to down le kan se o wa mu enu lo sodo are Bola Tinubu nipa ojo ori re oni bi pe e kokoru ojo ori ti are Bola Tinubu na ko to di bi pe e mo bi ohun lere nipa ojo ori ti tohun oni e ibeyin le lo dibo fun eni to ti pe eni ogorin odun rara mu sasise eni adorin odun bo se sonu o I mean 90 years o wa ni pe e o kini ojo ori ti are Bola Tinubu gangan nigbati eni to se foro wa lenu wo to tun wa bi lere abi to to tu pe si akiyesi ni pe o are Tinubu o ti pe ogorin odun o ati ku ni ewo emi o menu lo be mo ibere temi ni wi pe se mo ti jo eni to pe ogorin odun
0: wani
1: oro gbasgbosi na lo si n waye o gege bi atiku bo se n gbaradi lati dije dupo are ni odun 2027 eleyi to si n fe ki awon ti won je oloselu ninu egbe oselu alatako ki won to si ohun leyin lati fi ri daju wipe won na tan bi owo pelu egbe oselu All Progressive Congress atiku na ni o tun tako oro kan eleyi ti awon eyan so wipe ohun gangan ni igi woroko to n dana agbarijopo awon egbe oselu alatako ru oni rara o olohun gangan ni irinse ti won lo lati fi ri pe awon egbe oselu alatako yi o won ko ra jopo iwe iroyin Daily Post on lo gbe re na
0: wala temi lade o ni emi le mo ada eja lo si ipile osun all right no problem no problem with problem we don't have problem ara ri ja ni problem gomina ipile ti osun omoba demola adeleke lo ti kan si awon gomina tan ti je tele ni ipinle osun ati awon agbagba ninu egbe oselu alatako atawon egbe mi gbogbo ti won ti po ikakan tabi omi lori

0: lórí ìgbìyànjú láti jẹ́ kí àlàáfíà kọjọba nígbà àti dìbò tán kò yẹ kí wàhálà ó tún sí mọ́ o bẹ́ẹ̀ sì ni kò yẹ kí rògbòdìyàn kankan ó tún ṣẹlẹ̀ mọ́ ọ̀rẹ́ ló yẹ a máa ṣe nínú àlàáfíà ló yẹ ká máa jẹ nínú àtẹ̀jáde ohun iná ní a tún ti rí wípé kò dá dúró síbẹ̀ tìmúládé ọ̀gá ẹ̀ tiẹ̀ kò dá dúró síbẹ̀ ó tún gbé aago gánranrán kì í máa ṣe gánranrán tí alápòtíjọ́ ni tí a máa fọwọ́ yí o ìní máa dún gánranrán gánranrán wọ́n ní ó tún pe alákòóso ní ilé wa nàìjíríà ìyẹn adégbòyega oyetola bẹ́ẹ̀ náà ló tún pe olùdíje tí a jọ fà á mọ́ra wọn lọ́wọ́ nínú ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ ọ̀sùn láti inú ẹgbẹ́ òṣèlú ti apc bọ́lá oyèbámíjì ó pè é lórí aago láti jọ bá wọn sọ̀rọ̀ wọn ni adeleke ṣe ìgbésẹ̀ yìí pẹ̀lú bí wọ́n ti ń gbìyànjú àti bẹ̀rẹ̀ ayẹyẹ ọdún 35 ti àti 5th anniversary ìdásílẹ̀ ìpínlẹ̀ ti ọ̀sùn wọn ni pẹ̀lú eléyìí gómìnà lo àsìkò náà láti dáwọ́ ìdùnnú pẹ̀lú gbogbo wọn wọn ni ó sì ń pèpè fún àtìlẹyìn wọn lẹ́yìn tí ètò ìdìbò sí ipò gómìnà tó ti lọ kí àlàáfíà kọjọba iná ló tún kù nínú àtẹ̀jáde náà ti rí i tẹ́sí ń sọ ọ́ wípé èyí ni ohun tí gómìnà wí we are celebrating the 35th anniversary of the creation of our dear state wọ́n ni pẹ̀lú ayẹyẹ ohun tí àwọn ń ṣe láti fi rí wípé ìdásílẹ̀ ọdún 35 ìdásílẹ̀ ìpínlẹ̀ ọ̀sùn ó ló ṣe pàtàkì ẹ̀tọ́ ni láti pe àwọn tí wọ́n ti kó ipa kan tàbí omi-ín níbi ìdásílẹ̀ ìpínlẹ̀ ọ̀sùn àti ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀sùn títí tó fi débi tó dé yìí tí òun náà sì fi ń tẹ́wọ́ gbà á wọ́n ní tó ṣe pàtàkì náà ni wípé ìdàgbàsókè tí oníkálukú tí wọ́n ti ṣe gbéṣe àti ipa tí oníkálukú wọ́n ti gbéṣe a gbúdọ̀ mọ rírì wọn ó ní mo kí wọn mo sì mọ rírì wọn púpọ̀ púpọ̀ nítorí ìdí èyí ohun tí mò ń ṣe wàásù rẹ̀ ohun tí mò ń polongo rẹ̀ náà ni àlàáfíà àlàáfíà àjọṣe tó nítumọ̀ eléyìí tí ò ní ní wàhálà kankan nínú lẹ́yìn tá a ti jọ fà á tí ètò ìdìbò sì ti fìẹ́yìn ohun tó ti dàfìẹ́yìn ó ti dàfìẹ́yìn nu bí egun bí aṣọ igun nítorí ìdí èyí àlàáfíà àti ìtẹ̀síwájú rere òun náà ló tún kù fún wa báyìí ní ìpínlẹ̀ ti ọ̀sùn ó wá ṣe àlàyé o ó ní pẹ̀lú eléyìí òun tún rọ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Bọ́lá Tinubu eléyìí tí òun tún kí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ sì ló tún rọ̀ wọ́n láti tún bú ṣe ìgbìyànjú lórí ọ̀nà láti ti mọ lé ìgbìyànjú àwọn àlàáfíà àlàáfíà tí àwọn ti ń polongo àti ọ̀nà láti jọ jókòó wíi pé kò sí rògbòdìyàn bẹ́ẹ̀ sì ni kò sí gbòs kankan lẹ́yìn ètò ìdìbò eléyìí tí wọ́n ti dì ní ìpínlẹ̀ ọ̀sùn gómìnà adémọlá adeleke ó pe àwọn tí wọ́n ti jẹ gómìnà sẹ́yìn àti àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú ti alátakò ní ìpínlẹ̀ ọ̀sùn láti kí wọn tó sì mọ rírì wọn fún ipa tí oníkálukú wọn ti kó láti jẹ́ kí ìpínlẹ̀ ọ̀sùn kó máa gun òkè àgbà débi tó dé o.
1: tọ́ ìròyìn eléyìí náà ló ń jáde láti inú ìwé ìròyìn the nation níbi tó ti ń sọ di mímọ̀ wípé ẹni tí ṣe alákòóso tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ohun àmúṣagbára lórílẹ̀‐èdè yìí àtẹni tí ó tún dá fún tòló sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc olóyè adébáyò adélábù náà ni ó ti tako ìròyìn kan o eléyìí tó ń sọ wípé ó ti juwọ́ lẹ̀ o wípé kò dá fún tòló sí ipò gómìnà mọ́ o gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹyọ látọ̀dọ̀ ẹni tí ṣe olùrànlọ́wọ́ fún nípa ètò ìròyìn Fẹ́mi Awogboro ó sọ̀rọ̀ síwájú wípé Adélábù kò sọ bẹ́ẹ̀ o wípé òun ò nífẹ̀ẹ́ sí láti du ipò gómìnà mọ́ ó ní bẹ́ẹ̀ sì ni kò fi ara mọ́ ìlànà eléyìí tí àbájáde ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú apc tí ó bá yọ ò ní ìpínlẹ̀ ọ̀yọ́ ò ó ní tẹ́ ẹ bá gbàgbé wípé ń ṣe ni àwọn ìròyìn kan ló ń jàràn ẹ̀ nílẹ̀ wípé ẹni tó ti fìgbà kan rí jẹ́ alákòóso ọ̀hún náà ni ó ti gbà wípé òun ò dupò gómìnà mọ́ o Awogboro náà ló sọ̀rọ̀ wípé kò sí ìgbà kankan tí ọ̀gá àwọn tó kéde bẹ́ẹ̀ tàbí tó sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé òun ò tẹ̀síwájú mọ́ nípa ipò gómìnà ó tún sọ̀rọ̀ síwájú ó ní wípé àkíyèsí àwọn náà ni wípé àwọn kan ni wọ́n ń gbé ìròyìn ọ̀hún káàkiri pàápàá jùlọ lórí àwọn ẹ̀rọ ayélujára wípé àtẹ̀jáde kan tó jẹyọ látọ̀dọ̀ olóyè Adébáyọ̀ Adélábù náà ló ń sọ wípé òun ò dáfùtò lòó sí ipò gómìnà mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ẹ wá jẹ́ kí òun ṣàlàyé fún yín yékéyéké wípé ohun tí àtẹ̀jáde náà ń sọ òun náà ni wípé ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé kí wọ́n bomi sùúrù mu, kí wọ́n wà ní àlàáfíà, kí wọ́n má sọ ọ̀rọ̀ àlùfànṣá, kọ́ má bura ẹni, bẹ́ẹ̀ sì ni kí wọ́n má jà tàbí kí ìkọlù kankan kó wáyé o, kan títí títí tí àwọn ò fi gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó tọ́ àti eléyìí tó yẹ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ olórí àpapọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti wá ojútùú sí àwọn àṣìṣe àti àwọn kùdìẹ̀kudiẹ tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pàápàá jùlọ lásìkò ètò ìdìbò àbẹnu. Olóyè Adélábù ó ní ìpinnu rẹ̀ láti gbé ìgbésẹ̀ yìí náà sì ni àtìlẹyìn àti ìfẹ́ tó ní sí ìṣọ̀kan àti ìfẹsẹ̀múlẹ̀ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC fún ìdí èyí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ rí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì tàbí jíjọwọ́lẹ̀ tàbí sísọ wípé òun ò nífẹ̀ẹ́ sí mọ́ láti díje du ipò gómìnà. Ó ní àpapọ̀ jùlọ nígbàtí àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ tó ń rí ìgbésẹ̀ tó wáyé látara ìdìbò abẹ́nú ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí kò dáa àti eléyìí tó kù díẹ̀ káàtó ìṣèlú dàbí ẹni wípé èèyàn fárí apá kan dá apá kan sí. Ó ní lóòótọ́ náà ni ó ti ní ìgboyà eléyìí láti jáde sí ìta gbangba yàyà eyín ni ẹni tí ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC wípé lóòótọ́ làwọn gbà wípé àwọn kùdìẹ̀kudiẹ̀ kan ó wáyé lásìkò ètò ìdìbò àbẹnu ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ṣùgbọ́n o eléyìí ńkọ náà sì ni àwọn ó fi ní sùúrù táwọn ó sì dúró láti jẹ́ kí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ náà lápapọ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ àti eléyìí tó yẹ eléyìí tí wọ́n sì ti gbé láti ri wípé àwọn tí inú ń bí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ni wọ́n pẹ̀tù sí wọn nínú. Ó ní ṣùgbọ́n o òun ò sọ wípé òun ò nífẹ̀ẹ́ sí mọ́ láti díje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́.
2: For the first time ever, the world's most successful cooking television format launches in Nigeria. The heat is real. This isn't just a competition. It's the first ever MasterChef Nigeria. One nation, one kitchen, one winner. Watch MasterChef Nigeria Sundays 8 p.m. on NTA and repeat on Saturdays 10:30 a.m. Proudly brought to you by Power Oil.
3: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì síbi èdú kan àti iyọ̀.
4: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: So, akin kabo pada o e seun gan pupo pupo. Gbogbo eyin ti wa patapata e se o be se ndara po pelu wa yi.
1: Amen.
0: E ja wa lo o si apa gbegbe Bodija nlu Ibadan. Papa julo iroyin to waye o. Gege bi ijoba ibi ariwa ijoba ibile Ibadan. Ibadan lot local government. Labe dari alaga won honorable Oluwa Seun Olufade. Ona ni ati soro tako iroyin eleje to nja renrin kakiri biji. Eleyi ti won wo sakore wi pe won da won so kan wo ninu oja Bodija. Oja agbaye ta mo si Bodija International Market. Won ni iro to jina si otito. Be si ni eni ti o ba borin je fun olorin ni. Ko ni ba won gbe o bi olorin ba ti gbe. Bo olorin ba tin gbe soke bayi la won ma fi oro gbe lole. Won ni gbogbo gbe si oro yi. Ati royin eleje yi ona lati da owo o kale be si ni lati bu ere tako aso ala fufugbo ti isakoso honorable Oluwa Seun Olufade ni won ni eni ti se alaga fun ijoba ibile ti ariwa Ibadan iyen executive chairman of Ibadan lot local government honorable Oluwa Seun Olufade onela lo si alaye oro wi pe ko si ibikibi ti isakoso re ti fe gun le ilana lati da awon so kan wo lati gba onje lenu awon eyan ona ti je ona ti mu ona ti la awon eyan ninu oja Bodija won ni iro to jina si otito gedegbe ni tori iroyin eleje yi na lo bere si ni jade to si nko aya awon oloja soke lawon apa agbegbe eka lo kajeka ninu oja Bodija Ibadan won ni agbegbe origi ni iso ewa iso ero iso epo won ni gbogbo awon eka bi ti won ti bere si ni kwaya sokere to ni kaluku si bere si ni mi tupe tupe wi pe ni bo la to da gba ona wo la won o tore ngba ti o ma wa fesi lori iroyin eleje na e kukuma pe royin okire ni bi o ba lekan asidikan alaga ijoba ibile ti ariwa Ibadan lo wa pa lase fun awon eka awon igbimo re wi pe e ma lo sinu oja Bodija e lo si abewo sibe e ba won eyan soro e fi kun lukun pelu won be e si fi da won loju wi pe ko sin to jo o isakoso won o setan be si ni ko ni lokan debi ti o gba lero lati da won so wo ninu Bodija abi ko gba onje lonu awon eyan won ni abewo yi eleyi ti won se koda ti akale re ti nbele to si nlo kekakiri lori awon atako ayelujara won ni igbiyanju alagamani lati se afomo si awon aroyin eleje eleyi ti won ti fi se awon eyan lona lo ninu oja Bodija ti won si nwo wi pe won fi ku aya awon eyan soke Olufade wa pe si akata awon agbagba ati awon adari ninu oja Bodija wi pe e gbiyanju eyin na mu ni bada e mu lakokodun e je ki awon eyan yan mo wi pe ko si ntojo o wi pe won fe da awon eka kanjo owo ninu oja Bodija Ibadan be si ni ki won gbianju lati ba awon eyan won na soro awon to ba je wi pe ogbo yi so yi ofarun waju po ko matayin to je wi pe cho ila won ma se ti won o ti ni gbo kan ti won ti so mewa ni royin eleje ki won ma fi tapo si aso ala fufugbo isakoso won o tun wa fi nku ipinu re o tun wa fi ku oro re wi pe isakoso won lo duro digbi o loju ona lati ri wi pe idagbasoke awon eyan ni ijoba ibile won igbaye gbadun won idagbasoke ora je won ona lo je ohun logun o ni ariwa Ibadan to si je nka kokko gbogi ti ohun mu lokokodun alaga wa tun fi ku oro re siwaju si iyan honorable Oluwa Seun Olufade o tun fi kun siwaju si wi pe isakoso ohun gege bi alaga ni ariwa Ibadan iye Ibadan North local government labe dari won o be si ni igbiyanju ti ijoba ipinle Oyo labe isakoso nimero Seyi Makinde won o ni gun le igbiyanju kankan lati fi fa awon eyan wale abi lati fi po lupin fun awon eyan debi ti won fi ni inu payi keke ni won fe fi awon eyan si lati mu aye nera fun won o ni rara o ko si ntojo nitori idi eyi o wa ro awon ontaja awon olugbe ati awon eyan ti nbe ni agbegbe yi wi pe eko ti ogbon si iroyin eleje ni faster fosto iroyin ni iroyin ti o lese nle ni wi pe won fe da agba agbegbe kan wo iso kan wo ninu oja bodija nlu ibadan wi pe iro to jina si otito ni o ko si otito kankan nibe pin pin
1: oda iroyin eleyi na ni o nje ko di mimo wi pe ajo eleto idibo nile ye ta mo si INEC o na ni o ti se agbejade atejade oruko oloye adegboyega taufik adegoke gege bi oludije dupo gomina labe egbe oselu African Democratic Congress ADC ne ipinle oyo eleyi ti won si ti te oruko na sinu iwe ta mo si form EC9 Adegoke Taufik Adegboyega ohun na si ni ajo INEC o ni won fi oruko re sinu form EC9 ni oru ojo abameta won ni oruko yi na ni won si gbe jade pelu awon oruko awon oludije mi fun ipo gomina ninu awon egbe oselu mi ati awon ipinle mi o nibi ti eto idibo yo ti waye ni odun 2027 eleyi na lo si waye o ni ibamu pelu ate eto idibo fun todun 2027 lati akata ajo INEC won ni ajo INEC ninu ate atejade yi na lo si ti so di mimo wipe ojo abameta ojo kokan dinlogbon osu kejo ohun na ni ohun o se agbejade onirunru awon oludije dupo gomina eleyi ti gbogbo awon egbe oselu ti won ti fi sowo si ajo na be si ni ojo kefa osu keji odun 2027 ti se ojo abameta na si ni eto idibo si ipo gomina yo waye lorilede yi won ni eto idibo si ipo gomina yo waye ni ipinle oyo ati awon ipinle metadinlogbon mi nigbati eto idibo ti ile igbimo asofin ti ipinle yo waye dakejado awon ipinle 36 ni orilede yi o nigbati won wa kan se iko ti o wa fun iko iroyin fun oloye adegoke won ni wipe eru oba won tele koda okan awon bale saaju ke ajo INEC ko to se agbejade oruko adegoke wipe oga awon gangan ni eni ti won fi ohun telu gege bi oludije dupo gomina labe egbe oselu ADC ni ipinle oyo won ni awon mo eni ti oga awon se tori wipe oga awon jade o si kopa ninu eto idibo abenu egbe oselu ADC eleyi ti ajo INEC to si se amojuto re be si ni ohun lo jawe olubori lasiko ti won se eto idibo ohun gege bi oludije dupo gomina labe egbe oselu na oni agbejade oruko re ye na si ninu awon dun to si je wipe yo je ki awon mi ti won da fun tolo ninu egbe oselu ohun ki okan won na lo bale ki won lo re joko wipe adegoke gangan ni oludije tooto to jawe olubori ti ajo INEC na si se idamo re ti egbe oselu ADC na nko to si se idamo re won ni awon wa ro awon iyoko ninu egbe oselu ohun ati awon ti won ja lati leyin won wipe lati sin lo ki won mo ma jade kan mo so wipe awon na nko ni awon ni oludije dupo gomina labe egbe oselu ADC ki won si bowo fun ipinu egbe oselu ADC ati ipinu ajo INEC won ni tori wipe egbe oselu ADC nko na si lo ti pinu to si ni lokan lati ri wipe o pese idari rere ati isejoba rere fun awon olugbe ipinle oyo won ni oloye adegboyega taufik adegoke na si ni olori eleyi ta ti gbeyewo ta si ri wipe o kunju osunwon o kaju e o ni iran rere be si ni o ni awon iriri eleyi to rosomu to duro re lati fi ri daju wipe ohun se atunko ipinle oyo ohun gbe ipinle oyo de ebute ogo o ni awon wa ke si gbogbo awon omo egbe oselu ADC awon alatileyin re ati gbogbo awon ti won je olugbe ni ipinle oyo wipe ki won fi okan bale o ki won si wa ni isokan ki won si gbajumo ona eleyi ti won fi jawe olubori gege bi gomina ni ipinle oyo ninu eto idibo eleyi to nbo lona lodun 2027
0: ile ise are ni won ti da atiku lohun esi oro pada ladan ti se ojo jima gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ padà sí akata olùdíje si ipo are lati inu egbe oselu ti ADC African Democratic Congress Atiku Abubakar wi pe ko bada kogun le oro to je otito yato si awon oro ti o ma fi se ipolongo di o si fi se awon omo orilede Nigeria lona lori awon enu bode wa ni orilede Nigeria tori awon omo orilede yi won nilo ohun to je otito oro yato si oro oselu lasan o se apejuwe oro to jade latenu igbakeji are talari ni orilede Nigeria gege bi oro oselu ti o si si otito kankan nibe eni ti se olubadamana pataki si are lori oro royin ati ibara lu soro Sunday dari lo sipaye oro yi ninu ati jade to fi sode lana ti se ojo jima pelu bo ti ni atiku ati enubode orilede Nigeria awon omo orilede ni lo ntun je otito yato si oro ipolongo nigba ti o ma se alaye oro wi pe ka so sibi ti oro ba so bo si gan ti enu yi ba bo nbe oni to ba mo ko ba gbianju o ko lo si akata awon enu bode wa ni orilede Nigeria tori wi pe isakoso ijoba apapo orilede Nigeria yi lo ti se enu bode orilede Nigeria lati ojo kenila osu keta odun 2024 ti won o si ti yi ipinu won pada lawa ati gba na o tun te si waju si oni to ba je isoro fun are fun igbakeji are ni igba kan ri lati ma ntin je otito oro ko ba gbianju ko wa oko lo si akata awon enu bode lewa Nigeria ko ri wi pe gan ni afigini iroyin oni to afojuba won ni dare se alaye oro wi pe are orilede yi Bola Tinubu funra lara re ona lo si Kamba border ti nbe ni ipinle ti Kebbi lojo kerinla osu keji odun 2026 leyi ti eto oro aje nbe to si ti nlo loni rebuti re ni apa beun pelu bo ti wa salaye si siwaju si wipe dipo ki Atiku ko soro sibi ti oro ba nwa won ni oro oselu pombele ni sa nso kiri ko bada ko gbianju lati wa iwo ko si wo akata bi ti o ba ti le ri oro gidi so dipo bi o ti ma so awon oro baje lati fi si awon omo orilede Nigeria lona lowo lowo bayi ko si isakoso ti nbe lode lowo yi na lo ti sise takotakun eleyi ti won si ti si enu bode abi nta ba ti si ki lo tun ku ta to fe si nbe ti o ba imo ko tete ma oni ko si otito nu awon oro ti o so wi pe bi o ma ti wole gege bi are ni orilede Nigeria lara ohun ti ohun o se ni ohun o se enu bode orilede Nigeria ti eto ara je nbe yo si ma bere si ni ma lo oni ti o ba mo ko tete lo mo wi pe enu bode Nigeria sisi na lo wa ti ijoba si ti nse gbogbo n toto ati eyi to ye lawon apa be lo ni ma nbe lapa beun former Nigeria na lati mani
1: to eni ti se olori osise oba nile yi tele arabirin didi Esther Wilson Jack na ni o ti gbe ipo adari fun ipo adari ni se lenu ise oba le eni ti se ogbeni Abel Olumuyiwa eni tan lowo eleyi to si nro gbogbo awon osise oba nile yi lati ma tete nipa awon atunto eleyi to nlo lowo ni agbomi ohun Wilson Jack ohun na ni o gbe ipo le eni tan lowo ni ilu Abuja ni Ojobo latara wi pe o ti feyinti lenu ise oba o ni gba ti o de eni ogota odun gege bo se npe eni ogota odun eleyi to si je alakale lenu ise oba o won ni ifipo lera eni lowo ye ayeye ohun na le o si waye o labe akoso are Bola Ahmed Tinubu ni ile are ni ilu Abuja eleyi ti won si yan eni tan ni ojo ketadinlogun osu ojo ketadinlogbon osu kejo odun 2026 gege bi are Tinubu bo se kede re oni ojo kokandilogun osu kejo nigba to wa nsoro ni bi ayeye ifipo lera eni lowo yi Wilson Jack na lo dupe pupo lowo are Tinubu fun anfani to fun lati sin orilede re ni ipele eleyi to ga lenu ise oba o baka na lo tun dupe lọ́wọ́ àwọn alámòjútó àwọn òṣìṣẹ́ ní ilé lábẹ́ àkóso rẹ̀ eléyìí ti ṣe níbi tá a ti rí àwọn ti ṣe akọ̀wé àgbà gbogbo ní àwọn àjọ lájọ àwọn olùdarí àwọn olórí ẹ̀ka ìjẹka àti gbogbo àwọn òṣìṣẹ́ fún àtìlẹyìn wọn àti ìfọwọ́sowọ́pọ̀ lásìkò tó wà gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí o nígbà tó wá ń sọ̀rọ̀ nípa ìrírí rẹ̀ fún ọdún méjì tó fi wà ní ipò yìí Wilson Jack ó ṣe àpèjúwe àsìkò náà gẹ́gẹ́ bí àsìkò eléyìí tí ó lè tọ́ka sí àwọn àṣeyọrí eléyìí tó dúróore àti àwọn ìpèníjà eléyìí tó lágbára púpọ̀ ó ní ṣùgbọ́n o pẹ̀lú àjọṣepọ̀ àwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí ó jẹ́ kó rọrùn fún òun láti mú àwọn àyípadà kan débá ẹ̀ka náà bákan náà ló sì rọ gbogbo àwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí wípé àwọn àtúntò eléyìí tí àwọn ti ń bá bọ̀ yìí kán jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ kó má tún dẹ̀ wípé wọ́n ó tún padà sẹ́yìn ni ó ní torí wípé nígbà tí a bá ní àwọn ìgbésẹ̀ eléyìí tó mọ́yán lórí ìgbéga àti ìtẹ̀síwájú yóò débá iṣẹ́ ọba ní orílẹ̀-èdè nàìjíríà nígbà tí òun náà wá ń fèsì ẹni ìtàn ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ tinubu fún ìdánilójú eléyìí tó ní nínú rẹ̀ o eléyìí tó sì mọ rírì ojúṣe àti àwọn ìpèníjà eléyìí tí ó wà lẹ́nu iṣẹ́ ọba tó náà sì ti fọwọ́ sọ̀yà wípé òun ò ní já orílẹ̀-èdè nàìjíríà kulẹ̀ ìwé ìròyìn the nation ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu lánàá òde yìí náà ni wọ́n dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú ẹni tí ṣe olórí fún ẹgbẹ́ afẹ́nifẹ́re nílẹ̀ yìí olóyè reuben fásiọ̀rántì gẹ́gẹ́ bí wọ́n ti pé ẹni ọgọ́rùn-ún ọdún lókè èpẹ̀ tí wọ́n sì ń ṣe àpèjúwe ipa mọ́nìgbàgbé eléyìí tí olóyè reuben fásiọ̀rántì ti kó lórí ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ tí mọ ilẹ̀ yorùbá gan-an ní pàtó ààrẹ bọ́lá tinubu ẹni tí olórí àwọn òṣìṣẹ́ síléeṣẹ́ ààrẹ fẹmi gbàjàbíàmílà tó ṣojú rẹ̀ níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi mọrírì olóyè reuben fásiọ̀rántì bó ti ṣe pẹ̀kí pẹ̀lú ayẹyẹ ọjọ́bí rẹ̀ wọ́n ní ètò ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àkòrí ọjọ́ ọ̀la ìjọba àwa ara wa ní orílẹ̀-èdè nàìjíríà ti pa tó ní lórí ilẹ̀ àwọn ọmọ yorùbá lápapọ̀ wọ́n ní ètò yìí náà ló kó àwọn èkánlẹ́ẹ̀kan lágbọ̀n òṣèlú àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ àwọn tí wọ́n ń bẹ lágbọ̀n ìka ètò ẹ̀kọ́ àti àwọn èkánlẹ́ẹ̀kan láwùjọ ilẹ̀ yìí àti lókè òkun gẹ́gẹ́ bí gbàjàbíàmílà ti ṣe àpèjúwe olóyè reuben fásiọ̀rántì gẹ́gẹ́ bí ògbóná-gbòǹgbò ọ̀kan gbòógì nínú àgbààgbà ilẹ̀ yorùbá tó di òpó ilẹ̀ yorùbá mú bẹ́ẹ̀ sì ni tí ò yẹ tí ò gbò tí wọ́n sì ń kó ipa mọ́nìgbàgbé fún ìdàgbàsókè yorùbá lápapọ̀ wọ́n ní gbàjàbíàmílà ṣàlàyé wípé kò sí bí a ti kọ ìtàn ní inú orílẹ̀-èdè nàìjíríà yìí tí a ní lè sọ nínú lórí ipa tí olóyè reuben fásiọ̀rántì tí wọ́n ti kó o ní mo fi iṣẹ́ ààrẹ bọ́lá tinubu mo fi ń já o sí akẹ́tọ̀ olóyè reuben fásiọ̀rántì wọ́n kí wọn wọ́n ní ààrẹ kí bàbá reuben fásiọ̀rántì wípé wọ́n ku oríire ayẹyẹ ọjọ́bí wọ́n sì kí wọn dáadáa fún ipa ribiribi àti ipa mọ́nìgàgbé eléyìí tí wọ́n ti kó lórí ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà àti ilẹ̀ yorùbá ní àpapọ̀ wọ́n ní ó ṣe àlàyé ó tún rántí o ìpàdé tí wọ́n ṣe níjọ oní tẹ́lẹ̀ láàrin ààrẹ bọ́lá tinubu àti bàbá reuben fásiọ̀rántì ní presidential villa ó ló ṣe pàtàkì kódà ààrẹ ò gbàgbé lórí ìjókòó eléyìí tí wọ́n jọ ní lọ́jọ́ náà tó sì sọ àwọn nǹkan tí wọ́n jọ sọ ní ìgbà náà ó wá lo àsìkò náà láti fi kí bàbá reuben fásiọ̀rántì ku ayẹyẹ ọjọ́bí ọgọ́rùn-ún ọdún eléyìí tí wọ́n ti pé lókè ìpẹ́ àjíǹde ara yóò sì máa jẹ́ fún baba àlàáfíà yóò sì pọ̀ fún wọn láṣẹ lọ́wọ́ ọlọ́run kò jẹ́ ibi tí a ti máa ṣẹnu ní dédé síbí o lórí tìfúntẹ̀dọ̀ ròyìn fún ti òwúrọ̀ yìí láṣẹ lọ́wọ́ ọlọ́run àkọ́tún ti di ní àárọ̀ la nígbà tí àkọ́tún rẹ̀ yóò ti máa dé sí ti gbọ̀n ṣùgbọ́n tá a bá ti ń dìde báyìí edmond obilo náà lẹ́tọ̀ọ́ láǹfààní àti pápàdé lórí state affairs aago mọ́kànlá náà ni ẹ tún pàdé abiodun adéwọlé mr double a láàrin aago mọ́kànlá sí aago kan láṣáálẹ̀ òní òkè ìbàdàn pẹ̀lú tèmílàdé àlòkò náà ni kúnlé ọmọ anífowó ṣe lorúkọ tèmi ojúlówà ní ìka ìpèsẹ́ńtà yín náà ni anú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi máa bú ẹ̀ tó nípọn jẹ̀wúrin lọ ìṣẹ̀dá yóò máa dáàbò wá o lémi àti lọ́jọ́ gbogbo t
1: tọ bakana la ki eyin ololufe wa loju ikanni Facebook wa e seun arowo yin o asi mo riri yin be se duro ti wa lati ibere to yi Isola Creator Ajibola Mustafa Adeyemi Kabiru Adex Ajayi Abolade Samuel Ahmed El Jawar Adewumi Kazim Ade Adekaz Alaja Emi Adekombi Adex Ajayi Adeboje Yusuf Oladimeji Yusuf Isiaka Ayanba Miji Osfemj Oluwafemi Esheun gan Dayo Olorun Tobi Olanrewaju Jelilat awon ti wa won jade ton fun wa loni ni o dahun si Abdul Qudus Opeyemi Esheun pupo afa banise Oloye Segun Ayankola Imafoje Peter Maje Kubaje Adekunle Ahmed Oludoye Tunmi Seara Esheun gan amoriri yin Temilade Aloko ohun loruko titi meje ka pade lagun meje ale oni lori eto oke Ibadan titi digba na ire o
0: Esheun.

0: Let this August be your season of harvest for cashier. Season where you go pack money tire left, right, center. Money go the enter your hand. You go there wonder say what thing happen.
1: What thing happen?
0: Daily payment day, steady weekly cash pot. Everything on point. Oh yeah, now my people, join the community of winners this August as you go the play cashier, and of course as you go there wait to that special call. We go tell you say you don't cash out. Play for Splash FM. Now star 347, star 1004, star 1 hash. If you want play on top Lagilu FM, now star 347, star 1004, star 2 hash. You fit to play safe for our website, www.cashier.ng. Remember, send our your state gaming board, 9 license this cashier. And you must not reach 18 years and above to fit to play cashier. Shorty cashier. Multicast!
2: Yeah! Ite meji omi orombo lemoni, sibi eduko, ati iyo.
3: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
4: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
5: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ẹ má rò fáwọn ọmọ kan wíńdò ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn. Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjìn ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
1: Splash.
5: Aminat Adetun Badman Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nifa Aji. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì la pè ní Sọ̀rọ̀ Sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣerégedé.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ

0: fún mi ní lájigo.
1: Arábìnrin, ẹ ṣe ra àbúrò òróró ni. Ohun tí ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Bẹ́ ẹ bá ń wá ìrọ̀rùn, ìrọ̀rùn ti dé sí ìlú Ìbàdàn. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lájọ-lájọ, ilé ẹ̀kọ́, ilé ìjọsìn, ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú gbogbo tí ẹ fẹ́ ti àkórí ìpolongo sára billboards, t-shirt àti fìlà lọ́pọ̀ yanturu. Àti gbogbo ẹni fẹ́ tẹ̀wéjáde tàbí ti ọ̀dà tí ò ní ṣí kúrò sára ohunkóhun. Pinnacle Global Ideas ti ní àwọn printing equipment staffing tẹ̀wé tó fi dórí branding equipment staffing ti ọ̀dà sára aṣọ àtàwọn ohun míì tó jẹ́ ojúlówó bíi tòkè òkun. Wọ́n ti ní monogram àti sewing machines, sublimation, borderless, 3D printing machine àti large format tó ń ṣiṣẹ́ tó yá kọ́kán. Bójú fún outdoor banners, posters, billboards. Tí kìí tètè ṣá, self printing, flex printing, àwọn iṣẹ́ monogram tó gbẹ sára aṣọ. Tóun ti bẹ́ bá fẹ́ ṣe branded souvenirs fún èyíkéyìí ayẹyẹ tàbí ti orúkọ sára ọkọ̀ iléeṣẹ́, ọkọ̀ òṣèlú, ti ilé ẹ̀kọ́ àti ti ilé ìjọsìn. Wọ́n wà lárọ̀ọ́wọ́tò yín ní number 22 Gbadebo Street ní Mọ́kọ́lá, Ìbàdàn. Àǹfààní tún wà fẹ́yìn oníṣẹ́ ọwọ́ tí ò tíì láwọn irinṣẹ́ yìí láti lo àwọn irinṣẹ́ Pinnacle Global Ideas fún gbogbo iṣẹ́ printing àti branding ní owó tí ò gunpá. Ẹ tún kàn sí 0708-307-5119. Printing àti branding ti di rọrùn.
5: Ìtẹ̀ méjì omi òrombó lẹ́mọ̀nì, síbi èdúkọ àti iyọ̀.
6: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: ìdígò.
1: Arábìnrin, ẹ ṣe ra àbúrò òróró ni. Ohun tí ò mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápòyà.
3: Power oil, power oil.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: wípé alájà ọ̀nàbù múlẹ̀ká àtàkàndé adéọlá àti ṣe yìí wọ́n jọ ní àjọsọpọ̀ débi wípé àwọn ni wọ́n nominate Hafiz Adigun ọmọ leader.
1: Ó kàn fòdé bẹ́ẹ̀ ni.
0: Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ sọ yẹn wípé wọ́n máa ń
1: wo. Wọ́n appointment yẹn ṣe wá láfta reconciliation. Wọ́n ti wọ́n mi for reconciliation.
0: Ẹ sọ pé wọ́n máa ń wo yàn mọ́ yàn la. Àwọn náà lè ní àfojúsùn. Lẹ́lẹ́kejì tẹ́ ẹ sọ kàn fò pé ẹ jẹ́ ṣe kínní kí a tún fi lè appeal sí ẹni. Ó ṣe é ṣe kó jẹ́ pé àfojúsùn yẹn pé àwọn and they are one opportunities èrò wọn. So àwọn náà mọ tí wọ́n fi sùn tí wọ́n fi wò pé ẹ jẹ́ ṣe kínní. But it's not kò ń ṣe pé alájà Múlẹ́ká Àkàndé Adéọlá ni ó nominate. So àwọn wa lè ní APM lè ní àfojúsùn wípé ok torí ẹni ẹja fún ẹni ṣé wọn pé àwọn dẹ̀ ni wọ́n mọ tí wọ́n fi sùn ṣùgbọ́n as far as SDP is concerned SDP ṣì wà ní odidi ẹgbẹ́ eléyìí tí a dẹ̀ ń go into 2027 election with full force pẹ̀lú gómìnà wa àwọn state rep àwọn federal rep pẹ̀lú ààrẹ wa ní standby.
1: Ta ló fẹ́ dìje dúkú gómìnà lọ́dọ̀ yín?
0: Olóyè Mọ́gàjí Abiodun Olúṣẹ́gun Agbuọlá.
1: Ó kọ wo ni INEC gbé jáde ní òru mọ́júmọ́ ni?
0: Honorable Michael Aderoju Okunlade.
1: Bó ló ṣe wá jẹ́?
0: Ó jẹ́ bí òfin ṣe fàyè ẹ̀ lẹ̀.
1: Pé.
0: Wípé lẹ́yìn ìgbà tí INEC bá gbé orúkọ jáde tán tí àwọn nkankan tí ẹgbẹ́ bá tún wò wípé àwọn sì tún fẹ́ ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan so tí wọ́n bá wá padà ṣe àtúnṣe yẹn so wọ́n lè padà gbé wá wọ́n dẹ̀ fi yí ọjọ́ sí pé láàrin ọjọ́ báyìí wá ní o so ẹ lè wá tún pààrọ̀ orúkọ wípé bóyá nígbà tá a ṣe primary o àtúnwò báyìí o ẹni ní ẹgbẹ́ tó ń fọwọ́ sí àti tún primary ṣe o. So
1: ẹ̀tún primary sí abẹ́
0: rivalidate. Yes, there is substitution primary.
1: Tẹ́ẹ̀tún tún primary ṣe.
0: Yes, substitution primary ni wọ́n ń pè.
1: Kí ló wá ló gbà yín
0: láti. At least for now, a ti ṣèkan fún senatorial fún Ọ̀yọ́ South senatorial district wa àti Ìbàdàn Northwest and Southwest federal constituency.
1: Ẹ ti pààrọ̀ àwọn tí ń bẹ̀bẹ̀.
0: A ti ṣe ti INEC wa, a ti ṣe substitutional primary. So òun ni Baálé Rahimi Ayoade so láti Ìbàdàn Northeast ni wọ́n fi emerge as senatorial candidate Ọ̀yọ́ South ti Honorable Olúfúnkẹ́ so then emerge as federal rep Ìbàdàn Northwest and Southwest federal constituency. Ọ̀tọ̀ dẹ̀ ni àwọn tí wọ́n ṣe primary tẹ́lẹ̀ nígbà tí ọ̀rọ̀ àjọsọ dẹ̀ ti dán mọ́rán torí àwọn yẹn náà tó bá wà níbẹ̀ wọ́n gbọ́dọ̀ sign tí wọ́n fọwọ́ sí tí wọ́n fi passport wọn bẹ̀ pé lóòótọ́ nígbà tí a tún primary ṣe ẹni yìí so òun ló padà wọlé èmi kọ́ mọ́.
1: So ṣé kì í ṣe pé ẹ sì sọ pé kí Abiodun Agboola pé ó ní lùtẹ́fẹ́ kó jó sí kó tó di pé ẹ tún primary ṣe so ní nǹkan tẹ fẹ́ kí ó jó sí.
0: Ó gbọ́dọ̀ nílò tí wọn ó jó sí. Yes ẹni tí ó wà.
1: Tẹ bá wá lọ lù tí ọmọdé rẹ̀ dó ń kọ́.
0: Òun náà ni ó ti jẹ́ pé káwọn náà tó dé a ti fi hàn wọ́n you must have the party ideology in mind. Àkọ́kọ́ ẹgbẹ́ òṣèlú SDP nìyẹn so a ní ideology eléyìí tó dẹ̀ wà nínú chapter 2 of Nigeria constitution so ẹnikẹ́ni tó bá fẹ́ wá sínú ẹgbẹ́ òṣèlú SDP tí ò bá ti níyẹn a lè mọ́ lè welcome ẹ̀ ẹgbẹ́ òṣèlú SDP ò bá ti tó bá jẹ́ pé owó àbí akànfẹ́sáré pariwo òun ni a bá gbójúmọ́ ni ó ṣeé ṣe ká ti pariwo jù báyìí lọ. Ẹ gbọ́ gbogbo ìwé ìròyìn ló gbé nígbà kan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ coalition tí wọ́n padà ṣe sínú ẹgbẹ́ òṣèlú ADC yìí ẹgbẹ́ òṣèlú SDP ni wọ́n fẹ́ lò tí gbogbo wọn ti wá tá a ti sọ̀rọ̀ dá a jókòó dá a ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n a rí wípé ideology ẹgbẹ́ òṣèlú SDP yóò lọ pátápátá àwọn òrẹ̀dí àti ẹ̀ ti báyìí ideology ẹgbẹ́ òṣèlú SDP so àwọn òde ìgbà so àwa dẹ̀ prefer ọmọnìyàn ju owó lọ torí pé ohun tí olóògbé Moshood Kashimawu Abiola tí ó jẹ́ lógún tó mú lọ́kùnkúndùn ni wípé kí ìṣẹ́ àti òṣì kó kásẹ̀ ńlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ọ̀dà ẹ ṣe àdúpẹ́ bọ̀sùn sọwọ́ lébélébé afẹ́ polówó ọjà ẹ̀yin tẹ̀wà lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn ó yá o ẹ̀ máa dúrọ̀pù fóònù nọmba yín ati igba te ti share e drop comment e like ke share mo fe lo re boka di bye bye bye o ya bo sun owo re amulele splash fm 105.5 ibadan in loju opo lori facebook tabi lori tiktok at mr dobwe aladitu mcpa in lefi ma wo mi loju loju elembe eku kale
2: oro to ba dani loju ki ko ni lenu banga la shata sakata para la sento
3: Splash FM 105.5.
4: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off, and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
10: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìn kí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: tó ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn gbangba làṣátà lẹ̀ ń gbọ́ lórí ìkànnì splash 105.5 fm tá a létí ń bọ̀ sílẹ̀ òfúnbaláwo ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn lórí facebook ààrẹ àpèdè àti bókàdì fún yín o tẹ́ bá ti rí ẹ confam ẹ lórí facebook pẹ̀ ti rí a rí àwọn tí wọ́n kọ́mẹ̀ntì adéwùmí kazeem adékàsí ọláìyá ahmed látìkò yìí prince apampa sheriff dean opoyosa alabi imafoje peter ikupeleyi adéwùmí àti bẹ́ẹ̀ lọ ẹ máa drop comment ẹ máa like ẹ máa share ẹ ẹ jẹ́ sáré lọ sí ọ̀dọ̀ alhaji azeem gbọ́lárùmí olùdíje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ ọ̀yọ́ former deputy governor ni wọ́n àwọn ẹni díje dupò gómìnà báyìí lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ ọ̀yọ́ alhaji azeem gbọ́lárùmí àjọsọ lóṣù tó kọjá bóyá bá ń gbé interview èmi àti alhaji azeem gbọ́lárùmí bá a ṣe ń gbé ẹ máa ṣí àì lórí facebook ẹ máa comment kẹ̀dẹ̀ mọ́ fífún nọmba yín bẹ́ẹ̀ bá a ṣe ń ṣètò lọ́nà láàmú bókàdì ló kọ bàbá ombrede ayọ̀mọ́ alhaji lamide ogundokun ó yá ọwọ́ rẹ amúlélẹ̀ ẹ já lọ sọ́dọ̀ alhaji azeem gbọ́lárùmí ẹ̀ lẹ́bẹ̀ ẹ kú kalẹ̀.
1: alhaji azeem gbọ́lárùmí former deputy governor of your state ẹ kú dédé àsìkò ìṣá.
2: ọ̀pẹ̀rẹ̀ ṣàlàfíà ni.
1: adúpẹ́ ó ti lọ fàjà tó fi jẹ́ pẹ́yìn wí tilẹ̀ tò sí tẹ̀yìn sí wà nípìnlẹ̀ ọ̀yọ́ tẹ̀ fi kú lẹ́yìn gómìnà tẹ̀ jọ wà nù dọba tẹ̀ ń jẹun nù dọbẹ̀.
2: ọkọ mi ò jẹ kankan nù jọba ṣe yìí.
1: sínú advice
2: kan mi ò sí nínú ẹ rárá.
1: tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ń sọ
2: tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi sí bẹ́ẹ̀.
1: tẹ́ẹ̀jọ́ mo ń ṣàjọṣepọ̀ tó bá ṣe ìfẹ́ǹtì tí wọ́n pè yín sí tẹ́yin náà wà bẹ́ẹ̀ nígbà yẹn ìwá ṣe interview tó bá pè yẹn nìdá ọ̀hẹ́ lẹ́ẹ̀fẹ́ sọ̀rọ̀.
2: nígbà wọn wà pdp
1: ìnìgbà
2: tẹ́ ẹ̀ sọ
1: yìí iná mo ń sọ.
2: tọ́ba wà pdp kì í ṣe pé bóyá aṣọ ń ṣe ìjọba ẹgbẹ́ pdp ni mo ń ṣe mo dẹ̀ ní ẹgbẹ́ pdp gẹ́gẹ́ bíi pé jọ tí wọ́n ti dá ẹgbẹ́ pdp lẹ́mi òkú ń bẹ̀rẹ̀ mi ò ṣe àyọjúràn ìṣẹ́gbẹ́ mi ìrìjọ mo ti débẹ̀ tí n bá ti dẹ́ni tó ń ṣe ẹgbẹ́ pdp tó ẹ pọ́ ọmọdé ni màá tẹ̀lé tó wá jágbàlagbà ni màá tẹ̀lé tó wá péjọba ni màá tẹ̀lé kì í ṣe pé bóyá mo wà nínú olùdámọ̀ràn gọvanọ sèyí mákindé rárá mi síbẹ̀ mò ń ṣiṣẹ́ tèmi gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́ wọ́n ń pè mí sí gbogbo nǹkan tó bá ń ṣe gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́.
1: ẹ̀sìn ń gbowó náà gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́.
2: kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ bó ṣe rí mo sọ
1: fún un. tẹ bá wá tẹ̀lé wọn tó wá sí nǹkan tó pè yín tẹ̀ sí lépo sọ́kọ̀ ìwọ̀n àní sálùbáríkà o ọlọ́wọ́ ẹ̀ bàálí láyọ̀.
2: kò ní túmọ̀.
1: fún ìgbẹ́ bílòkù fún yín.
2: kò sí nǹkan kò ní túmọ̀ gbogbo yẹn ò ní túmọ̀.
1: mo ní sẹ́mu ìgbẹ́ bílòkù fún yín.
2: envelope kí ni ṣíṣe mo ṣe fún ẹni tó fẹ́ fi gbẹ́ envelope fún mi.
1: owó ọkọ̀ nǹkan owó epo tẹ́ fi
2: gbọ́kọ̀ wá. nígbà mo lọ́kọ̀ tèmi tí mo gbé lọ síbẹ̀.
1: epo mo sọ owó epo.
2: nígbà tí ṣe pé.
1: àtàwọn èèyàn tó tẹ̀lé yín tí wọ́n yálé olóúnjẹ
2: ẹgbẹ́ ẹgbẹ́ yẹpo kì í ṣe nǹkan kan ṣe pẹ̀lú owó.
1: so ṣé nígbà tí gómìnà ti wá láwọn ò ṣe pdp mọ báyìí ńlọ fà á tí ẹ̀yìn náà fi pínyà kó lẹ́yìn wọn pé pdp ń lẹ́yìn wọn
2: mọ̀ sí. mi ò pínyà torí pé mi ṣe ọmọ ọ̀dọ́ gọ́vanọ sèyí mákindé.
1: ẹ ti bá pdp mú lẹ ni pé ẹ lè ṣẹgbẹ́ mi láyé.
2: o gbọdọ wà nú ẹgbẹ tọlọrun ti jẹ tó ti ka ẹ yẹ tó ti ṣoríire ńbẹ kó wá kúrò ńbẹ ńjọ kan kó fi ibi tó ti ṣoríire yẹn sílẹ kó wá gbé oríire yẹn lọ síbòmí gbogbo orí àwọn tí wọn ti ọlọrun lò fún ẹ nígbà náà láti jẹ kí wọn da nǹkan tó da orí tiwọn náà ò ní jẹ kó nísinmi máa kúrò nínú ẹgbẹ kan bọ sínú ẹgbẹ kan kí ló lé mi káàkiri kúrò nínú ẹgbẹ kan síbi kan gbogbo àwọn tí wọn lọ sẹgbẹ kan bọ sẹgbẹ kan ọkanjú àní wọn wọn ò fẹràn aráàlú ara tiwọn lọ fẹràn mi ò lè kúrò kọlọrun dẹmi gbogbo wa sí ibẹ mi bá ṣe gùn sí náà ni.
1: kò bá àfẹ nìkan bẹ yóò kàn yín nìkan.
2: pẹ̀lú ògùn ọlọ́ọ̀mì nìkan máa wà nbẹ.
3: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ ni lẹ́nu.
1: àwọn wo ní bá yín fa sùrùtù nù agboolé tí wọn fi ń sọ̀rọ̀ pé mágàjì ò sí mágàjì tí wọn.
2: ẹnìkan kan ò lè bá mi fa sùrùtù pé ló fẹ́ fa mi fa sùrùtù bó ni wọ́n ti gbọ́ pé nìkan bá mi fa sùrùtù.
1: tí wọn sọ pé gbọ́láru mi ìsìn mágàjì agboolé
2: àwọn yẹn ṣe tíátà káàkiri ni.
1: àwọn mọ̀lẹ́bí ṣe tíátà ṣé bá gbọ́ pẹ̀lú àwọn ṣe tíátà.
2: kò ṣe mọ̀lẹ́bí ti tèmi.
1: àwọn wo wá ni.
2: àdìkẹ́ ṣe mọ̀lẹ́bí mi ni.
1: ní láti mọ ẹjú wọn bò lẹsẹ
2: jẹ. mo ṣe lè júwe wọn gbà mí dá wọn mọ.
1: ṣé faceless people ni wọn.
2: èmi ò mọ wọn ìwọ lọ ságbó lé mi nsìn bó ṣe ń bá mi sọrọ ẹ. pé o fẹ́ rí baálé o fẹ́ rí gbogbo àwọn ìgbìmọ̀ nulé. o ò lè rí kankan nu gbogbo tó ń sọ yìí gbogbo táwọn tó ń sọ yẹn wọ́n kàn pa ẹnu wọn ní nǹkan míì ni. àbí kò jẹ́ ń pélé kí o gbọ́n gbọ́ kí o gbọ́n mọ hó. àwọn olówó fẹ́ jókòó láti yẹ wá nu ẹ̀hún gẹ́gẹ́ bí mọ́gàjì mọ́gàjì tá a ti jẹ tó ti lé lógún ọdún tí ìṣàpá ẹ̀ṣẹ̀ jẹ mọ́gàjì kí àwọn olówó fẹ́ jókòó ẹ̀ ilé tí wá tó ọmọ àlè ni ó mọ ni ó dìde sìn tí ó ṣe kọ́ ẹ́ pé àwọn ọmọ àlè kan ti dàgbà ńbẹ.
3: gbangba làṣáàtà.
1: àwọn èèyàn sọ pé lẹ́yìn ìgbà tí ẹ̀yin àti ambassador Taufik Oladebi Arapaja te jere gómìnà sí Mákindé tán ẹ wá já gómìnà sí Kọ́tà tó nígbà tí erékásìkò tó dìbò mí ń bọ̀ pé kó ń kálukú yóò lè bá a kásá ọ̀tù wọ́n lẹ́ bẹ̀rù àtúbọ̀ tán.
2: Kéré ṣe papọ̀ mọ́ra wọn èmi ò ṣe nígbà tí èyí ṣe pé mo wà nù ipò kan lọ́dọ̀ Ṣèyí Mákindé kí náà ṣe lè pa èmi pọ̀ pẹ̀lú Arapaja.
1: Ẹ̀yin ò jèrè Ṣèyí rárá bó ṣe lu ọdún mẹ́jọ tí ń lò lọ
2: ìjírí ẹ̀.
3: Gbangba làṣà ta.
1: Alhaji Azeem Gbolárùmí ẹ jèrè Ṣèyí Mákindé.
2: Ọlọ́run bá gan mọ̀ pé mi ò jèrè ẹ̀. Gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ mọ̀ pé mi ò jèrè ẹ̀. Mo fi Alukur'ani Ọlọ́run búra fún yín.
3: Ṣàkátá pàrà là á síntọ́.
1: Tẹ́ẹ̀sì jágbẹ́
2: ẹgbẹ́. Ẹgbẹ́ o mo ṣe rí mo sọ fún ẹ yẹn.
1: Ó ṣe léyìn ọdún bíi ó ṣe léyà bíi méje kò gbẹ́rẹ́ kankan fún yín.
2: Ìyẹn ò ṣe nkankan torí pé bí ò ṣe gangan ló wà nbẹ. Nígbà jimọ̀ bí wà nbẹ wọn á gbé gbogbo nǹkan báyẹn wá fún mi.
1: Ok lẹ́yìn
2: pẹ́ẹ́ tó gbẹ́rẹ́ ọdún nìkan ló mọ. Gbogbo ìjọba kò sí kankan tí ò ní ṣe bẹ́ẹ̀. Gbogbo ìjọba kò sí kankan tí ìnáwó ẹ̀tọ́ nìyẹn.
1: Kò fún òfin àwọn ọmọ yín yín kankan sí pòsíṣọ̀ pé kánsílọ̀ alága kánsù kankan.
2: Kò sí nkankan tó jọ ju àwọn tó ó fún àwọn bíi mẹ́rin àbí nǹkan ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí.
1: Lọ́ndà yín àbí
2: lọ́ndà mi.
1: Ok.
2: Nígbà tó dẹ̀ fún wọn táwọn ìṣá ní kó kálukú kẹ́kọ̀ọ́ àwọn olè báwọn lọ ẹgbẹ́ tán ń ṣe ó yẹ wọn kó nbẹ.
1: Ẹ sì lẹ́ ìjírí ẹ̀ rí
2: gbàgbẹ́ yín ti jírí ẹ̀ ẹn tó bá lè gbàrú ẹ kó sọ síta kó sọ pé tó ń bá ti ṣiṣẹ́ o kó má jèrè iṣẹ́ tó ń bá ṣe.
1: ẹ̀yin àtàwọn wo lẹjọ jàdú tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ pdp kò tó di kó jámọ̀ yín lọ.
2: Kò lè mọ ṣó ṣe kó rí bẹ́ẹ̀ àbí mẹ́ta náà la dù ú so ń gbọ́ lọ́hún dẹ̀ ṣe ẹnìkan withdraw àwa àtẹnìkan tún jọ ṣe bíwúlà so mọ́gàjì akínṣọlá. Òun náà wà nínú àwa tá a jọ dò ń withdraw fún wa.
1: Kí ló tẹ̀yìn ò lè jẹ́ kí Bíúlò ò lọ torí pé òun sì ní ẹ̀jẹ̀ ọ̀dọ́ kẹwàájú àbá àṣàlẹ̀ fún pé àmọ́ tó ọ sọ́nà àwa ti ṣeré ìwọ bọ́ wájú.
2: Mi ò tí ì ṣe gómìnà rí.
1: Ẹ ti ṣe deputy governor.
2: Mi
1: ti ṣe jọba.
2: Mi ti ṣe gómìnà rí. Mo ti ṣe jọba mo ti ṣẹgbẹ́.
1: Ok.
2: Mo dẹ̀ ti ṣe igbákejì gómìnà rí. Ṣùgbọ́n mi ti ṣe gómìnà. Kò dẹ̀ sí tó burú jù kémi náà sọ pé mo fẹ́ ṣe.
1: Sọdún mẹ́jọ lẹ́yìn náà wà lọ àbẹ́ ìlú mẹ́rin bíi Peter Obi tó yẹ kó
2: máa ṣiṣẹ́ àkàn. Gbogbo Tọ́lọ́run bá ti gbà tó bá ti mú Ọlọ́run ni kò ṣe fún mi.
1: Wọ́n sọ wípé kò sí ti ń jẹ́ PDP mọ̀ nípìnlẹ̀ Ọ̀yọ́ pé gbogbo àwọn táwọn ń jẹ́ PDP àwọn ti collapse structure sínú APM.
2: Àwọn wo ló ń sọ yun? Ṣé èrò èmi sìn báyìí èmi tí mo jẹ́ gbé PDP àwọn tó ń ṣàkóso PDP ẹgbẹ́ ògbọ́n wá ṣe lẹ́yìn àwọn olówó à ń sọ pé kò sẹ́gbẹ́.
1: Wọ́n ní àlàyé lè lókù ń bẹ̀ ẹ̀bù tóbi 5% lókù.
2: Kí wọ́n fi yẹn lẹ̀ fọ́lọ́ n kò bá dijọ́ bò ṣé bí INEC ni yóò fi orúkọ ẹgbẹ́ tó wá fẹ́ dìbò sí wọn ẹgbẹ́ tó ń kalu wá ṣáà wọn ò fi ilẹ̀ síbẹ̀ ẹ jẹ́ wọn ò fi ilẹ̀ bẹ́ẹ̀ ibi tí wọ́n ti rí pé wọ́n ti ń pa ẹgbẹ́ kan pọ̀ mẹ́gbẹ́ kan PDP ó jáde bẹ́ẹ̀ pé ràlẹ̀ ni gbogbo ìjọ rí.
1: Ọ̀nàrẹ́bù Johnson Ògúndélé tó ń ṣojú ẹkùn ìdìbò oríire nílé asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tá a sọ débi ọ̀rọ̀ yín ó sọ wípé tó bá pẹ́ bá ní political value ni ó yẹ kákálà olóyin lẹ́lẹ́ẹ̀kejì.
2: Ìyẹn ò ní nǹkan kan ṣe torí pé n tó ń akálà ló hùn tí mo ní political value mo ní tí political value ẹjọ́ ìpàdé dọjọ́ bò.
1: Wọ́n lẹ́yìn ni Wike fẹ́ lò láti dí pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́.
2: Àwọn ló ń sọ yẹn kí ni Wike ní ṣe pẹ̀lú wọn fẹ́ deals kí ni ìtumọ̀ ẹ̀.
1: Ó ló ní interest inú ẹgbẹ́ PDP lẹ́yọ̀ state.
2: Tó bá ní interest inú ẹgbẹ́ PDP kí ló burú ń bẹ̀.
1: Ṣó ló ń finance yín.
2: Kò lè finance mi ń gbẹ́ pé PDP ló lè finance mi kí n sọ pé PDP finance.
1: PDP náà ń Wike.
2: PDP náà gbogbo wa bákanṣá ni ẹnìkan náà ni ó finance ẹgbẹ́.
1: Ṣé Wike ló ń finance
2: ẹgbẹ́? Bébí ṣe ń wà sí ibà èmi finance èmi náà ní contribution mi tí mò ń dá sí nínú ẹgbẹ́ PDP lọ́yọ̀ state.
1: Ṣé Wike ń finance yín látàbújá yín náà ń finance lọ́yọ̀ state?
2: Kò sí nǹkan kan tó jọ.
1: Tàwa ló ń finance yín.
2: Ọlọ́run ló ń ṣe gbogbo ohun tí mò ń ṣe. Sẹ́nìkan
1: wà tí wọ́n fi lọ́wọ́ sọ̀kalẹ̀ ni.
2: Sẹ́nìkan ni mo wá finance yẹn. Bó ṣe dé bí nsìn báyìí ta ló fún ẹ lówó mọ́tò. Sẹ́nìkan ló fún ẹ lówó tó fi dé bí. Ta ló finance ẹ tó fi kó oníṣẹ́ ìjọ. Kẹ́nìkan wá sọ pé wọ́n ń finance mi kí n tó lè ṣe nǹkan. Ọlọ́run ro wo bó ló ṣe lè jẹ pé nìkan finance mi fún kíni.
1: Wọ́n lẹ́ni tí ó bá dìbò gbọ́dọ̀ jẹ́ bilionia torówó tí wọ́n fi mọ́ pàápàá jùlọ ìbò gómìnà.
2: Àìlú
1: bilionia.
2: Sọ nìkan tó ti ní rí.
1: Tó ti ní kíni.
2: Tó ti jẹ́ bilionia kó tó wá ti ṣe wá ṣòṣèlú.
1: Ṣèyí Mákindé
2: wọ̀ọ̀sẹ̀
1: bilionia
2: bí wọ́n ti ké gọ̀nà. Ọ̀sìn kan tó jọ Ọlọ́run kẹ láàyè tiẹ̀ àwọn kan ó dáwó fún òun náà ni. Tí ó bá dé lu ìbò náà ní gbogbo àgbáyé bá ṣe ń ṣe nìyẹn. Ó ní nǹkan tó bá ní ó kó sílẹ̀. Àwọn kan ó wà dúró tiẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ olólùfẹ́ ni wọ́n wà parapọ̀ làwọn náà wà dá sí.
4: se awon yen mo network tin yen se pada gbin ifa awon ajo ti mo n teyan mo n jin yin fun
2: o le so pe o le mo network ti bo lo se le mo
4: o ye so network tin
2: go need the king so ebi gan fura mo monti moto ngba to da kanti mi to si monti mo ni
4: teni ko bilonia ni
2: ah gbogbo nkan teyan ba ti je laye ni mi bilonia ni mi laye ara ti temi ile ti mo n gbe yin sin bayi ton ba rate e emi ton fi se na ju ba yen lo se ko wo billion ni
4: ile ise melo le ni nbadan
2: mo ni lese mo je mo loko agbe ni mi
4: okoko ko aboko ope
2: ati okoko ati ti ajire gbogbo nkan osi ko se ti mi ni nbe
4: e si mo lu na
2: mo se nbe so ati gbogbo e ni mo ni
4: iboloko yin wa
2: nbe la kan ran
3: oro to ba dani loju ki ko ni lenu bangalashata sakata para la sento oro to ba dani loju ki ko ni lenu bangalashata sakata para la sento.

0: kìí kọ́ni lẹ́nu. Gbangba làṣáta, ṣàkátá pàrà làṣìntọ́.
1: Splash FM 105.5.
2: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Goal! Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
4: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn. Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájẹ́ lòmíì rí. A jẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
5: splash.
4: Àmínà Adétun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágbùn onírúurú orin ilé wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì la pè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Àmínà Adétun Badmus. Ó máa ṣeré gidi.
6: Oh boy, this catfish sweet o. And I bet we bet influencer money I dey take ball now.
7: Bet influencer, what be that?
6: Simple. Join Betway, book your game and share your code with your guys every week. Betway go summon you 4% commission.
7: Chai, I beg, sign me up.
6: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
1: Splash FM 105.5.
0: Ọ̀rọ̀ tó bá dáni lójú kìí kọ́ni lẹ́nu. Gbangba làṣáta, ṣàkátá pàrà làṣìntọ́.
8: To ẹ̀ka àbọ̀ padà láti ojú ọjà gbọ́ngbọ́n làṣáta lẹ̀ ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM ilé òfin Báláwo Fẹ́lẹ́ lẹ̀ ń bàdàn. Ẹ̀yin tẹ̀ ń kọ́mẹ̀ntì lórí Facebook mo rí o. Mo ti bó káàdì fún Dáre Akinade láti orí Facebook ẹ̀ kọ̀nfàmù ẹ̀. Lórí TikTok Albert àti Bofẹ́yìn náà ẹ̀ máa repost ẹ̀ máa share ẹ̀ máa drop comment ẹ̀ máa like kẹ̀dẹ̀ máa fi phone number yín bẹ́ẹ̀. Ẹni tí ò bá fi phone number bẹ́ẹ̀ kò sì bá ṣe bó káàdì fún yín o, ó sì kún lẹ̀ o. Ẹ mọ̀ rò kò ti tán, ó sì kún lẹ̀ o. Ẹ máa share ẹ̀ máa drop comment ẹ̀ máa like. Comrade Olágòkè Raphael, lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé àwọn candidate ni wọ́n wà máa bá yín wípé ẹ̀yin IDN ni o, ẹ yẹ wá wò kẹ lè declare wa pé a ní integrity, àbẹ́yìn lẹ́ẹ̀mọ wò wọ́n látọ̀ọ̀kan, àbẹ́yìn lẹ́ẹ̀mọ kọ̀wé sẹ́ pé fẹ́ wá bá wọn, àbáràlú lẹ́ẹ̀mọ gbèrò wọn tẹ́ fi decide bó lẹ́ẹ̀ṣe ṣe.
9: Ẹ ṣe ṣe rí àti perfect àwọn arrangement wa. A ní láti lọ bá kalẹ̀kùn any political party, either gubernatorial or whatever. Don't forget, technology wise, when you say you are a political party, o lati ni manifesto, o de lati wa no system tefin run. That is why. Don't forget pa ni a ni committee.
8: So lo dalud manifesto gbogbo won.
9: All the
8: analyze critically.
9: Committee ti wa fun. By the middle of next month, the committee will turn their findings. And that findings, your way compassing to ripe the electorate side will be taken care of because they are the king when you are talking of democracy.
8: So you are so far look at your manifesto, I can be woo. At yes, I fali woo. At yet, you don't think that going to Liberal Party woo, SDP, Bobo, Nigba, what was so to was also you. Ele, like, pay your interest in local code.
9: Tay, she, if I know,
8: at if you are me, oh, I push your low. Severus is no.
9: To real laughing for me. Iba de wa ju dejo idayin idaso most of them pay in the past awa ti ma fi no we no pe possess paper wa ni e se bayi fun le se bayi fun olu
8: ta ba re to wa fe gbe SQIDN lo fe excursion se ti lo excursion re gugu eyin SQIDN se lo excursion ri
9: to be organized by who
8: mo mi pe se boye lo bi abi Canada te kan lo bi ose meji nbe
9: no
8: se ti travel out to ri
9: no
8: se ti travel out to ri
9: ben
8: ah e so pe nte je olohun ti se o tun mo ti pe nkan te si nje lowo ko ti tonto e ke je
9: e wa gba
8: ta ba to fe gbe lo fe school me lo gugu esco yin te ni mewa me lo lesco yin na so me lo lesco yin
9: we are
8: me lo lesco yin
9: we are 21
8: aha but agba lo nsi leka candidate ke so ko fe gbe lo fe school so pe e kan to europe e kan lo bi ose bi jin be te ba je wa ro ni boya bi beijing e lo je wonse ni tinjong mo ka sa pere ni o ngba te ba yi lo te ba ide o ko e le declare street
9: la be ko le ri be aleba omo niyan wa je that's not why don't forget she be ile se ta wa e o da pe integrity wa no inu
8: ke se po dabi di integrity station
9: check it in ni watch word wa egba kan
8: bo
9: se ri itelorun o se pataki ngba mi o ekeji te so pe enikan o gbe owo kale kini kan to ba je pe la te le ani le ma yan fada fanda bayi
8: baba te ba fun yin ti aroba latest Range Rover we se why Timo dialo wa la te start ba te ngo pe ah
9: Mr.
8: I'm having you so pe daddy te ba lo declare any other person nkan sele nu le yo te mo wo pe ah se ko mi nu ogun range la ye mi eyin go mo wo pe e dakun eyin eyan mi e wa range ri o e mo je ase balabala o won ti fun range o bo la se bayi
9: Mr. W anise ifokan bale kolo adua ni o si ma wa ni
8: se kan kan mo fi moto se promo to ke moto ni mo pin tian
9: ta
8: ba ko moto fa cha ma idi
9: no
8: ati gbo o
9: ero e ma gbo en ti ma ati moto ni o ati owo ni o ai je ko gbodo saaju se lu se ri thank god we are here today by the special grace of god the day ti committee ta set up to wa turn in their report atun po
8: ju bi yin seju awon ale fe ba yin soro se kin si won le
9: ah ta gbe dani
8: awon le ku so ko fe awon le ku fe so ju
9: then add fe and
8: hello ta ni wa do oko yi hello
5: hello
8: o ko yin ati bi je tin pe
5: ina olaji akelo ya di saloko mi
8: awon idea ni nbe nbi won scrutinize gbogbo candidate ati tpc ati ti gbogbo e
5: o better rufun kana won ti wa ti pe gan Oya ni bi irubo to gbe gomina wa wole fun second term.
8: Ah gomina ni adopt awon na gbe gomina wole won ni awon adopt e ni 2019
9: to awon ni ko le benefit awon ati to se.
5: Ijoba bi ile ijoba ese kuku. Tori gomina lo wo ni gbagbo nu ijoba ese kuku. Ore je to pe to ko ba wa le ba ti ifile mo ri mudumudu
8: osi. Se gbon dinu laja kilo ewu.
5: Kan fara pale.
8: Kan gbe to fo kan gbe so yin.
5: Fun ifelu in the most of agitation ta mo pariwo fun dagbasoke ilu. Bi mo se wa mi ile ni tori pe mo sun APC o gbogbo candidate te fi si fa kale pe lo dajo gbala lo daji kini APM gbogbo candidate tan fa kale gbogbo e ni o da rara e ja yo e ta wo ki lati mo se bo kini to ti se ri kini to ti kilo fe se so ke se pa kan ba o ba pe egbe kan ni kini kan be ni woye temi o igbe o le support omi tutu 3.0 toro mi tutu 2.0 o wa lara bi to ko inira ba mekunu
8: e se adupe ja fe lomi laye ojo ti lo eyin se ti gbon ti won ni ade pe n to fi le mu yin adopt se makin ade pe yin na ko ba ijoba abile le se kuku to se yi lo won gbagbo nu local government autonomy e si support e o tun mo ti pe yin na ko ba local government ni so fun yin e je e da mi de ti
5: ko fe o ko fe
8: o ko yin ati bi e tin pe reduce be se gbe ma phone senu e di o sun seyin die
5: hello
8: aha mo ngbo die de on fun
5: seri eto jibo lawo state
8: So ẹ̀yin ò believe ní local autonomy local government jàbí. Ṣẹ́yìn ò support autonomy local government lẹ́ ń sọ
5: báyìí.
8: Ọ̀dà. Ọ̀dà ẹ ṣe. Ẹja tó gbọ̀ntẹ́ lómi owó. Ìyìnráyè láti mọ̀ defend ọ̀rọ̀ local government autonomy ní ìsìn tọ́jọ́ ti lọ. Káàkiri mo bá ráyè ní bá dá yín lóhùn ṣùgbọ́n mi ìyìnráyè tọ́jọ́ ti lọ. 0706949 3000 0706949 3000 tàbí 0701447 5770 0701447 5770 ìlójú òkú táwọn èèyàn fi ń pè wá. Hello? Ta ló wà lójú òkú yìí? O kọ yín àti bí ẹ ti ń pè. Ok.
5: Àìṣetọ́ pọ̀lọpọ̀ wa ń ṣe àpapọ̀ àwọn ìdíje àlùmọ́ sí nítorí pé àfẹ́ àwọn aláàánú ìgbà yìí rì tó máa wọ sínú ọjà. Ṣé aago ọmọ wa sínú ọgbọ wọn orí ètò ìlú kẹrí ìjọba tó gbígba gómìnà báyìí fún àwọn ọwọ́ fi ṣo ẹgbẹ́ ọwọ́ àti ilé ìgbẹ́ nìkan tán wọn láyé bá àwọn ẹ̀rọ bá dìbò kú. Ṣùgbọ́n pé ẹnìkan àwọn ọjọ́pẹ́ kíní ìtàkùn kan ò
8: ẹ ṣe àdúpẹ́ màá fẹ́ kẹ́ response gbogbo ìpapọ̀ ni ìwọ ẹ mẹ́gbàgbé ní tẹfẹ́ sọlẹ̀ kan. Hello.
10: Ẹ káàsán.
8: O kọ yín àti bí ṣe ti ń pè wá.
10: Bọ̀mí ni Ayọ̀túnlé Fàtàtì láti ọ̀rẹ́ gbogbo àgúgù bàbá ńlá.
8: Pápápá.
10: Ṣé rí ẹyin tó tẹ̀lé ni pé tó bá ṣe pé ọwọ́ tí gómìnà gbé ní fẹ́ sàmù yẹn wọ́n gbé wọ second town ni. Báláì wọn bá mọ́ nìyí o. Wọ́n pa fún second term ṣùgbọ́n wọ́n á ṣẹ̀sù wà wọn ní second term ní first term yẹn wọ́n á ṣẹ̀sù báwọn ti rí ní second term rárá wọ́n fẹ́ gbéyọ ni wọ́n fi ìgbéyọ yìí wọ́n fi àbẹ́tì ẹni tí wọ́n fà kalẹ̀ fún kóòdù wọ́n disappoint àfẹ́ tí bá ń purọ́ tọ̀ wọ́n jẹ lọ́yà kù wọ́n disappoint fún kóòdù mo láì mo fẹ́ràn wọn ní kí wọ́n wá ṣe báyìí lọ ní kí wọ́n fẹ́ parí iṣẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe ìwà wọn wá ṣẹ̀sù orú ìyẹn tí wọ́n ṣe.
8: Ọ̀dà ẹ ṣeun àti iyọ̀ tó afáyọ̀ ẹ ti make a point yín. Thank you. Hello.
11: Kọ́ ìjọba ìjọba.
8: Ojú òkú oyin yẹn ó ń fọ̀n. Hello. Ami.
11: Ọwọ́ tí gómìnà ń gbóngbò ní first time yẹn bá ìgbóngbò ẹ̀ ní ẹ bá fi ń gbé lólóòótọ́ ni. The second time yìí wọ́n kà fi ba kárí ara wọn jẹ́ ni ọlọ́mọ bá kárí ara nǹkan jẹ́ o. So kò yẹ kó ní bẹ́ẹ̀. Wọ́n máa yọ̀ọ́ ṣèkì fún àgbọ̀dọ̀ support
8: ẹ ṣeun idn ó yẹ kdn lẹ láàrin 30 seconds.
9: Nú àwọn tí àwọn ọ̀jọ̀gbọ́n nínú ilé sọ wow mo sọ fún wa wípé idn ti gbé kọmitì jáde láti lè scrutinize si manifesto àti adjudant àwọn tí wọ́n fẹ́ díje presently àwa ò lè determine until tí a bá fìlì pọ̀ sí aráàlú.
8: Ẹ ṣeun.
9: That's number one. Number two kò sí nǹkan kan tẹ́yìn bá fẹ́ ṣiṣẹ́ ìlú tọ́dọ̀ bá ti fi sí lọ́kàn.
8: Àtijọ́ tẹsẹ̀ bọ́bá yìí àmọ́ retí pé yín ní middle of September lẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe sọ láti dé kí a mọ report tẹ bá.
9: Àwọn tẹ́ bá fà darapọ̀ mọ́ wa.
8: Ok.
9: Because kájọ ṣe kínní fún ìṣẹ́lú ni.
8: Ẹ sáré pe nọ́mbà pàápàá.
9: Tí a bá fẹ́ pè wá.
8: Ẹ sáré pe nọ́mbà.
9: 08030608371 08030608371 ẹ jẹ́ ká jọ ṣe o.
8: Ẹ ṣe àdúpẹ́. Ẹyìn ọjọ́ ti lọ torí pé Grace ti wà nílé agbára tí ó kàròyìn. Nígbà tí wọ́n ń bọ̀ wọn nìkan wá Secretary IDN Dr. Ayélọ́jà Adéwálé wọn wà ń bí àti ìdó LG coordinator Mrs. Yusuf Rukayat ẹ ṣeun. Akinyin ẹ̀yin náà state coordinator comrade Olagoke Raphael Abiodun Adéwọlé ló kọ mi Mr. Dobwe Odidjo Friday lórí ètò ìjọba àbílẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ 081 ní nọ́mbà mi 6560-3597 081-6560-3597 tọ́mọ̀ sọ pé lẹ́yìn ọlọ́run ìwọ ló kàn after God na you mọ́dà ń wo wọn ò kó bọ́ọ̀bọ́ọ̀bọ̀ ọlọ́run ìmọ̀ sọ pé lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni ìpàdé wa wọ̀ bí ọjọ́ rọ̀.
0: Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣáta ṣàkátá pàrà làásìntọ́.
12: Quick charge 240.
13: Hot news. Cool vibes.
12: sports, and more on the Integrity Station.

0: àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Flash FM 105.5.

0: ẹ káàbọ̀ sí orí ètò ìwòsàn ìrora ọkàn. Ẹ sì ṣeun pé ẹ darapọ̀ mọ́ mi. Orúkọ mi ni Ayọ̀ Olúgbùsì. Ètò ìwòsàn ìrora ọkàn yìí jẹ́ àgbéjáde ti ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa ìjà láàrin ẹ̀yà kan sí ẹ̀yà mìíràn. Nígbà tí ìkórira fún ẹ̀yà mìíràn bá dá èdè àìyedè sílẹ̀, èyí tó ń wà fún ọ̀pọ̀ ọdún, kódà fún ìrandíran. Fetísí ìtàn bí ẹ̀yà méjì ṣe bẹ̀rẹ̀ sí wá ojútùú sí ìṣòro tó le yìí.
1: Orílẹ̀-èdè Bìngólà jẹ́ àkójọpọ̀ ẹ̀yà púpọ̀ tí ó fi mọ́ àwọn ẹ̀yà Liwì àti àwọn ẹ̀yà Òkì. Àwọn ẹ̀yà méjèèjì sọ wípé abala ilẹ̀ ọlọ́ra kan jẹ́ tiwọn. Àríyànjiyàn yìí fa ìjà tó le àti ìtàjẹ̀sílẹ̀ fún 100 ọdún lé díẹ̀. Gbogbo àwọn iléèwé ibẹ̀ jẹ́ ti àwọn ọmọ Liwì tàbí ti àwọn ọmọ Òkì. Wọn kò jọ bá ara wọn ṣepọ̀ rí. Ní ọjọ́ yìí, àwọn ọmọ Liwì bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àkọ́kọ́ wọn ní ilé ìwé. Jonah Ongo, olùkọ́ ilé ìwé kan sọ fún àwọn ọmọ ilé ìwé rẹ̀ kí wọ́n sọ nípa nǹkan kan tí wọ́n kọ́ ní àkókò ìsinmi wọn. Lára àwọn ọmọ ilé ìwé náà ni Isaki ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 9 àti ọ̀rẹ́ rẹ̀ Odilion.
2: Ẹ̀yin ọmọ, ta ni ó kọ́kọ́ fẹ́ sọ tirẹ̀ lónìí?
3: Ẹ pè mí.
2: Odilion, ìwọ kọ́kọ́ sọ tirẹ̀. Kí ni o ní níbẹ̀ yẹn, ọmọ?
4: Mo ya àwòrán Òkì tó jẹ́ ìkà àti òbú rẹ wà. Ẹ̀wọ̀ bó ṣe kúrú, ṣé ẹ mọ̀ wọn ò gbọ́n bí tiwa?
2: Odilion, ta ló sọ bẹ́ẹ̀ fún ọ?
4: Mámi ló sọ fún mi. Wọ́n sọ wípé àwọn Òkì wọn léwu, kódà wọ́n máa ń jẹ́ ọmọdé.
2: Ẹ̀yin ọmọdé, ẹ gbọ́ mi. Mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn ní ń bínú sí àwọn Òkì. Àwọn Òkì náà ń bínú sí wa. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé ènìyàn ni wọ́n, gẹ́gẹ́ bí àwa náà. A dá wọn ní àwòrán Ọlọ́run.
1: Ní alẹ́ náà, Jonah sọ fún ìyàwó rẹ̀ Isabeli nípa bí nǹkan ṣe lọ lọ́jọ́ náà nínú kíláàsì àti nípa àwòrán tí Odilion yà.
2: Isabeli, ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ń kọ́ àwọn ọmọ wọn láti kórira. Èyí kò sì dáa rárá. Èyí yóò kàn mú kí ìwà ipá pọ̀ sí ni ọjọ́ iwájú.
1: Ṣùgbọ́n nínú ọkàn wọn, Jonah àti Isabeli jìjàkadì láti tẹ́wọ́ gba àwọn Òkì ni. Ní gbogbo ọjọ́ ayé wọn, wọn kò mọ nǹkan mìíràn ju ìjà pẹ̀lú àwọn Òkì. Gbogbo ìdílé ló fẹ́rẹ̀ẹ́ ti ní ẹnìkan nínú wọn tí a ti pa nínú èdè àìyedè tó ti pẹ́ yìí.
5: Ṣùgbọ́n o, lára ohun tí wọ́n kọ́ wọn jẹ́ òtítọ́. Jonah, rántí ìbátan rẹ tí wọ́n fi ọkọ̀ ẹ̀yà Òkì pa. Jonah, má sì gbàgbé bàbá rẹ ọ̀wọ́n tí wọ́n fi ìyà jẹ wọ́n tí wọ́n sì pa wọ́n nípakúpa.
2: Mo mọ̀, aya mi, mo mọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí kìrìtẹ́nì, a ní láti dáríjì.
1: Ṣùgbọ́n kì í ṣe gbogbo Liwì tó fi mọ́ àwọn ọ̀rẹ́ Jonah ni wọ́n gbà pẹ̀lú rẹ̀.
6: Jonah, àwọn ẹranko wọ bí aburúkú ni wọ́n. Ó bí wọ́n ṣe máa ń fẹ́ láti já ilẹ̀ wa gbà mọ́ wa lọ́wọ́.
2: Àti pé ṣé o ti ṣàkíyèsí bí wọ́n ṣe máa ń rùn burúkú?
6: Òórùn sí ò da, wọ́n sì gọ̀, wọ́n fẹnu ọra gidigidi. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ní ọjọ́ sí, mo rí Òkì kan, ó sì.
2: Ní ọ̀rọ̀ yìí, ìjà yìí ti wà láti ìrandíran, yóò sì tẹ̀síwájú fún ọ̀pọ̀ ọdún sí bí a kò bá wá ọ̀nà láti máa bára wa ṣe pọ̀.
1: Lẹ́yìn ìgbà díẹ̀ lóṣù náà, ìjọba ṣètò ìdánilẹ́kọ̀ọ́ ní olú ìlú wọn. Nǹkan bí ọkùnrin 25 wá fún ìdánilẹ́kọ̀ọ́ náà. Ẹ̀yà Liwì rán Jonah àti àwọn 3 mìíràn. Àwọn ọkùnrin 5 láti ẹ̀yà Òkì jókòó nínú yàrá náà. Olùṣọ́ àgùntàn Bozo jẹ́ ọ̀kan lára wọn.
7: A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá papọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí ṣíṣe iṣẹ́ àgbẹ̀ lọ́nà tó dára sí i. Èyí yóò mú owó wọlé sí i fún ìlú wa gbogbo. Ṣé gbogbo wa là ń fi ọkàn bá mi lọ bí?
1: Àwọn Liwì àti Òkì jókòó jìnà sí ara wọn. Wọn kò sì bá ara wọn sọ̀rọ̀. Wọ́n ń wo ara wọn yíká inú yàrá. Lẹ́yìn ọjọ́ 2 ìdánilẹ́kọ̀ọ́,
3: won pin awon okunrin na si igbimo eleni merin merin si iyalenu re Jonah ri pe ohun ati oluso agutan bozo wa ninu igbimo kan na ni gbogbo ojo aye won Jonah ati bozo ko ro pe enikan lati inu eya keji le je kristeni gidi sugbon bi won se jo nsise papo ti won si mo ara won Jonah ati bozo ko le se otito re pe awon mejeji je kristeni gidi o si wa ya won lenu lati ri pe opolopo ohun ti awon ti gbagbo tele ki se otito rara
8: nje awon liwi a ma je awon agbalagba nigba ti won ba ti dagba ju lati sise
9: rara o sugbon se o to ni pe awon oke a ma lo sun pelu oko won lowo
8: rada rada rede rede nje iwo ti le gba yen gbo bi
3: ni role ojo to gbeyin awon okunrin meji yi joko papo ni ita awon irawo tan imole si ojo orun loke orile ede daradara won ile ti ogun olojo pipe ti faya
2: oluso agutan bozun njo je mo pe mo fe pa awon oki nitori ti won pa baba mi sugbon bayi n ko fe gbesan mo se ni mo sa mo ranti ese bibeli to wi pe temi ni esan ni oluwa wi oluso agutan nkan kan ninu mi ti yi pada koda ori fifo ti mo ma ni ti lo
8: o mo nti oni lokan emi papa okan mi ma ti yi pada
2: boya a le duro gege bi alarina lati mu ki awon eniyan wa wa papo
8: oye to dara gba niyan
3: Jonah ati bozo pada lo sile won si so fun gbogbo eniyan nipa bi awon eniyan ti won ti je otari se le pada di ore
0: ni bibeli ko wa nipa ede ayede laarin eya kan si omiran awon tin ba wa se yiroro Magdalene Rebecca Stefano ti James saju re yo yiroro lori itan liwi ati oki
6: Stefano Magdalene Rebecca, ona rejin sumo bi.
10: Mo wa nbi mo ti de.
6: Egbon, kini ero po fa ede ayede nbe ngan?
11: Ile na ni, ile. Won ja lori ile ti awon mejeji sin so pe awon la won ni.
10: Be ni o Stefano, bi awon idile se ngboro si, ile ko to fun won awon eniyan lati fi dako. Ni bayi, gbogbo idile lo ti padanu opo ninu idile won. Egbon o, ero kan soso bayi lo wa loka awon eya mejeji. Esan
11: gbogbo won si ro pe awon ni lati da abobo iyi eya nipa fifi buburu san buburu
6: se yin nikan le wa ro nje ile ro pe awon miran tun wa to fa ide ayede
10: be ni iru ipo bayi awon eniyan kan ma nru wahala soke nipa oro ikorira lori radio ati television
12: abi
10: ni ibudo ti a tin mu kofi papa ati ninu awon shoshi na
12: koda awon ore Jonah won tan awon itan nipa awon oki kale
10: be ni Rebecca won si wa npe awon eniyan miran loruko buruku bi ayan tabi nkan miran ki awon eniyan le korira won lai ronu nipa re
12: be ni jare Magdalene nigba te ba si bi awon eyan ilere idi ti won fi pa awon aladugbo won nigba miran a dabi eni pe won o ti e ronu gan pa bere yi awon eniyan laarin ero won ki ronu
11: won si wa ma kabamo re fun iyoku ojo aye won
10: otito niyan Stefano awon obi liwi ati oki won pa iro fun awon omo won nipa awon egbe keji titi fi kan ounje won
11: abe ri nkan
10: oburu jai
6: awon ro won yi o la npe ni oju saju iyan o tumo si pe ki o tile to se alabapade eniyan o ti ni idajo nipa re sokan pe won ko da nitori pe won wa lati eya kan tabo mi
10: koda bi awon eniyan lati eya keji ba pe ara won ni kristeni o pinu pe won ki se kristeni gidi
6: bi o se wa ninu we ise awon apostoli awon ju ko ro pe olorun ko tewo gba awon ti ki se ju ni sugbon peteru wi pe olorun se si gbogbo eniyan bakan na iru eya yo wu tó bá jẹ́. Nítorí náà ní ipò yìí báwo ni Jonah àti Boson ṣe lè gbé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láàrin irú èdè àyedè lábẹ́.
11: Wọ́n kúkú mọ̀ nínú ọkàn wọn pé wọ́n nílò láti wà lálàáfíà. Ó sì bẹ̀rẹ̀ nígbà tí wọ́n pàdé tí wọ́n sì mọ ara wọn.
6: Òdodo ọ̀rọ̀ nìyẹn Stefano.
11: Ó ṣe.
6: Àti pé nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní ronú nípa àwọn mìíràn lọ́nà tó yàtọ̀, ìwé mímọ́ bẹ̀rẹ̀ sí bá wa sọ̀rọ̀ lọ́tún nìyẹn.
12: Bẹ́ẹ̀ni, òyeyé Jonah àti Boson wípé àwọn lè bá ara wọn sọ̀rọ̀ kódà bí wọ́n bá tiẹ̀ wá láti ẹ̀yà tó jẹ́ ọ̀tá sí ara wọn.
10: Bẹ́ẹ̀ni.
6: Òdodo ọ̀rọ̀, torí náà, òun ni Boson àti Jonah ni wọ́n fi wà lójú ọ̀nà láti mú kí èdè àyedè náà kó dínkù. Ṣùgbọ́n kí ni ẹ rò nípa pé wọ́n fẹ́ jẹ́ alárinà láàrin àwọn ẹ̀yà méjèèjì gan?
10: Mo fẹ́ràn rẹ̀, ohun tí wọ́n nílò gan nìyẹn. Ṣùgbọ́n ó ṣòro púpọ̀ láti fi sí ìṣe.
11: Jonah àti Boson fi ìgbé ayé wọn sínú ewu nípa jíjẹ́ ọ̀rẹ́ ni.
10: Òtítọ́ nìyẹn o Stefano. Àmọ́ o, mo rò ó pé kí àwọn ènìyàn wọn má tilẹ̀ tẹ́wọ́ gbà wọ́n, yóò nira fún àwọn fúnra wọn. A dá wa láti jẹ́ ara àwùjọ kan, ṣùgbọ́n ní báyìí wọ́n dá wà lórí afárá náà ni.
6: Ẹ wá gbọ́ Magdalene, ǹjẹ́ ohun mìíràn tún wà tí àwọn olórí méjèèjì lè ṣe?
10: Wọn yóò nílò láti bá ara wọn sọ̀rọ̀ nípa ìrora àti àdánù ti ara wọn. Wọn yóò sì wá kó gbogbo ìrora náà wá sí ibi àgbélébu Kristi fún ìwòsàn.
11: Bẹ́ẹ̀ni, wọ́n lè sọ fún àwọn ènìyàn wọn pé kí wọ́n gbìyànjú láti mọ ẹnìkan láti ẹ̀yà kejì.
10: Bẹ́ẹ̀ni,
11: bóyá wọ́n lè bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìdílé tiwọn fúnra wọn.
12: Kí wọ́n sì fetí sí ìtẹ́nì kejì wọn.
11: Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ó léwu o, àwọn òkí yóò pe Boson ní ọ̀dàlẹ̀ torí pé ó ń bá àwọn ọ̀tá wọn sọ̀rọ̀.
6: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí, ó jẹ́ ohun tó ṣòro púpọ̀ láti ṣe, ṣùgbọ́n Jésù sọ pé a ní láti fi ohun gbogbo sílẹ̀ láti tẹ̀lé e. Ǹjẹ́ nǹkan mìíràn wà tí àwọn méjèèjì yìí lè ṣe?
10: Bẹ́ẹ̀ni o, ní ìgbẹ̀yìn wọ́n ní láti ronú pìwàdà nínú gbogbo àìdára tí wọ́n ti ṣe àti ìwà tí kò tọ́, kí wọ́n sì béèrè fún ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run àti àwọn tí wọ́n ti ṣẹ̀.
6: Magdalene, bó ti rí gẹlẹ́ ló ṣe sàn tó tọ̀rọ̀ òdodo
12: sọ. Ṣùgbọ́n ṣé o mọ̀ pé lára àwọn ẹ̀dùn yìí ó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ sẹ́yìn wá?
10: Orí sọ
12: wọn. Àwọn tó fà á gan, wọn ti kú tipẹ́tipẹ́.
10: Bẹ́ẹ̀ni Rebecca, ní gúúsù Áfíríkà, àwọn aláwọ̀ funfun ń tọrọ fún ìdáríjì lọ́wọ́ àwọn ènìyàn dúdú fún ohun tí àwọn bàbá wọn ti ṣe. Kì í ṣe fún ohun tí àwọn fúnra wọn ṣe.
6: Bẹ́ẹ̀ni, ìyẹn lè ṣe ìrànlọ́wọ́ púpọ̀. Nígbẹ̀yìn, àwọn ènìyàn ní láti kojú ìṣòro àtilẹ̀wá gan. Bíi pé ta gan ló nílẹ̀ ná.
12: Ó tọ́ ló sọ Jémísì. Ṣùgbọ́n pẹ̀lú ìrètí pé wọ́n lè rí ọ̀nà tó dáa láti yanjú ìṣòro náà ju ṣíṣe ìkọlù síra ẹni.
10: Orí sọ o Rebecca, ọ̀nà tí yóò ṣe ọjọ́ iwájú tó ní ohun rere sílẹ̀ nìyẹn.
0: Ǹjẹ́ ìlú rẹ ńlá ìrírí èdè àyedè kọjá? Ǹjẹ́ o nílò ẹni tí o lè bá sọ̀rọ̀ tàbí ẹni tí o lè gbàdúrà pẹ̀lú rẹ? O lè kàn sí wa ní ẹgbẹ́ Bíbélì ní agbègbè rẹ. Ǹjẹ́ o ti gbọ́ nípa èdè àyedè nínú ìjọ láàrin àwọn kìrìsìtẹ́nì rí? Fetí sí ìtàn yìí.
13: Tọ́ọ̀sì ńlá kan ní olú ìlú kan wà tí ó ní àwọn ìsọ̀rí ènìyàn tó ń sọ èdè méjì tó yàtọ̀ síra wọn. Àwọn abala tí ń sọ èdè kan kò sì fẹ́ àwọn tí ń sọ èdè kejì. Ìwà ẹlẹ́yàmẹ̀yà yìí dá èdè àyedè ńlá sílẹ̀ nínú ìjọ náà. Ó ṣẹlẹ̀ báyìí, ogun bẹ́ sílẹ̀ ní ilẹ̀ náà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn náà sì di aláìnílé. Wọ́n kúrò ní ilé wọn fún ìgbà pípẹ́ tó fi jẹ́ pé wọ́n ń sọ èdè ilẹ̀ tí ó gbà wọ́n. Síbẹ̀, wọ́n fẹ́ kí a sin wọ́n sí ilẹ̀ wọn. Nítorí náà, tí wọ́n bá ti dàgbà, wọ́n á padà lọ sílé. Èyí mú kí ọ̀pọ̀lọpọ̀ opó wà nínú ìjọ. Ìjọ mú ìtọ́jú àwọn opó ní ọ̀kúnkúndùn. Wọ́n sì sa gbogbo ipá wọn láti ran gbogbo wọn lọ́wọ́. Ṣùgbọ́n àwọn kan lára àwọn opó yìí rò pé àwọn kò rí nǹkan gbà tó àwọn opó mìíràn. Wọn kò sì dunnú sí èyí rárá.
14: Gbọ́mìnà, àwọn opó yòókù ń gba oúnjẹ tó pọ̀ tó sì dára jù wá lọ. Ǹjẹ́ o ṣàkíyèsí rẹ̀ bí?
15: Bẹ́ẹ̀ni, ká tiẹ̀ wá wò náà, mo lérò pé ó gbọ́dọ̀ jẹ́ ìdí tí àwọ̀ wọn fi ń dán, tí wọ́n ń sanra, kódà lára wọn sì tún ń múra dáadáa jù wá lọ.
14: Ìjọ rò pé àwọn òpó tí wọ́n yẹ láti gbà jù wá lọ, nítorí pé ibí yìí ni wọ́n ti bí wọn.
15: Ìyẹn ò dára o, rárá, wọn kò sàn jù wá lọ kẹ.
16: Lójoojúmọ́, àwọn ọkùnrin nínú ìjọ ń lọ fún àwọn opó ní oúnjẹ.
17: Ẹ̀yin arábìnrin, oúnjẹ ti délẹ̀ o.
18: Kí ló dé tó ṣe pé oúnjẹ díẹ̀ ni a máa ń fún wa? Ṣé kò yẹ kí oúnjẹ wa máa pọ̀ bíi ti ẹnìkejì wa
19: tó
18: wà
19: níbẹ̀ yẹn ni? Ti ń ṣe ti ń wà arábìnrin
15: gbẹnu ẹsẹ
19: ohun ti ẹ jẹ́ kọ́ pin bí Ọlọ́run bá ṣe rán wọn.
18: Ó rọrùn fún ọ láti sọ bẹ́ẹ̀ nítorí pé ò ń rí oúnjẹ púpọ̀ gbà.
15: Ṣùgbọ́n
18: àwa kò rí tó bí ẹ̀yin ṣe ń rí.
19: N kò rò pé ebi ń pa ọ.
15: Gbẹ́nu ẹ̀sán ohun.
17: Ó yẹ kí etí lè máa dúpẹ́ fún èyí tí ẹ rí gbà.
18: Ẹ jẹ́ àgbọ́ràn. Tọ́, ṣé irú ìwà tí ẹ̀ ń hù níbí yìí nìyẹn ni? Ara ṣọ́ọ̀ṣì sì ni wọ́n o.
15: Wọ́n pe àwọn lára
18: ṣọ́ọ̀ṣì.
15: Ìbàjẹ́.
16: Láìpẹ́, gbogbo ìjọ pínyà, wọ́n sì ń jà.
20: Owó jù ṣáájú ni yìí jà, ó tó yẹ kí ẹ máa ṣètọ́jú àwọn opó wa lọ́nà kan náà. Bẹ ṣe ṣètọ́jú àwọn opó ti yí.
17: Ó yẹ kí ẹ máa dúpẹ́ fún táwọn fún àwọn opó yín.
20: Kí ni
17: ẹ fi lẹ́yìn sílẹ̀ nísinsìnyí? Ẹ padà wá sí ìbà, ẹ sì rò pé gbogbo nǹkan ni ẹni ẹ̀tọ́ sí.
20: Báyìí, ẹ kò tiẹ̀ dúró nígbà táwọn
17: ìyá
21: àríyànjiyàn yìí. Èèyàn ọkùnrin méje láàrin yín, èèyàn ọlọgbọ́n ènìyàn tí wọ́n kún fún ẹ̀mí mímọ́, wọn yóò lè máa ṣe ìtọ́jú gbogbo àwọn opó bákan náà. Àwa yóò sì fi àkókò wa fún àdúrà àti ìwàásù.
16: Lọ́jọ́ náà, ìjọ yan àwọn ọkùnrin méje tí yóò wà fún oúnjẹ pínpín. Ó kéré tán, ẹnìkan lára wọn jẹ́ láti inú ẹ̀yà tó padà wá láti ìgbèkùn. Lẹ́yìn náà ni gbogbo àwọn adarí ìjọ gbé ọwọ́ lé àwọn méje náà lórí láti yà wọ́n sọ́tọ̀ fún iṣẹ́ ìránṣẹ́ pàtàkì yìí. Láti ọjọ́ náà lọ, ìjọ dàgbà gidi gan ni.
22: Ǹjẹ́ ẹ dá ìtàn yìí mọ̀? Ó wà nínú ìwé ìṣe àwọn apostélì. Olú ìlú náà ni Jerusalemu. Àwọn ìpín méjì náà ni àwọn tí ó dúró ní ìlú náà lẹ́yìn ogun tí wọ́n sì ń sọ èdè Heberu, àti àwọn tí wọ́n padà wá láti ìgbèkùn tí wọ́n sì ń sọ èdè Gíríkì. Ẹ jẹ́ kí a fetí sí Jémísì, Rebeka, Magdaleni àti Stefano bí wọ́n ṣe ń jíròrò lórí ìtàn yìí.
23: Dàbí ẹni wípé èdè àyédè ti wà nínú ìjọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gan ni.
15: Mo rò pé kò yẹ kó yà wá lẹ́nu nìyẹn o, nígbà tí àwọn kìrìsìtẹ́nì bá ń ní èdè àyédè.
23: Ẹ̀dẹ̀ máa wá wò ó. Èmi máa ń rò wípé ìjọ àkọ́kọ́ pé ni o, wípé gbogbo wa yẹ ká máa tiraka láti dàbí wọn. Wọ́n kúkú dàbí tiwa náà ni. Nítorí náà, kí ni a kọ́ nínú ìtàn yìí nípa yíyanjú èdè àyédè?
19: Èmi kọ́ pé àwọn ìjọ gbọ́dọ̀ ṣe sí gbogbo ènìyàn ní àwùjọ lọ́nà tó tọ́ ní dọ́gbadọ́gba.
15: Mo fara mọ́ Rebeka, àwọn adarí wa nílò láti mú ìbáṣepọ̀ láàrin àwọn ènìyàn ní ọ̀kúnkúndùn.
23: Bẹ́ẹ̀ ni Magdaleni Okari, àwọn adarí nínú ìtàn náà dáwọ́ iṣẹ́ àdúrà àti ìwàásù tó ṣe pàtàkì dúró láti máa yanjú ìṣòro oúnjẹ ẹ̀ríyẹn bí.
24: Kí wá ni wọ́n ṣe ní pàtó eléyìí tó ṣèrànlọ́wọ́ fún wọn?
23: Wọ́n mú kí ìgbìmọ̀ kan máa bójútó ìṣòro náà ni.
15: Bẹ́ẹ̀ ni o Stefano, wọ́n fiṣẹ́ lé àwọn kan lọ́wọ́, wọ́n pín iṣẹ́ lé àwọn mìíràn lọ́wọ́.
19: Wọ́n sì jẹ́ kí àwọn èèyàn yẹn ẹni tí wọ́n fẹ́ kó wà nínú ìgbìmọ̀ náà o.
24: Ó ṣe pàtàkì púpọ̀.
23: Wọ́n sì yan àwọn ọlọgbọ́n ènìyàn, àwọn tó kún fún ẹ̀mí mímọ́.
15: Bẹ́ẹ̀ ni, mo ṣe àkíyèsí pé wọ́n yan àwọn ènìyàn láti apá méjèèjì kí ẹgbẹ́ méjèèjì lè ní ẹnu níbẹ̀.
19: Bẹ́ẹ̀ ni, ìjọ sì dàgbà.
24: Bẹ́ẹ̀ wá lórí, o mo pe ninu iwe Rome ori kejila Paul wi pe ki a ma se dapo ma ye sugbon ki a je ki Olorun ko yi wa pada lati inu wa lati tun isowo ronu wa se
19: emi lero pe lati yi isowo ronu wa pada o tumo si pe asegun lori awon ero wa to nse idajo
1: ah be ni o Rebecca sugbon bawo ni a se le ri awon arotele tin dajo wa oju wa ti fo si won
19: fo pada pada
24: adale mi ani lati bere lowo Olorun ko fi yan wa a si nilo lati fiyesi bi a se se si awon elomiran ije awa se bi a se fe ki elomi o se si wa bi
23: sugbon a ko ni lokiki bi a ba bere si se daradara si ota o
24: se o ti gbagbe ni wipe apostoli Paul o fe mi re wewu nitori pe o gba awon kristeni ti ki se ju awon kristeni to je ju ko ni raru nkan be
19: be ni n ko ronu re ri o pe ede aye de eleyameya niyan o
1: be ni
24: bo se je niyan oro re ni pe nigba ti kristi ti ku lori agbelebu o wo giri ko ni ra pale patapata eyi to se pala si arin awon ju ati awon keferi
19: o si le ran wa lowo lati wo odi ti wa na kasi ni fe si ara wa
24: be ni Rebecca gele o ti ri nlo sohun
23: amen
22: ore nigba ti awon kristeni ba gba ara won lai ka iyato laarin ara won si won yo fi ife olorun han sa fiti si oro orin iwe mimo yi ninu eyi ti Jesu ti gbadura gege bi ati ri ninu iwe Johanu ori iketa dinlogun ese kokan le logun mo gbadura ki gbogbo won le je okan gege bi iwo baba ti wa ninu mi ti emi na si wa ninu re ki awon pelu le je okan ninu wa ki aye le gbagbo pe iwo ni o ran mi.

ǹjẹ́ o ní èdè àìyedè kan pẹ̀lú ẹlòmíràn tí o kò lè borí rẹ̀? Ǹjẹ́ o nílò ẹni tí o lè bá sọ̀rọ̀ tàbí ẹni tí o lè gbàdúrà pẹ̀lú rẹ̀? O lè kàn sí wa ní ẹgbẹ́ bíbélì ní agbègbè rẹ̀. Darapọ̀ mọ́ wa nígbà mìíràn lórí ètò wa bí a ti ń ṣe àgbéyẹ̀wò wíwu ọgbẹ́ ọkàn wa sàn.

0: adupe lọwọ Ọlọrun wipe ati lanfani lati wa lori eto loni gẹgẹ bi ere onise eleyi te gbọtan eleyi to n soro nipa ba se le gbe gẹgẹ bi kristiani laarin lasigbo a mo wipe lọwọ lọwọ bayi kaakiri gbogbo agbaye a le so wipe ibikan wa ti o ni alaafia tan patapata eleyi to loyinbo n pe ni total peace a le so wipe o wa be na si ni ko yo orilede ti wa na nigeria sile ko yo awujo wa sile orisirisi nkan ohun na la nri eleyi to nda bi lasigbo bi wahala ikolu orisirisi rogbodiyan orisirisi gbogbo awon awujo yi si re ari awon onigbagbo gege bi aseri awon elesin mi na ti won wa lawujo yi ti won gbe nibe bo wa ni a se gbe ninu awujo yi ti a si gbe ni agbeye pelu ifokanbale pẹ̀lú ìrànlọ́wọ́ pẹ̀lú bí a ṣe ní ìtẹ̀mọ́ra àti ìpẹ̀tùsáwọ̀ eléyìí náà ni eré oníṣètẹ gbọ́tàn ló dálé lórí òun náà sì ni àwọn ìbéèrè ìkọ̀ọ̀kan ìjejì eléyìí táwa náà sọ̀rọ̀ lé lórí fún bí ọ̀sẹ̀ mẹ́ta táàtún fi sọ̀rọ̀ nípa àkòrí yìí eléyìí náà lèmi sì fi ń kiyin káàbọ̀ sí abala yìí sórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tá a mọ̀ sí Bible Society of Nigeria Temilade Aloko ohun lorúkọ ti temi o e le pe wa sori 0916188 7383 lẹ́ẹ̀kan sí 0916188 7383 fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ bá nílò àmọ̀ràn àti àwọn nǹkan míì tó lè máa bá ọkàn yín tó lè máa bá fínra tẹ́yìn bá ṣe darapọ̀ mọ́ wa lónìí lórí ètò yìí ètò náà là ń pè ní ìwòsàn ìrora ọkàn aago mẹ́rin sí aago márùn-ún oku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọjọ́jọ́ àbámẹ́ta sátidé ètò náà sì máa ń gorí afẹ́fẹ́ bàbá wa náà ti wà ń bí o pastor daniel fárìndé ẹ bá mi kí àwọn ara lé.
1: àyìn ara lé mo kí yín kú déédé àsìkò yìí o tábà rí bi kíbi tí à ń gbé tí làásì boríṣiríṣi wà ń bẹ agbára ọrùn yóò kúkú máa kó wa yọ orí ọfẹ ọlọrun yóò máa bá wa gbé àníkú sí inú lásìgbò ilé ayé o.
0: àmì jésù àmì ṣùgbọ́n gẹ́gẹ́ bí kristẹni láàrin rògbòdìyàn láàrin ìkọlù láàrin lásìgbò àti oríṣiríṣi nǹkan kí ni ẹrù wípé ó máa ń ṣokùnfà àwọn rògbòdìyàn yìí láàrin àwọn ikọ̀síkọ̀ ẹgbẹ́sẹ́gbẹ́ agbègbè ságbègbè ìgbà míì gan ẹ̀sìn ìṣẹ́sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lẹ rò pé ó máa ń ṣokùnfà àwọn.
1: ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ náà ti sáré mẹ́nu bà oríṣiríṣi nǹkan ní ń fa làásìgbò gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ nínú eré oníṣe yẹn náà oríṣiríṣi nǹkan ní ń fa làásìgbò ìkíní ni wípé láàrin ìlú ó lè jẹ́ wípé wọ́n jà sí ilẹ̀. Wọ́n jà sí ẹ̀sán ẹni tí wọ́n pa ìjọba gbogbo ìtànlé ayé mo máa ń fẹ́ sọ lẹ́ẹ̀kọ̀kan di gbogbo ìtànlé ayé ó dá lórí ogun ó dá lórí kámakó kiri history of the world is about migration and wars kógun máa jà kó dẹ̀ máa lọ káàkiri ibi tógun ti ń jà wọ́n ti pààyàn ẹni tí wọ́n pa bàbẹ́ ọmọ aráàlú kan wá pa bàbẹ́ òun náà mọ retí bó ṣe dàgbà tóun ó gbẹ̀san àwọn tí wọ́n gbalẹ̀ wọn lábúlé sábúlé wọn kọ̀ọ̀kan máa jàjà yẹn lọ́tọ̀ eléyìí ò tí mú ẹ̀sìn lọ́wọ́ o kò tí mú ẹ̀sìn lọ́wọ́ lẹ́yìn èyí o ní wípé gẹ́gẹ́ bí eré oníṣe yẹn tí wọ́n àwọn ará òkì tí wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni pé ìwà wọn ò da ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ni a ti dẹ́yẹ síra wa ọmọ olúbi kan ìwà rẹ̀ ò da ọmọ olúbi kejì èèyàn burúkú ni wọ́n ajẹyàn ni wọ́n apààyàn ni wọ́n ọ̀bẹ náà máa ń mú káàkiri ogun náà máa ń mú káàkiri gbogbo orú eléyìí yorùbá tẹ wàá tún bàjẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbọ́n láàrin yorùbá gan wọ́n máa dẹ́yẹ sọmọ wọn má fẹ́ ọmọ olúbẹ yẹn o bóyá bọ́ nìgè bóyá kò bọ́ nìgè kò kàn wọ́n gbogbo aráàlú bẹ yẹn wọn ò gbọ́dọ̀ bá wọn ṣe pọ̀ irú eléyìí là ń sọ wípé ó máa ń fa làásìgbò ní gbogbo ìgbà ní àárín àwùjọ ní máa ń da ìlú rú ẹlòmíì àwọn míì sì wà tó jẹ́ pé gbogbo ohun tí wọ́n ń ṣe ni pé kọ́kàn máa itan ti won mo idi e ti won mo tan e won mo so kakiri e ti won mo so orisirisi ti o ma da wahala sile eleyi lo ma fa lasigbo lara laarin ilu de ninu ijo awon eko odi ti o ba ilana ti Kristi mu Jesu ni ka feran ara wa ka feran ota wa ohun ko ti a ba se to lodi si eyi ko ba

0: àríyànjiyàn tó ń fa ogun ní gbogbo ìgbà. Lórúkọ Jésù agbọ́nu yóò máa kó wa yọ.
1: Àmì àmì ní orúkọ Jésù. Ṣùgbọ́n báwo la ṣe lè gbé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láàrin àwọn lásìgbò yìí?
0: Ẹ ṣe bí a ṣe lè gbé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láàrin gbogbo wàhálà yìí. Ó rọrùn, má ya purọ́ fúnra wa. Gẹ́gbọ́n ti sọ fún eré eré oníṣe ti àta gbọ́ yẹn. Ébùn láyé àwọn apọ́stẹ́lì tí wọ́n ń ṣe lọ, ìdí ẹ̀ tán fi yọ àwọn Stephen nìyẹn. Nígbà tí ìjà bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ nínú ìjọ, wọ́n tẹ̀ ṣe ṣe eré ẹlẹ́dẹ̀ Yorùbá tán bẹ̀rẹ̀ sí ń ṣépè fúnra wọn nínú ṣọ́ọ̀ṣì pé ẹ̀yin, torí pé àwọn Júù kan wá láti ìlú míì síbì kan, aráàlú kan náà ni wọ́n, torí pé èdè tí ọmọ Yorùbá tó ń sa Hausa nísìn àtọmọ Yorùbá tí ò gba Hausa, ó di wọ́n di ọ̀tá ara wọn, wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn jà. Ohun tí a lè ṣe láàrin eléyìí ni wípé kí a gbé ìgbé ayé tí Kristi fi fún wa. Jésù sọ fún wa pé àwa ni yọ ayé, àwa sì ni ìmọ́lẹ̀ ayé. Níbikíbi tá a bá wà, ó yẹ ká wùwà gẹ́gẹ́ bí iyọ̀ ayé. Tá a bá dẹ̀ wo iyọ̀, ẹ̀rí mọ̀ pé kín díẹ̀ ló ń tún gbogbo intọ́nsì ṣe. Tó bá sì wo ìmọ́lẹ̀, glóòbù ẹyọ kan péré la nílò ní gbogbo ilé ibi yàrá ibi tá a bá gbé. Àwa a gbọ́dọ̀ jẹ́ kí ìwà wa yàtọ̀ láàrin gbogbo ẹni tó bá yí wa ká. Ìkíní nìyẹn, ká jẹ́ iyọ̀ ayé, ká dẹ̀ jẹ́ ìmọ́lẹ̀ ayé. Ìkejì ni pé ká gbẹ́kẹ̀lé Ọlọ́run tó rán wa láti gba àyànlá. Gẹ́gẹ́ bọ́n ṣe fi ṣe àwàdà lérè oníṣe yẹn, àní káfẹ̀mí ara wa wéwu o, ẹ wọ́n ṣe wàá gbọ́ o, àní ibi tí ẹ bá ti ń gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn. Bí ẹ̀mí Ọlọ́run bá sọ fún yín pé ẹni ìfẹ́ gbẹ̀mí yín, àní dandan kẹ bá ṣe ọ̀rẹ́ pọ̀, àní kẹjọ ṣe pọ̀. Òyìn tá à ń sọ ni wípé ká gbé pẹ̀lú àlàáfíà, ká nígbàgbọ́ ní Ọlọ́run tó ran wa níṣẹ́. Ẹ̀bí Bélì sọ fún wa ní wípé ìbárẹ́pọ̀ pẹ̀lú ẹbí ẹni, pẹ̀lú ọ̀rẹ́ ẹni, pẹ̀lú alájọṣepọ̀ wípé ó dára púpọ̀. Àmọ́ wọn ò sọ pé ká fi ẹ̀mí ara wa wéwu. Ìkejì ni wípé gbogbo ibi tá a bá wà, gẹ́bí eré oníṣẹ́ náà ti sọ fún wa, tí wọ́n fún wọn lé lọ sí ìdánilẹ́kọ̀ọ́, wọ́n jẹ́ ń sọ̀rọ̀ pé wọ́n lọ kìí ṣe ẹ̀sìn lọ́ lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ àgbẹ̀, sẹ́mínà wọ́kṣọ́ọ̀bù oríṣiríṣi la lè péjọ, ètò ìlú, ètò àdúgbò, landlord association, gbogbo orú nǹkan bí eléyìí, nínú ìjọ ẹgbẹ́ obìnrin rere, ẹgbẹ́ ọkùnrin rere, ẹgbẹ́ ti bí oríṣiríṣi orúkọ, táti lè máa bára wa sọ̀rọ̀, táti lè máa bára wa ṣèpàdé. Àwọn eléyìí ló lè jẹ́ kí àjọṣepọ̀ àti ìrẹ́pọ̀ kó wà nínú ara wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí a jọ máa gbé pọ̀. Ìkẹta ni pé ká jẹ́ olóòótọ́ síra wa. Bíbélì mọ̀ wípé òpin ayé la ń súnmọ́, irọ́ pọ̀, èké pọ̀. Even nínú ìjọ gan, gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù ṣe sọ nínú ìwé Timotiu, ó sọ fún Pọ́ọ̀lù pé Pọ́ọ̀lù ṣọ́ra o, tó bá di gbẹ̀yìn ayé, àwọn ìkokò yóò wọnú ìjọ, wọ́n mọ̀ ṣe bí àgùntàn. Àwọn oríṣiríṣi èèyàn ló ti dàpọ̀ mọ́ ìjọ nísìn, tó ń ṣe bí ẹni pé ọmọ Ọlọ́run làwọn náà, tó ń da gbogbo ẹ̀rú, tó ń ba gbogbo ẹ̀ jẹ́, tí wọ́n ń ṣe tó tẹ́ wọn lọ́rùn, tí gbogbo ẹ̀ tí wọ́n ṣe tó ń purọ́ fún àwọn èèyàn láti máa ṣe tó tẹ́ wọn lọ́rùn. Eléyìí kò bọ́ sí. Bíbélì ò sọ fún wa pé ká fi ẹ̀mí ara wa wéwu níbi tí a ti ń sọ pé kí gbogbo nǹkan máa lọ déédéé. Mo gbàládùá a bá rí ibikíbi tí a wọ̀ bá wà nínú ìjọ ni, láàrin àdúgbò ni, ẹ̀mí mọ́ yóò mú wa borí o.
1: Àmì
0: ní gbogbo ọ̀nà ara ẹnu Ọlọ́run gba
1: o. Àmì ní orúkọ Jésù. Ṣùgbọ́n báwo ni a ṣe lè ṣe ìrànlọ́wọ́ nípa ti ìpẹ̀tùsáwọ̀ tó lóyìnbó ń pè ní reconciliation?
0: Ẹ ṣe nípa ìpẹ̀tùsáwọ̀ bíi ní ṣókí. Ohun tá a lè ṣe náà ni wípé ibikíbi tí a bá ti rí ìjà, Jésù sọ fún wa nínú ìwé Matthew, orí kàró ní ìbùkún ni fún onílàjà, nítorí ọmọ Ọlọ́run láà máa pè wọ́n. Bí tá a bá ti rí ibi tí ìjà bá wà, bí ẹ̀mí Ọlọ́run bá ṣe darí wa, ká bá wọn dá sí. Ẹ gbọ́ dáadáa, bí ẹ̀mí Ọlọ́run bá ṣe darí wa, kì í ṣe pé ká tẹ́ ẹ̀mí Ọlọ́run bá ní á darí wa, kẹ́mi wá bọ́ sí. ko si to buru na amọ ti a ba da si ti olohun ni ka lo para wa nbe e ma ja se ibukun ni fu onilaja nitori omo olorun la ma pe won ni won ba ti olohun ba ti fun wa e je ka da soro ka se pade lekun rere lati mu idayede ku laarin wa lagboro olohun ede ayede koni tuwa ka o
1: ami ami ami ni oruko jesu to lori eto iwosan irora okan loni lati owo egbe bibeli ti nigeria ibi na ni yo roke si akori tutun ile itase mu loni ohun na lo si nko wa bi a se le gbe igbe aye keke bi kristiani laarin lasigbo laarin wahala laarin ikolu ati bi a se le se iranlowo nipa ipetusawo lori awon wahala ele to le ma waye ni ayika wa mo si se ladura wipe alafia yo ma joba lawujo wa ogbon ati oye tohun ti imo le lati gbe ni awujo ti la sigbo bayi ba ti nwa na ni eledumare yo fi jinke wa o tun di jomejo le kan se tatun jo ma pade lori eto iwosan irora okan lati owo egbe bibeli ti nigeria bible society of nigeria e ma wa gbagbe lati pe wa sori 0916188 7383 o tun di jomejo lagbara olohun ope pataki lowo baba wa pastor daniel faride temilade aloko ohun loruko ti temi o dabo

0: to special call. We go tell you, say you don't cash at it. To play for Splash FM, now star 347, star 1004, star 1 hash. If you want play on top Lagilu FM, now star 347, star 1004, star 2 hash. You fit to play safe for our website, www.cashier.ng. Remember, say now your state gaming board, 9 license this cashier. And you must don't reach 18 years and above to fit to play cashier. Shorty cashier.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Splash FM 105.5.
5: Splash. 105.5 FM. The best and the best.

0: PLC Beyond Buildings.
1: Ite meji omi orombo lemoni, sibi eduko ati iyo.
2: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

ọmọ ọlọ́lá ni wá àtọmọkùnrin àtọmọbìnrin ọyà o a ó sì máa rè Ìbàdàn ìlú olókìkí ìlú ọlọ́lá. Bẹ́ẹ̀ ni o, Ìbàdàn ìlú olókìkí ìlú ọlọ́lá. Eléyìí náà ni mo fi ń kíwa káàbọ̀ sí àkọ́tún ètò òkè Ìbàdàn ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Tẹ́ bá ń gbọ́ ọmọ òkè lantí lantí, ọmọ òkè dùn bí Babilóni arìn lọ́la. Bẹ́ẹ̀ ni ohun gbogbo lẹ́lẹ́dùmarè ṣe ní ìrọ̀rùn fún wa ní ilẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ sì ni ìwọ tó bá dé ilẹ̀ Ìbàdàn tó ṣoríire, ẹjẹ́ kó nítọ̀hún kó tún tún ara rẹ̀ yẹ̀wò, torí wípé Ìbàdàn gbonílé, ó tún gbé àlejò, yóò sì máa gbé wá síwájú sí ni ò láṣẹ Ìlédùmarè. Tèmilade Àlòkò lórúkọ títèmi. Ní ọ̀sẹ̀ tó kọjá, ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá wa Àràbà Ifálérè Ọ̀dẹ́gbèmí Adégbọlá, tí wọ́n jẹ́ Àràbà àti olúṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Ìbàdàn, òun náà ni à ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn lọ́wọ́. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ lásìkò yìí tó jẹ́ wípé oríṣiríṣi nǹkan ló ń fojú hàn, pàápàá jùlọ nípa ìṣẹ̀ṣe àti àwọn nǹkan míì eléyìí tó rọ̀ mọ̀, yálà ní ti ilẹ̀ Ìbàdàn ni àti ní ti ilẹ̀ Yorùbá lápapọ̀. Bàbá wa wọ́n ṣe ojú wa sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ìṣẹ̀ṣe àti ìṣẹ̀ṣe nílẹ̀ Ìbàdàn, ọ̀sẹ̀ méjì àti oríṣiríṣi nǹkan tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Ìbàdàn tàbá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe àti ojúṣe tiwọn náà gẹ́gẹ́ bí Àràbà tilẹ̀ Ìbàdàn. Ibi tí a fi tì sí lọ́sẹ̀ tó kọjá, ibẹ̀ náà látún ti mú o. Kẹ wá nǹkan fìdílé, kẹ tún farabalẹ̀, ká tún tẹ̀síwájú pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá wa Àràbà Ifálérè Ọ̀dẹ́gbèmí Adégbọlá, tí wọ́n jẹ́ Àràbà àti olúṣẹ̀ṣe tilẹ̀ Ìbàdàn. Nígbà tá a bá gbọ́ orin yìí tán, a rí gbogbo ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà lápadà sí ẹ̀kọ́ ìkàlẹ̀.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, òun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnusowó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
8: Ọ̀gá mọ́kẹ́tà, Madam Onífili Station, ṣé ẹ rántí Dangote Free Petrol Delivery?
9: Bẹ́ẹ̀ni o, àrántí.
8: Dangote Petrol mú pèsè epo petrol sí Fili Station yín. Ẹ̀ra 250,000 litres ó kéré jù. Kẹ̀sì gbádùn ìfiránṣẹ́ ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọlọ́jọ́ mẹ́wàá.
9: Delivery ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọjọ́ mẹ́wàá. Èyí dára gan ni o.
8: Tó bá jẹ́ pé òwe kọ láti fi kún ti Fili Station rẹ, láti pín epo petrol tàbí tí bísínẹ́sì rẹ nílò epo púpọ̀, ìfilọ́lẹ̀ yìí wà fún ọ. Ìpitíṣàn bẹ́ẹ̀ dé ọ̀dọ̀ rẹ tààrà wà ní Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra àti Nasarawa. Àwọn ìpínlẹ̀ mìíràn ń bọ̀ láìpẹ́. Láti ọ̀dà pé 0707-470-2099 tàbí 0707-470-2100 tàbí kẹ́ ẹ̀ fi méèlì ránṣẹ́ sí sales.inquiry@dangote.com. Dangote Petroleum, àǹfààní yìí wà fún gbogbo ènìyàn.
10: It's where we find comfort in hearts that love. Love that's shared.
11: Shared meals like delicious jollof and chicken.
10: Maybe it's onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
12: That's why we say, let's go home. There's food at home.
13: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor.
14: The taste of home.
2: Oke Ibadan le n bo lori Splash 105.5 FM.
15: Ṣé mo pé mo ka nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tá a fẹ́ jẹ ọba Olúbàdàn? Ẹnìyẹn ní ṣebí ọba ìkẹrìnlélógójì la jẹ
16: bẹ́ẹ̀ni
15: wípé rárá wípé ó ku ọba kan tí wọn kì í dárúkọ ẹ̀.
16: Adélọ́wọ̀ ni ọmọ alágelú.
15: Ẹni náà kó kódà ẹni náà àti ìlú èbó ló ti pè mí. Wọ́n ní pé kí n lọ ṣe ìwádìí dáadáa. Wípé mo wá sí èmi ní àtòrí balẹ̀ náà sí ń jẹ́ náà ti tó wáyé. Irú ẹni yìí là kọ̀ọ̀kọ̀ ẹ ṣe bàbá wa. Àgbà onítán lórílẹ̀.
16: Àgbà rere
15: onítán lórílẹ̀.
16: Ilé ifá wí nínú òwe mi mo fẹ́ ṣàkóso
15: lórí. Ẹ ṣeun ẹ pẹ̀kún wa láṣẹ ìlédìí wọn. Inú mi dùn torí wípé bá a ṣe ń ṣètò náà là ń kẹ́kọ̀ọ́ náà la sì tún kọ́ ọgbọ́n. Ṣùgbọ́n bò láṣẹ ṣe tó jẹ́ wípé ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n inú mi ti ẹ̀dùn tó rẹ́rà ni pé ojú àwọn èèyàn tún ti ń lọ́wọ́ ti ń ṣí padà.
16: Bẹ́ẹ̀ni
15: bẹ́ẹ̀ni olójú wa ò dúdú tẹ́lẹ̀ náà.
16: Bẹ́ẹ̀ni
15: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
16: ojú àwọn dúdú bẹ́ẹ̀ni.
15: Ojú ó dàgbò tún ti ń ṣí padà.
16: Bẹ́ẹ̀ni
15: àti ẹ̀kọ́ láṣẹ ṣe tó jẹ́ wípé ìṣẹ̀ṣe tilẹ̀ wa gangan àwọn èèyàn ò mọyì rẹ̀ wọ́n rí wípé kì í ṣe nǹkan burúkú torí nǹkan burúkú lọ̀pọ̀lọpọ̀ máa ń kà fún.
16: Bẹ́ẹ̀ni ṣé ẹ rí nǹkan fi máa ń kà fún nǹkan burúkú ni wípé àwọn bàbá wa wọ́n máa dawọ́ bo ohun tí ò yẹ kí wọ́n dawọ́ bò. Ìwé mímọ́ ẹ̀fẹ́ ẹ̀sìn àgọ́dọ́ Olódùmarè tí mo kọ yìí bàbá mi ló jẹ́ kí n lóore ọ̀fẹ́ àtikọ́. Tọ́ra wọn máa sọ fún wa ẹ̀gbọ́n mi ọjọ́ àwọ Àkànní Ọdẹ́gbọlá wọ́n máa ṣe program lórí WNBC WNTV bísọ̀ ẹ̀sìn bá wọn bẹ̀ ni NTA bá wọn lẹ́nu ẹ̀ ni. Wọ́n máa ń ṣe program nínú gbohùngbohùn bàbá wa máa sọ fún wa wípé ẹ̀yin ọmọ yìí ẹ ṣèwé tí wọ́n fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú Kùránì àti Báíbù ní táwọn èèyàn ọmọ ríkà torí ìwé yìí ni wọ́n fi sọ wá dẹni bí àwọn gangan kọ́ ẹ̀kọ́ fá káwọn tó mọ̀ pé rere wà ń bẹ̀. Gbogbo àwọn èèyàn tí wọ́n sì mọ sọ̀rọ̀ yín ta ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ sí lábẹnu nídìí èyí ẹ kọ̀wé ṣùgbọ́n nígbà tí mo kọ ìwé yìí ẹnìkan ló kọ́kọ́ pè mí ó ní kí ni mo fi bẹ̀rẹ̀ ìwé yìí ó sá lọ mí fún lọ́fún ejí ògbé náà ni ọbẹ̀ rẹ rẹ ó lódùfá òun ni mo kọ́kọ́ lò irọ́ gorí igi irọ́ pin òótọ́ koro ọjọ́ ọ̀run àjálẹ̀ oní kí n dúró ó ní irọ́ ti dópin. Nígbà tí irọ́ bá sì ti dópin ìmọ́lẹ̀ òde bí irọ́ bá sáré lọ lógún ọdún òótọ́ yọba ń jọ kan òótọ́ ní ti ń dé ni ọmọ yorùbá fi ń mọ ibi tá a ti wá tódò wa ọba sì ti gbàgbé orísun àkùkù ní ìgbẹ́ láéláé.
15: àṣẹ ẹsẹ ọkọ kan ní àṣẹ yàtọ sáàmì kí n tó gbàgbé.
16: Bẹ́ẹ̀ ni àṣẹ yàtọ
15: sáàmì
16: tẹ bá lọ orí ayélujára tẹ béèrè àmìrà òrìṣà kan bẹ ti ń jẹ àmìrà ilẹ̀ egypt lọ́wà tán bá sọ pé àmìrà wọn ní èèmẹ́ dàbí ká pé elérikò múso èèmẹ́ ni wọ́n sì yí padà fún wa tá a fi ń pe àmì. Àbí túmọ̀ èèmẹ́ ká mi.
15: Bàbá fẹ́ sọ lédè òyìnbó èèmẹ́
16: náà. Àmìrà èèmẹ́ ni wọ́n sọ di àmì. Ká wá pé àkànkè Ọdẹ́gbọlá yóò dáa fún ọ o. Wá pé Àdìsá ṣèṣì rẹ̀ ni.
15: A ti gbé gbági o.
16: Ṣùgbọ́n tá a bá wúre fún wa nílẹ̀ káàárọ̀ òjíire lágbájá yóò dáa fún ọ o sóríire o yóò ṣe bẹ́ẹ̀ la gé kúrú tá a sọ di àṣẹ. Ṣé ẹ mọ̀ pé àmì àti àṣẹ.
15: Ó yàtọ̀.
16: Ọkàn náà kọ.
15: Ẹ tún ṣeun níbẹ̀ bàbá ẹ tún ti là wá lọ ẹ̀yìn aráalé mo lérò pé ẹ fi ọkàn ẹ fi ń bá wa lọ. Kí n tó kúrò níbi ọ̀sẹ̀ méjì mo ṣe ìrántí kankan ni ìgbà tá a jẹ Olúbàdàn. Àwòrán kan wá ń lọ káàkiri níbi tí kábíyèsí wa ọba wa Adéwọ̀lú Ládọjà.
16: Arusa
15: wà. Níbi tí wọ́n ti dọ̀bálẹ̀ fún àwọn obìnrin àwọn ìyá mẹ́ta ẹ má jẹ́ sọ pé torí àwọn mẹ́ta àwọn èèyàn bá ní ẹ̀yìn ìyá ẹ̀sùn débí. Wúdàwúdà ni pé ìgbà àkọ́kọ́ á rí irú nǹkan báyìí nílẹ̀ Yorùbá ni torí ọ̀pọ̀lọpọ̀ máa ń rò wípé oyè Olúbàdàn nílẹ̀ Ìbàdàn bí ẹja ẹyin òyìnbó bí ceremonial king ni wípé wọ́n ti ń jọba bọ̀ látìlẹ̀ látìgbà tó ti wà ní ipò jagun wípé àwa la kàn mọ̀ wípé ṣùgbọ́n ayẹyẹ tá à ń ṣe yìí ó dàbẹ̀ ni wípé a kàn ṣe ń ṣayẹyẹ pé ọba kínní kọ̀ọ̀kan ṣùgbọ́n ìgbà tiwọn yìí ó tún jẹ́ kójú wa tún là sí oríṣiríṣi nǹkan àwọn ọmọ sínú àwọn ìyá mẹ́ta rẹ̀ kí ni ojúṣe wọn kí ni ìtumọ̀ ìdọ̀bálẹ̀ mẹ́ta tí kábíyèsí dọ̀bálẹ̀.
16: Ṣé rí ìdọ̀bálẹ̀
15: mi? Àtúnpẹ́ṣọ́ yẹ kí gbogbo wa ó rí iṣẹ́ nǹkan tó wà fojú gbogbo wa ni.
16: Ẹ ṣe ẹ rí i pé mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mo ní tí ọ̀yẹ́ ká fi pamọ́ táwọn òbí wa fi ń pamọ́ tó jẹ́ wọn máa pè alẹ́ ní ibi. Àwọn ẹ̀yà mẹ́ta tá a wò yìí kì í ṣe àwọn nìkan ni kábíyèsí dọ̀bálẹ̀ fún. Gbogbo obìnrin tí ń bẹ nìbàdàn pátá. Ọkùnrin tí àtẹ̀yìn náà. Ọkùnrin tí ń bẹ nìbàdàn pátá ni wọ́n dọ̀bálẹ̀ àdọ̀kán ìfẹ́. Bolúbàdàn ṣe ti dọ̀bálẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni àràbà ó dọ̀bálẹ̀ àdọ̀kán ìn. Ìjọ tó bá fẹ́ gbéwé ńlé Olúbàdàn. Tí ó sì gbọdọ̀ dọ̀bálẹ̀ fọba kan mọ́.
15: Àràbà gbọdọ̀ dọ̀bálẹ̀ fọba.
16: Rárá o. Àfi tó bá jẹ́ pé ọ fẹ́ kú lọ́jọ́ Àìkú.
15: Àràbà
16: jọba lọ. Abẹ́ ọba ni àràbà wà.
15: Ṣùgbọ́n kò gbọdọ̀ dọ̀bálẹ̀ fọba.
16: Fọba. Ìjọ tó bá ti gbogbo rò tá a ṣe fún ọba wọn ni wọn ò sì faraba. Pátápátá tí ó bá ti wá ṣe ẹni tó bá gbà pé ọ yá kọ́ dọ̀bálẹ̀ fóun àjẹpọ̀ fẹ́ kú lọ́jọ́ Àìkú ni. Torí ìdọ̀bálẹ̀ àdọ̀kán ìyẹn gbọ́dọ̀ dùn. Ṣùgbọ́n àwọn ìjọba wa tí mo fi ní bí àwọn amúnilẹ́rú ni làwọn ìjọba wa ń ṣe. Tẹ́ ẹ bá wo gbogbo prógíráàmù ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ látòkèdélẹ̀ ẹ lè ríbi tí wọn ó ti dáko ilé lábọ́sìndé àti ilé ọ̀sẹ̀ méjì. Ṣùgbọ́n nígbà táwọn bàbá bàbá tán náà wà
15: mí. Ó ṣe ní tẹ́lẹ̀ yìí o, nígbà tá a ṣe ètò ti kábíyèsí.
16: Níbo ni wọ́n kọ́ sí?
15: Ẹ mọ̀ pé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì náà lọ àbí mosque. Ṣùgbọ́n ìgbà tó bóyá bí ọ̀ndì 15
16: àbí. Wọ́n wá dúpẹ́ lé ọ̀sẹ̀ méjì. Tí bàbá wa Arusa wa ní àkọ́kọ́ inú ẹ̀tọ́ wáyé.
15: Wọ́n wá bẹ̀. Tí wọ́n yí yàtọ̀.
16: Wọ́n wá bẹ̀. Wọ́n wá dúpẹ́. Wọ́n lọ dúpẹ́ ní ṣọ́ọ̀ṣì tí wọn ò ti fi wọ́n jọba. Wọ́n lọ dúpẹ́ ní mọ́ṣáláṣí tí wọn ò ti fi wọ́n jọba. Wọ́n ì wá sílé ọ̀sẹ̀ méjì. Ọba Ọládọ́jà ló ṣẹ̀ṣẹ̀ ṣe. Ntọ́sí bí náà ni ọ̀làjú tí ń bẹ nínú oníṣẹ̀ṣe. Nígbà tẹ́ ẹ bá wo gbogbo prógíráàmù tí wọ́n tọ̀ ọ́n pátápátá ẹ̀ ní borúkọ lé Lábọ́sìndé ńbẹ̀. Ibẹ̀ ni wọ́n sì ti gbéwé, ibẹ̀ ni wọ́n ti sígbá, ibẹ̀ ni wọ́n ti dọ̀bálẹ̀. Ìdí ọ̀sẹ̀ méjì àwọn ètí ọ̀sẹ̀ fi hàn kò lè hàn. Ìdí ọ̀sẹ̀ méjì ni wọ́n ti jọba. A ti jọba tẹ́nu lé ká tó bọ́ síbi tá a ti dé wọn ládé. Àràbà ni dé ọba ládé. Tá a bá ti parí gbogbo ètò a wà gbé adélé ọba lórí. Nídìí èyí àwọn ìjọba wa ìgbà témi wa bi wọn léèrè pé kí ló dé ẹ fi lé Lábọ́sìndé sí ètò ẹ fi lé ọ̀sẹ̀ méjì ṣètò wọn ni gbogbo tó bá yẹ kó wà ń pamọ́ kò yẹ kí ká wà ń gbangba kí ni à ń fi sí ìpamọ́ nínú ká gbádé lọ́ba lórí. Mo wá fi yé wọn wípé wọn ò lè rí àtàrí ọba. À ń pè fìlà kan ní orí ògbófo.
15: Orí ògbófo.
16: Ká tó kúrò níbi tá a ti jẹ ọba bọ́ sí gbàgede tá a ti dé adé fìlà yóò ti wà lórí wọn. O lágbé adé lé lórí. Kí ni wọ́n ṣe fẹ́ rí àtàrí ọba? Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àròyé náà tó gba tèmi. Wọ́n ń ṣetán pé inú ilé tí a ti jọba náà ní ká ti gbé adílé hàn lórí kankan yọ sí gbangba mọ̀ ní rárá. Kò sí ní tọ́jọ́ yẹn. Ṣùgbọ́n nígbà náà nígbà àtijọ́ àwa ilé ọ̀sẹ̀ méjì náà àìtẹ́ prógíráàmù. Ilé Lábọ́sìndé àìtẹ́ ìwọ̀n àìtẹ́ prógíráàmù. Ṣùgbọ́n nígbà tó làjú dé àwa gangan wá ń tẹ prógíráàmù tiwa lọ́tọ̀. Léyìí tí mo lè bọ́ lé kí n fi hàn òyìn. Bá a bá ṣe ìje ọba nígbà tó bá a wájà tá a bá ṣe ìje ọba a ṣe prógíráàmù rẹ̀ gbogbo ayé ó rí. Nígbà tí ìmọ̀ ìwé ń kún ìṣẹ̀ṣe náà ni.
17: Òkè Ìbàdàn.
15: Ẹ ṣe ẹ tí wàá sọ tàwọn ìyá fún mi.
16: Mo ti sọ àwọn ìyá nìkan kọ́ ni wọ́n ń dọ̀bálẹ̀ fún. Gbogbo
15: obìnrin tó lóye ni àwọn obìnrin yìí nílẹ̀
16: Ìbàdàn. Obìnrin ilé Lábọ́sìndé ni wọ́n.
15: Ṣé ifá náà ni ó mú wọn àbí obìnrin tó bá ṣáà ti.
16: Ṣé ẹ rí wọ́n mọ yáàfin tá a mọ wíhun ọ̀pọ̀ èèyàn mọ̀ ìyàtọ̀ láàrin ẹ̀ bàbá wa ládọjà ní ìsìn olórí nìyàwó wọn ẹni tí wọ́n ń pè ní yáàfin ọbẹ̀ rẹ̀ láti kí mú nítòsí ọba saliu àkànmú adétúnjì ìyàwó wọn ní ìsìn yáàfin
15: èmi mọ̀ yáàfin yẹ
16: ọ̀pọ̀lọpọ̀ mọ̀ abilékọ lọ́yẹ ká máa pè iye obìnrin abilékọ lágbájá aya lágbájá lọ́yẹ ká máa pè àwọn ìyá tí wọn bá dàgbà lágboolé lábọ́sídé àwọn ni mẹ́ta tí wọ́n máa mú mẹ́ta tí wọ́n wá mú ìtàntàwo wọn fi ṣe kì í ṣe àwọn nìkan ni ọba ń dọ̀bálẹ̀ fún gbogbo obìnrin gbogbo ọkùnrin tí ń bẹ ń bàdàn ni ọba ó dọ̀bálẹ̀ àdọ̀kán ìyẹn fún.
15: Àwọn ìyá nǹkan wọn bẹ bí aṣojú.
16: Aṣojú ni wọn aṣojú ni wọn ẹ má fojú ẹlẹyẹ wọn.
15: Ayọ̀ akéde nínú tèmi ti ẹ̀dùn torí gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe èmi bá rí wípé obìnrin náà
16: ó jẹ́ pàtàkì
15: ó ṣe kó tẹ̀tún kó pa lásán tó ṣe pàtàkì
16: níbẹ̀
15: nínú tèmi máa ń dùn ọ̀pọ̀lọpọ̀ sí ní tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ìbílẹ̀ nkankan wọ́n lè ní irọ́ ní ìsìnbílẹ̀ wọ́n fọwọ́ róbìnrin sẹ́yìn
16: nínú rárá o
15: tẹ́ bá ní ìmọ̀
16: dáadáa ṣe nínú ọ̀sẹ̀ tù á ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a gbọ́dọ̀ fọwọ́ rọ obìnrin sẹ́yìn.
15: Ẹ ṣeun bàbá mi.
16: Nígbà tí wọ́n fọwọ́ rọ ọ̀sùn sẹ́yìn ọ̀pọ̀ àwọn ní dán. Ọ̀pọ̀ àwọn ní dán.
15: Ó tún nǹkan wò.
16: Ó tún nǹkan wò. Nígbà tí n ti ẹ́ ṣe olójútù wọ́n tọ olódùmọ̀rẹ́ lọ. Olódùmọ̀rẹ́ wa ni ẹ̀yin mẹ́tàdínlógún mọ́rán lọ ilé ayé ẹ̀yin mẹ́rìndínlógún ni ẹnì kó ogún nǹkan wọn ni àwọn òpin sí olóhùn tóun fi kun yín òun mọ pati oko tó bá ń kí yín pé ẹ kú iṣẹ́ o. Dẹ́ ẹ̀sẹ̀ ó sì mọ bá mu. Àzọ́ ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ ọ̀jẹ́ fi ọwọ́ rọ obìnrin sẹ́yìn.
15: Ẹ ṣeun bàbá ẹ ṣe ẹ̀yin ara ilé iṣẹ́ ti gbọ́ o ìṣẹ̀ṣẹ̀ ò fi ọwọ́ rọ obìnrin sẹ́yìn gbogbo wa ẹ jẹ́ kí a mọ iye obìnrin láwùjọ. Bàbá wa olóyè Ifálérè Ọ̀dẹ́gbèmí Ọ̀dẹ́gbọ́lá Arábá tilẹ̀ Ìbàdàn àwọn náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti bi ìṣẹ́jú mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ìbéèrè pọ̀ ṣùgbọ́n a gbìyànjú láti torí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ó ń dùn bẹ́ mi torí nǹkan tẹ́mi fẹ́ràn òun ni mò ń jẹ lọ́wọ́ báyìí ẹ ṣeun gan ṣùgbọ́n ẹ dá ilé ẹ̀kọ́ kan sílẹ̀
16: bẹ́ẹ̀ni
15: tí ẹ̀ ń pè ní ìṣẹ̀ṣe
16: light kiddies nursery and
15: primary school kí ni ó bí eléyìí.
16: Tó bí ìyún náà ni wípé ṣe rí gbogbo ẹ̀dá tí ó bá rí ibi tí òun ti ṣubú ibẹ̀ náà lọ yẹ kó gbà kó lè dìde nígbà tí wọ́n kó ẹ̀kọ́ ìwé dé sílẹ̀ káàárọ̀ òjijì tí àwọn tán jẹ́ àgbààgbà wọn bá fẹ́ wọlé ìwé ńgbà náà wọ́n wà fún ẹ lórúkọ ọ̀tẹ̀bọmi tí wọ́n gba orúkọ ẹ̀sìn ìbílẹ̀ kúrò lórí wọn ibẹ̀ ni wọ́n ti ń kọ́ wọn láwọn ẹ̀kọ́ tí ò sùn ibẹ̀ ni ẹ ti ń sọ pé aláàfin sàgó ni sàgó tí ọmọ káàárọ̀ òjijì ń bọ léyìí tó sì jẹ́ pé sàgó aláàfin nǹkan ni sàgó tá à ń bọ ara ibi tí o ti jẹ ọkan náà nu ọ̀rọ̀ àǹfẹ̀ onílé iná ó dé ìfẹ̀ ṣáájú oòdùà ó ní sàgó tá à ń bọ sàgó aláàfin fi ìwà orúkọ sàgó dáre lórúkọ aláàfin tí a sọ di sàgó sàgó ẹni tó bá wo eré oníṣe tí bàbá wa olóògbé dúró ládi pọ̀ yọ wọ pé sàgó náà wọn pè ìyàwó rẹ ń bẹ láyé dídì sìn bí ọdún ọládípọ ọyà ni wọn ń pè tí bàbá ládípọ bá ń ṣe eré orí ìtàgé lọwọ tó bá ń bàyàn sọrọ tí inú bá bí kẹfí ó sì mọ jáde lẹnu ẹ kì í ṣe pé ẹ sáná ẹ fún epo sí kọ. nídìí èyí iná ló fi jẹ́ pé àwa náà gbọ́dọ̀ nílé ẹ̀kọ́ táwọn fi kọ́ àwọn ọmọ wa tí wọ́n mọ̀ tó jẹ́ pé tí ọmọ kristẹni bá wá bẹ́ẹ̀ tó ọmọ mùsùlùmí náà wá bẹ́ẹ̀ onú orí ẹ̀ kọ̀ọ̀kọ́ yóò lè bí wọn léèrè yóò lè máa dáhùn láti dáàbò bo nǹkan wa ìtẹ́mi náà fi dá léèwé lẹ́nu.
15: bó o ló ṣe wá rọrùn báwo lẹ ṣe ń kó pọ̀ torí ìgbà tẹ dárúkọ skul náà ẹ pè ní ìṣẹ̀ṣe light èyí tó túmọ̀ sí wípé èdè ti gẹ̀ẹ́sì ó ti wọnú ẹ̀ta àti western education báwo lẹ ṣe ń kó papọ̀ tó sì fi lè yí àwọn ọmọdé pẹ̀lú ìmọ̀ tó wà lóde òní.
16: Ṣé rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pa àmúkùrú pẹ̀lẹ́ a kọ̀ wọ́n ní gbogbo tó wà nínú sílábọ̀sì yìí Oyo State là ń kọ́ àwa ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ìbílẹ̀ à ń kọ́ níbẹ̀ èdè Yorùbá jẹ wá lógún láti fi kọ́ ọmọ àwọn ìjọba wa gan tí wọ́n bá lè mú ẹ̀kọ́ lóun bẹ̀ ọ̀pọ̀ ọmọ ń fẹ́lì physics wọ́n ń fẹ́lì chemistry nítorí pé èdè tá a fi ń kọ́ wọn kò yé wọn ẹni tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tọ́kọ́ kọ́ mọ̀ pé ìrùkẹ̀rẹ̀ ni o tá a bá ní lọ mú ìrùkẹ̀rẹ̀ wá kò ní í débẹ̀ kọ́ gbá aago ṣùgbọ́n èdè gẹ̀ẹ́sì tí wọ́n fi ṣe olórí tí wọ́n fi ń kọ́ wọn kò jẹ́ kí òye
15: nǹkan
16: kọ́ wọn ó yé wọn níjọ́ tí ìdánwò bá dé ọ̀pọ̀ ń fìdí rẹ mi níta ń ṣẹnu gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ náà là ń kọ́ ṣùgbọ́n à ń jẹ́ kí èdè Yorùbá tó o bá kọ pé go jẹ́ ọmọ yìí pé lọ lásọ o aṣọ ni wọ́n ń pè ń klọ́ọ̀tì o àwọn táwa ń ṣe
15: ni. Ẹ ṣeun ṣùgbọ́n báwo wá ni àwọn òbí bò ni wọ́n ṣe ń rí eléyìí ṣé àwọn èèyàn ṣe ṣé wọ́n ń kọ́ ọmọ wá.
16: Wọ́n mú ọmọ wá díẹ̀ díẹ̀ torí ìbẹ̀rẹ̀ wa ní ìsìn àṣẹ̀lélọ́dún ni ní oṣù kẹsàn-án ọdún tó lọ náà la bẹ̀rẹ̀ a sì ní orí ọ̀fẹ́ tá a rí ẹnìkan tó fún wa ní scholarship ọmọ mẹ́wàá ní ìsìn yẹn ní ọdún yìí náà Odegbola Traditional Global Services àwọn náà gbọ́n à ní bọ́ọ̀sì pé ká mọ rí lò àwọn òbí náà sì mọ̀ wá kì í ṣe ọmọ oníṣẹ̀ṣe nìkan
15: wà bẹ́ẹ̀. Olùkọ́ sí.
16: Olùkọ́ ẹni tó yẹ ọ jẹ́ headmaster abẹ gan ní ìsìn ọmọlẹ́yìn ànábì ni a sì rí ọmọlẹ́yìn Jésù náà àwọn olùkọ́ wa aróníṣẹ̀ṣe nínú àwọn olùkọ́ wa kò sẹ́ni tá a gbà torí ẹni tó bá yé sí ìyẹ ìmọ̀ ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀
15: kan tí mo fẹ́ bèrè
16: pé ìmọ̀ ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ẹ rí pé mi gangan ẹ̀kọ́ tí mo rí kọ́ baptisms ni mo ti kọ́ yunifásitì ló gbé kalẹ̀ lóòótọ́ yunifásitì ti ìbàdàn ló gbé adult education kalẹ̀ ṣùgbọ́n agbowó study center ní baptisms lálò wọn ò sì torí ẹ̀ yí mi kúrò ní oníṣẹ̀ṣe so nídìí èyí ẹ̀kọ́ ìwé kò yẹ kí a jẹ́ kí ẹ̀sìn tàbí ẹ̀yàmìyà kó mọ wọ̀bẹ̀.
15: Èyí ni pé mo lè jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì mo lè jẹ́ ẹlẹ́sìn islam kí n sì ní ìmọ̀ nípa ìfá.
16: Dáadáa ebi wo la ṣe táǹtà yìí pọ́pọ̀lọpọ̀ ṣe ní ìmọ̀ nípa ìfá ojú wọn ńlá òye ń yé wọn nígbàtí àwọn oníṣẹ̀ṣe náà ra kùránì Yorùbá ntí òye wa ń yé wa à ń rí béèrè béèrè ntí èèyàn ọba mọ̀ nípa ẹ̀ kò yẹ kó tiẹ̀ tàbùkù ẹ̀ rárá.
15: Ẹ ṣeun gan bàbá wa ó ti ń yé ní bọ́dí ẹdí ṣùgbọ́n wọ́n jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn ìwé tẹ̀ ẹ̀kọ́ yìí mo mọ̀ wípé eléyìí tí yóò gbà yín lásìkò jù òun náà ni ìwé mímọ́ ìfa
16: ẹsẹ̀ àkọ́dá olódùmarè ọgbà mi
15: lásìkò ọdún mélòó ló gbà yín fi kọ́
16: ọdún mẹ́wàá ni mo fi kọ́
15: abala mélòó ni wa.
16: Ó lé ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kan ogóje ó lé mọ́kànlá 1151 pages
15: ọdún mẹ́wàá lẹ fi kọ́
16: mo bẹ̀rẹ̀ ní

0: àgbékalẹ̀ rẹ̀ ẹlòmíì rò wípé òye mi ló ní kí n tọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo bu omi ìmọ̀mu láti ara ẹ̀gbọ́n mi ọjọ́ awo Akànni Ọdẹ́gbọlá àwọn náà kọ́kọ́ kọ ìwé kan ifá afinimọ̀nà ojú odù mẹ́rìndínlógún làwọn kọ títí tán fi dé kí n tó wá kọ́ ní odidi tó fi dé 256 mo rí wípé bí ifá ṣe gbé kalẹ̀ la gbé kalẹ̀ tá a bá dáfá a kọ́kọ́ kí ifá a wá sọ kí ni ìtàn tó wà nínú ifá a ṣe wá fi sọ fẹ́ n tó béèrè pé n tó béèrè sí o jí bá ń sọ ń pa ẹ̀ ní a ṣàlàyé ètùtù tí ó ṣe náà ni mo fi ṣe àtọ́nà láti gbé ìwé ìkalẹ̀ náà ló sì tí èèyàn bá kà á bí èèyàn dáfá tó bá kàn rò pé à rọ̀ kan mọ̀ kún mi lọ́kàn o bó mo lè yà sí inú ọ̀rọ̀ tọ́kàn bú tọ́kàn sí tó bá kà á yóò rí nǹkan mú lòmẹ̀.
1: Ṣé kíkọ rẹ̀ kíkọ tí ó yé ẹni tí ò kí ń ṣe onímọ̀ nípa ìfá ni.
0: Tẹ́ bá lọ wo àkọọ́lẹ̀ tí bàbá Wande Abimbola kọ, ó ní ìwé yìí ni ó ní àkọ́tọ́ èdè Yorùbá, ẹni tó gbọ́dọ̀ ṣe àkọ́tọ́ rẹ̀ ni Dr. Adeola Faleye. Gbà tí mi kọ tán, mo tún wá gbélé àwọn lọ́wọ́ tí kí wọ́n tún wá gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tọ́ba òde òní mu. À ń gbìyànjú èdè Gẹ̀ẹ́sì rẹ̀ náà lọ́wọ́ tọ̀rọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ nípa Gẹ̀ẹ́sì rẹ̀ pé àwọn ò lè ka Yorùbá lọ títí
1: iṣẹ́ tó ń lọ lórí. Kódà wa ta lè ka Yorùbá náà lọ́pọ̀ ìgbà a lè ka Yorùbá mi àmọ́ mọ ìtumọ̀.
0: Àmì ń bẹ lórí ẹ̀ pátápátá.
1: Àti àwọn èdè lílo èdè nínú ẹ̀kọ́.
0: Àkànlò èdè.
1: Ṣélè tí ó yé àwa àgbọ̀ Yorùbá dáadáa
0: báyìí. Nínú ifá kíkì, ọ̀pọ̀ èdè lèyàn ó gbọ́ tó yẹ pé èèyàn máa tún gbé yẹ̀wò. Èèyàn máa tún gbé yẹ̀wò nítorí kí èdè Gẹ̀ẹ́sì rẹ̀ ọ̀pẹ́ nù. Torí ká sọ ìtàn tó wà nù fá nǹkan kan, ó rọ̀ wọ́n lọ́rùn láti sáré sọ. Ṣùgbọ́n àwọn èdè kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ oníwèé gbangbàgbàngbà ẹ lè bá wí ọ̀kan ní ìsìn ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀.
2: Èmi ò máa ń sin jẹ́ bẹ́ẹ̀.
0: Torí mo rò pé wèrè ti yín
2: rí rúbù. Ọ̀tọ̀ọ̀tọ̀
1: àti tẹ bá tọ́ ní èdè Yorùbá
0: tá a jẹ́. Èdè Yorùbá lọ́tọ̀ọ̀tọ̀.
1: Kí ni ìtumọ̀ ẹ̀?
0: Ọ̀tọ̀ ibi tí òde wọn ó rí yí sí.
1: Ṣé pé nǹkan tó yàtọ̀
0: wà ní ọ̀tọ̀ọ̀tọ̀? Ǹjẹ́ ọ̀dẹ̀ kọ́ láti tètè gbé èdè Gẹ̀ẹ́sì rẹ̀ jáde.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀lú ọ̀tọ̀ọ̀tọ̀lú.
0: Bàbá ń gbé ọ̀tọ̀ọ̀tọ̀lú ọ̀tọ̀ọ̀tọ̀lú ọ̀tọ̀ọ̀tọ̀lú tọ̀lú. Ìyó náà ọ̀rọ̀ tó ti wà lábẹ́ rẹ̀. À ń láti ṣàpèjúwe pé ọ̀tọ̀ ni ọkùnrin o, ọ̀tọ̀ lobìnrin o, ọ̀tọ̀ lọmọdé o, ọ̀tọ̀ làgbà o, ẹrú ọ̀papọ̀ mọ́ ìwọ̀ ọ̀fà o, ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀lú láti sọ. So àwọn àkànlò èdè kan máa ń wà nínú odù ifá tó jẹ́ pé àti sọ di èdè míì òyì òyì àkànlò èdè tí kò yẹ kí Ajayi Crowder kó yípo okun tó dá wàhálà lẹ́ẹ̀lẹ́ káàárọ̀ jìrì nígbà tán ní kí ni Jesus ó ní wọ́n yọ ẹ̀sì kúrò ń bẹ̀ kápẹ́ jésù. Peter nkọ́ oníwọ̀n pè ń pétérù sátánì nkọ́ oníwọ̀n pè lésù.
1: Ẹni ẹ fẹ́ sọ fún wa pé èṣù kò kì í ṣe Satan.
0: Kìí ṣe
1: èṣù devil ó yàtọ̀ sí Satan.
0: Satan
1: bó ló ṣe jẹ́
0: èṣù àti Satan devil àti Satan ìran kan náà ni wọ́n èṣù ọ̀pá kan mọ́ wọn. Èmi ọ̀gbà pé yìnbó èṣù ni devil bí a ṣe ṣe ínglíṣì
1: ẹgbẹ́ ló bá bá ṣe ń sọ ni
0: mo ṣe yọ ẹgbẹ́ wàá pè bẹ́ẹ̀ ṣe rí èṣù ọ̀dàdúró òjíṣẹ́ olódùmarè ní nílẹ̀ wa téèyàn bá ń wájé tọ́ba dáfá tán ní kó ṣètùtù èṣù lálọ́ gbẹ́bọ fún ajé ó dẹ̀ tó lọ́wọ́ bí ẹ bá tún fẹ́ jà tí wọ́n lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ yọ ọjà.
1: Ǹjẹ́ bàtà ti rán òun tiẹ̀.
0: Ṣùgbọ́n sátánì kí ni nǹkan rere kan tó ṣe nínú Bible àbí Quran ni? Kò ní rere kankan tó ṣe a ṣe mọ́ wá fi ọlọ́pàá wé apànìyàn. Ọlọ́pàá ń ṣe rere téèyàn bá fìyà jẹ èèyàn tọ́lọ́pàá ṣe tán tí yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ń sá lọ wọn ò wà kàn. to ba yin dun won won to le dorun a le wa pe won lapa yan
1: Iyi ni pe ise te ba ran isu
0: ile su o je
1: o je
0: ti won kan ba tun ti so facebook pe dako sanu mi o ma da yo gbe ise o ma de won ba temi je bi ran si ko tun ni je ko tun ni je sugbon tori pe won fi wera won ni tin to fi se apejuwe nigba wa se abule te ba de bayi lori ta be e ba oju bo isu e si ba mu ti won kan mi si won o de amu lori won o ju igba kan sinu omi won o fi kan le nti e fi de lori kido ti mo ba gbo si ti e ba se tan ti o bo mi mu se o ko igba na ko soko ko sokada won le ririn kilometer mewa ogun ko ti re won ko gbe omo gbe kan ba ti de be won o si koko igba tinu omi ni won o fi bu omi won a da sinu toke won o to si toke nu won da nu ka to fi se fi toke mu mi soyinbo loko wa pe ka mo mo da to sinu omi
1: rara
0: ṣugbọn gba awọn de won wa wo wipe kini orirun agbara yoruba iwe ẹsin awọn christian nikan ni ta ba mo orirun agbara won a liri won mu won wa wo wipe esu igangan lo wa lori ta ti ma da gbogbo buruku ti ba n bo pada wọ́n kọ́kọ́ wá fi èsù ń wé sátánì ká lè jìnà sí i oríta tó mi bá wà tí wọ́n ti mú ìgbóná ìjà mú agboolé wọn lọ́nà kẹta bí omi àti padà ṣẹṣẹ àárọ̀ bọ́ òòlù ni mo gbẹ́hùn mo fẹ́ nu ẹ̀rọ méjì síta sẹ́mi mo fẹ́ mú àbílẹ̀ mi.
1: Ara àwọn ará àdúgbò.
0: Ará àdúgbò bọ́mọ kan bá ń ti skul bọ́ nísìn yóò sí yóò mú mi. Ibi ijó ni ìlàdí ń padà bọ̀ bí rọba sáré lọ lógún ọdún òótọ́ ọ̀bánjọ́ kan ìgbà kan wọ́n ní bẹ́ẹ̀dì onígi ń sọ̀dọ̀ bẹ́ẹ̀dì ìwúlẹ̀ lónìí sí.
1: onígi náà ni onírìnsì ń pariwo.
0: ngbọ́ ìyá wọn lónírìn ń pariwo kèjì àsùngbà tí ìyàwó àtọkọ́ bá ṣe tán.
1: ẹ ṣeun gan bàbá wa ṣùgbọ́n kò ṣe ìwé mímọ ifá nìkan ni ẹ̀kọ́.
0: Bẹ́ẹ̀ni mo kọ ìgbàgbépọ̀ tọkọtaya ṣùgbọ́n èèyàn ti tán lẹ́ mo sì ń ṣe òrèdè gẹ̀ẹ́sì tí ẹ̀ lọ́wọ́ ni husband and wife
1: cohabitation
0: couples life. Ọ̀kan náà kọ́.
1: Ọ̀kan náà kọ́ kí ni ọ̀kan náà kọ́ dálé lórí.
0: Iná láti ń sọ látòmí àmì àtàṣe kìí ṣe kan náà.
1: Kìí ṣe kan náà
0: ìyàtọ̀ tó wà ń bẹ̀. Ẹsẹ̀ pọ́ọ̀lì àti sapala ojú wọn jọra wọn.
1: Yàtọ̀
0: ní ọ̀rẹ́ ń ṣe ọ̀pá.
1: Bẹ́ẹ̀ ni ẹ ṣe ń kọ. Ṣùgbọ́n kí ló máa ń wú lórí tẹ̀ fi ń kọ̀wé?
0: N tó wú mi lórí láti kọ̀wé náà ni pé a nílò láti máa fi òye yẹra wa. Ọdún ọ̀sẹ̀ méjì tẹ sọ yìí nísìn. Mò ń gbà tẹ́mi dé Kó Àràbà. Kí n tó débẹ̀ mò ń gbìyànjú láti gbé sókè díẹ̀díẹ̀ ìwọ̀nba tí ipa mi tó ká. Ṣùgbọ́n ní ọdún yìí nísìn. Ní oṣù kọkànlá tí a bọ̀ sí mo gbé lọ sí ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ House of Chief pé ká ké sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ká wá ká fi kí ni ìwúlò ọ̀sẹ̀ méjì Ìbàdàn ká fi yé wọn kí kálukú lè mọ ipa tó yẹ kókó. Ṣé o pé tí èèyàn bá ń jèrè ń bẹ̀ èèyàn náà mọ̀ wípé ó yẹ kóun kópa iléeṣẹ́ rédíò kan yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa gbówó tù lọ báyìí. Kẹ tó lè gbé ètò ọdún ọ̀sẹ̀ méjì. Bá a sì ṣe ń sọ ọdún ọ̀sẹ̀ méjì láyé òde òní ó yàtọ̀ sí bá a ṣe ń ṣe ní àná. Torí lánàá tá a bá ti bọ fá jọ́ mẹ́tàdínlógún la fi ṣe tá a bá ti bọ fá tá a lọ wúre fún gbogbo Ìbàdàn ní ọjà ọba tá a ti tẹ̀lúdó a lọ bọ ọ̀sẹ̀ méjì nílé Àràbà a délé Olúbàdàn ṣe ìwúre fún dọ́kejì a ṣayẹyẹ oríṣi iṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ náà máa ń ṣe nlé. Ìgbà tẹ́mi ti wà níbi òkun mẹ́rin Awolẹ̀ Ìbàdàn lọ́jọ́ igbákẹ́rin sí Àràbà ńlá ti ń lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́. Mo rántí ìdánilẹ́kọ̀ọ́ tá a kọ́kọ́ ṣe ní Ring Road ìjọba àbílẹ̀ tó wà níbẹ̀ láti kọ́kọ́ lò tá a ti ń ṣe láì jẹ́ kí wọ́n mọ̀ AIDS HIV bo lo se se yan kini ye yo ba nlo njo ti we fi karun iru ro ki esara wo won ni bo ni arun HIV se di toro fan kale mo ran ti 2012 la se yen to ba n ba la ran se were were were were so todun yi nisin ni November 5 ni mo fe lo House of Chief ka pe gbo eyan jo atoniroyin ka jo wa wo kini wulo ose meji gan fun badan ipa wo lo ye ka wa gan omo ko ti o si ju ma lo dede
1: e seun gan a mo ri yin ba la se ledumare emi gigun ledumare o fi jin kini
0: ba
1: sugbon kini nigba te ti wa ni ipo araba ti le badan je te ti ni ipenija kan te ro po dabe ni pe o kun yin ni pa
0: mo ri pe ni ja sugbon olohun je ko gun mi npa ri ni 2020 ti mo di araba ti olubadan ja iwe oye le mi lori eyin igba yen ni alagba asoleke silewo a fe fi elomi je
1: igbo le tun ma fi alagba
0: mo fa alagba je gbogbo orisese patapata are sese ipinle oyo mi mo bi araba lo ti je ti awa si fe fi alagba je igbo gbale lati lo fi je
1: igbo
0: gbale nibi ti gbale egun wa be lati lo fi je ki se pe yo wa le mi a wa de be mo wa ri kerubu aserafu won ti gba gbogbo le tan eyin elegun iwe ti an fun yin fun ile ida mo ri document fun mi mo ri document fun mi okay ngba te ri document yo red copy te yin se da won la won se kankan like 1978 okay bi nkan ba baje atunse lokan ba se fi je tan ni mi so fun so fi oya lo se ovele iye lo ni iye bayi ni mo fun ni owo gba to debe mo ga jiji gan o le won ku mo ba lo mo pe ajojo ko soro ke lo de oni se ile se le baba araba nu le baba mi ko o gbọdọ labu mọra to ba wa ni ipo to si fe saseyori o paro oga mi ise le baba mi ile ilu ni oba lo si fun wa oloba wo mo ni akebi ilu fun wa soju mi
1: 47 years ago
0: o soju mi oni sojele baba akebi mo ni ise le baba re ile ilu ni o sa soro si mi ani oje arira ka pade kotu ka se mo ni kotu kokan won kejo wa waju mi won ko wa waju wo to je arule awo se a lo ma ko pin ja wa jojo ko so gba to ri mi ni seyin mo nbu ni ana
1: to lo ri phone le ti
0: o du ri phone la ti so jo e mo ni nbe e si phone ja mo ni ijabo kila wa fi ijase kila wa fi ijase a le ja a si joko aso n to binu bi n to fe mo se fun mo si gba le eka kan nibe ngba mo gbe eka kan nisin e wo bi ti mo wa yi o nje ise nla fun opolopo awo lati wa njo kesan pelu ona jinjin
1: ben
0: mo wa ro nu wipe okay o ye ka wa gan o ko afin araba si ibeun ise ti nlo lowo lori e nisin
1: ibo ni be ibo lo wa
0: ni oke sapati ta ba nlo si bawa stawa
1: Okay,
0: sapa. Ta ba lo ba wa star wa.
1: Ben. E gbugba won to wa nbe, igbo to wa me se be ni.
0: Ebe ni.
1: O wa lo. Ni Ibadan.
0: Ya ko jina sile Ibadan, a ma wo le Ibadan ni sale bayi. O ibe la fe ko le araba si nisin. To je pe gbugbu araba ti ba tin je.
1: Eh
0: eh. Ni o ma je si.
1: Yo ju yin se. La se ile juma ni.
0: Eh
1: o da be ni wi pe iforo wa ni lenu wo wa. O ti wa so ki bayi. Agbo te ti le je wi pe ti bá ní kí n máa sọ̀rọ̀ lọ ìbéèrè ó mọ̀ wá ṣùgbọ́n kò lè sí àsìkò tó bá mo sì mọ̀ wípé ìgbàkúgbà tá a bá nílò ìbéèrè kan tàbí kẹ bá wa tàn mọ́lẹ̀ sí nǹkan kan
0: ó
1: mọ̀ pé ẹ mọ̀ jẹ́ wa
0: láṣẹ
1: ìlẹ́jùmọ̀ rẹ̀ ṣùgbọ́n ká tó máa lọ kí nìkan tẹ fẹ́ bá wa sọ nílẹ̀ ìbàdàn nípa ìṣẹ̀ṣe àti àwọn nǹkan míì tó ṣe pàtàkì nílẹ̀ ìbàdàn.
0: Ìkíní ni tí mo fẹ́ bá ìjọba sọ ni wípé ẹ wo bí ojúṣe àràbà ṣe kún tó. ìjọba ìbílẹ̀ Ìbàdàn South East mọ̀pọ̀ ló ń fọ́nra bá 7,000 naira lóṣù. 7,000 naira. Ǹjọ́ ká owó òbí.
1: 7,000 naira
0: ló fọ́nra bá. Owó sálárì tẹ́ ń fọ́nra bá nígbà tẹ́mi débẹ̀ nù. Títí tẹ́mi fi débẹ̀ 5,000 wọ́n fọ́nra bá ná. So owó ohun ó kéré jọjọ sí ipò yìí kí ìjọba wa ni wá nǹkan ṣe sí. Bákan náà mo wá sọ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire ní gbogbo ibi tẹ bá ti ń gbọ́ tẹ ti ń wò wá. Gbogbo ẹni tí yóò gun ẹsẹ̀ rẹ̀ ó tẹ̀rín.
3: Flash FM 105.5. Where else? It's Splash 105.5.

0: You open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Ẹ̀yin àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ jọ̀wọ́ ẹ fura kí ẹ sì tẹ́tí láti gbọ́ ìkéde pàtàkì yìí dáadáa. Ẹ ṣọ́ra fún Paraquat, Diaquat àti Atrazine. Wọ́n jẹ́ kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè. Ṣé ẹ mọ̀ pé ó jẹ́ṣẹ̀ láti rà, láti tà tàbí láti lo kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè lórílẹ̀-èdè Nàìjíríà? Bí kò bá dáyín lójú nípa èyí tó yẹ láti lò, ẹ bèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ alámọ̀ràn iṣẹ́ ọ̀gbìn nítorí pé ìlera yín ṣe kókó, ẹbí yín ṣe kókó, bẹ́ẹ̀ ni oko yín náà ṣe kókó pẹ̀lú. Paraquat, Diaquat àti Atrazine lè fa àìsàn tàbí ewu ńlá sí ìlera àti sí àyíká wa. Dáàbò bo ara rẹ, ẹbí rẹ àti àyíká rẹ. Kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tí àjọ NAFDAC fọwọ́ sí nìkan ni kí ẹ lò, kí ẹ sì ka ohun tí a kọ sára rẹ̀ dáadáa kí ẹ tó lò ó. Iṣẹ́ ọ̀gbìn rere, ìgbésí ayé rere. Àjọ CropLife Nigeria ló mú ìkéde pàtàkì wá fún yín.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rèé ohun rèé.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Kashia. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Kashia. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Kashia. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Kashia. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Kashia. Ṣo ti Kashia? Mo ti Kashia.
3: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open now, come register the code with the under the bottle cover for guinnessng.com/1759

0: Ande nka mo ke wa kwa kule la lete ni. Shidada la bale ode odabi. Aku ojo meji aku ojo meta. Lati le Splash FM ni mo tin ki la lete ni. Pe kule o. Ìbànú jẹ́ ayé wàhálà yóò ní jẹ́ ìpín wa lágbára lọ́wọ́ ọlọ́run láṣẹ Elédùmarè. A ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run ọba mi ìbàrẹ̀ lálẹ́ tèmi akọ́dá ayé aṣẹ̀dá. A kọ̀ mọ́ tìkà lẹ́yìn. A dúró gbẹ̀ngbẹ̀ngbẹ̀ng lẹ́yìn aṣọ títọ́ ayé ọba ti ń bẹ̀ káyé tó máa bẹ̀. Ọba tí ó máa bẹ ńgbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́. Ìwọ ni mo fi ọpẹ́ àtìyìn fún bí mo ṣe ń gun atẹ́gùn ètò lálẹ́ tèní. Ìbẹ̀yìn pásítọ̀, ìbẹ̀yìn wòlíì, ìbẹ̀yìn àáfà, ìbẹ̀ ẹlẹ́sìn àbáláyé, ìbá ọmọ kó ayé, ìbẹ̀yìn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Ìbá Kọ́ládé Àlàbí ọmọọba tó lòdẹ Òṣogbo. Aya koko ọ̀nà kí ajé mọ tábà ogun. Bàbá mi ẹ̀ka lẹ́ o. Lórúkọ bàbá mi pàtàkì kábíyèsí ọba Adébáyọ̀ Àkàndé ni mò ń kí wa pé ẹ̀ka alẹ́ lálẹ́ tèmi o. Lórúkọ olóòótọ́ ètò yìí Ṣẹ́ni Akínọlá ni mò ń kí wa pé ẹ kú ilé. DJ Mbẹ́ńkàlẹ̀ ètò lálẹ́ tèní. Ǹjẹ́kẹ́ láǹfààní àtòrí ọ̀fẹ́ láti mọ gbọ́ mi nílé kẹtẹkẹtẹ. Isaac Adeyinka Ọ̀túnba ní kìnyín o. Ọ̀túnba ayé tutù bí ọba Bùnmí. Mo ti sọ ní jẹjọ wípé ìṣẹ̀lẹ̀ tí a máa bọ̀ láti jẹ ẹ̀ẹ́dógún tí mi ọ̀rá àyè parí ní jẹjọ. Ó dùn mí púpọ̀ púpọ̀, ó sì dùn àwọn èèyàn mi náà. Mo ní ká tètè ya bẹ̀rẹ̀ rẹ̀ ká lè tètè parí ẹ̀ lálẹ́ tèní. Ọmọbìnrin tí a gbé wá ní jẹjọ ó ní kí n kíyín dáadáa pé ẹ ṣe gan o. Lọ́jọ́ Sunday ara ìsọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó di ọjọ́ Monday ọlọ́run ti rí 50,000. Ọlọ́run rí 50,000 pé kí n sọ fẹ́yàn ọmọ Nàìjíríà o. 50,000 ọlọ́run rí ọní kìnkìn pẹ́ ṣe pe ẹ̀ṣẹ́ púpọ̀. Access Bank ni báǹkì 15474443311 15474443311 Access Bank. Ni nọmba tó fi ilẹ̀ ìtàn mẹ́kò tí mò ń sọ ìtàn àgbà mẹ́kò tí mò ń sọ tó níyàwó tó sì lọ́mọ tọmọ rẹ̀ tí ìyàwó ẹ̀ ní bó ló ṣe jẹ́ bó ni ò ṣe jẹ́ tíyàwó fi kẹ́rù rẹ̀ wípé kò sí ṣíṣe kò ṣàìṣe o. Ohun ò sí lọ́lọ́run ṣògo nítorun sùúrù lérè lẹ́kọ̀ọ́ lòun wà wípé tí ọba tówó rẹ̀ ọba tẹ́tí mọ́ kó fòólẹ̀ kọjá kó wọn mọ̀ lọ. Ṣé ìgbàgbé oní pure water olumi loko re se igbagbe mo fe ma ran wa leti ni fawon ti won gbo ni jeju atawon ti won gbo ni je edogun to sin jaye tawo re da to da to da pe ibe gbe odo ni pure water oni bottle water odo re gbe ti sin saye re nibe ko to di pe bere aye yi jamba sele oni oni bottle water oni pure water oku ojade laye mo sha mo lesese ni o leso tori kale tete kan lu agba mi to gangan ni sansan awon ni fayawo ni won bo ni won wa gbo ko awon facebook to oko yi nkan kan ti e ma wa nbe kawon si won gbe fun tan na bo sile onje o ti fi han pe won o ti si bu to e ri mo se awon pali no ngbo ye pali wo lori pe dollar lo wa nbe ela kona mi olorun gbese e je ki n lo kin de ti ma ti polowo oja tan ka kan lu agba mi eto na ni finally elembe ngo e ko ikale eto
1: you hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
2: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Honorable nisa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trophy laga se se agbekale eto asopo fun awon honorable sawari awon honorables e lojobo thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium laga kan soke káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o.

ẹ̀yin kọ́ yìí níbo ni mo bá ìṣẹ̀lẹ̀ yẹn dé torí mo fẹ́ káwọn tí wọn ò gbọ́ ní jẹjọ àtijọ́ ẹ̀dógún kí wọ́n mọ ibi tá a dé pé káàkiri tiẹ̀ mọ èyí tá à ń sọ gan kó má jẹ́ kinní lójú wọn. ìyàwó rẹ̀ àwọn onífàyàwọ́ ti dé wọ́n sì ti àwọn ìtìrí páálí ó ti gbé páálí hùn ó gbé páálí kìíní páálí kejì ó gbé gbogbo owó tó wà lẹ́yìn mọ́tò àwọn igan ò mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ mẹ́ wọ́n jẹ ń tán wọ́n bọ́ sẹ́yìn bọ́ sínú mọ́tò ṣé ẹ ti sí já kẹ́kẹ́ tiẹ̀ wà ń bẹ̀ báwọn nǹkan kẹ́kẹ́ tiẹ̀ wà ń bẹ̀ báwọn ni wọ́n bá wọnú mọ́tò wọ́n wọnú mọ́tò tán ni wọ́n lọ.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rèé ohun rèé.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ bíbẹ̀rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
3: Honorable ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọfílága ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn ọ̀nàrẹ́bù. Ṣàwárí àwọn ọ̀nàrẹ́bù ṣe lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jì ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn ọ̀nàrẹ́bù a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn ọ̀nàrẹ́bù ṣe lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.
4: Flash FM 105.5.
5: Adéyinka, ibẹ̀ nìjà ti bẹ̀rẹ̀. Irọ́ ni ta ni yìí, ta ìwọ ni ìyàwó ta ni, ta ló ni ẹ́, ta ló ṣe wá, ta ló sẹ̀yìn. Wọ́n fà á títí. Wọ́n ní ìyá rẹ̀ pé pé ṣé ìṣepọ̀ gbàgbé àtíkè yìí sílé àbí bó ló fi sí òkà àtíkè yìí ni. Olóhùn òkun, òun gbàgbé ẹ̀ lé ni. Wọn mọ̀ pé yóò tètè yá kíákíá. Ìdí tí mo fi ń sọ wípé kìí ṣe gbogbo èèyàn tó wà nínú ìbànújẹ́ lèèyàn mọ ràn lọ́wọ́ rèé. Adéyinka, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí.

0: pé ayé pé gba èyàn mọ wọn jẹ mẹnu lọ bẹ lálẹ ni
1: ẹyin èyàn mi ẹsùnmọ bí ẹ wá gbọ.
0: Ohun gbogbo tọ́ bá ṣe láyé, gbogbo ìrìn àjò tọ́ bá rìn láyé, tó bá yẹ pé wọ nìkan lọ yẹ kọ dárìn dárìn, èyàn máa pinnu ni o, ọ̀rẹ́ níní ọ̀rẹ́ púpọ̀, ikú ni mọ̀ já sí nígbà míì o. Gbẹ̀ngà Adébóyè ọ̀run rí rẹ bàbá oní béèyàn bá lọ́rẹ̀ẹ́ tó bá pọ̀ oní kú ni mọ̀ já sí o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ni wọ́n ti já sí kú. Ìrírí ayé lọ ṣẹlẹ̀ débẹ̀ fún Gbẹ̀ngà Adébóyè. Ibẹ̀ ń kọ́ ni mò ń lọ lálẹ́ tèní. Ohun tí mò ń sọ ni pé àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ọdẹlé kò jọ wọlé. Àwọn ará àdúgbò wọ́n bẹ́ẹ̀ àwọn rò pé ìjà ti parí ni. Àwọn rò pé ẹnìkan yóò sunrun ọjọ́ méjì kó fi wálé. Mi ò ní gba ọjọ́ méjì lọ. Tó bá ti fẹ́ sunrun ọjọ́ kẹta problem á ṣẹlẹ̀. Orun ọjọ́ kẹni tó sùn mọ́jú. Orun ọjọ́ kejì tí ó sùn mọ́jú. Ọlọ́dọ̀yẹ́ wọ́n sáré kàbàkàbàkàbà. Ilẹ̀ sì kùlẹ̀kùlẹ̀ wọn. Oru gàjọ́. Lọ́lọ́ rí kiní yìí mọ́bẹ̀. Ó rí mọ́bẹ̀ tán. Nta wí fọ́gbọ́ lọ gbọ́gbọ́. Nta wí fọ́gbà lọ gbàgbà. Òjọ́ lóró náà múgi. Òjọ́ lóró òtọ́ múlẹ̀. Gbogbo tí n bá ti bẹ́ẹ̀ sọ pátá. Wọ́n jẹ́ àpọ̀fọ̀ gbogbo ẹ̀ pátápátá ni kò gbọ́ o. Gbalẹ̀ ó mọ̀ kò tètè jí. Ọkọ̀ ẹ̀ ti jí ó ti tẹlẹ̀. Ìgboro ló ti pè pé kí la jẹ lálẹ́ yìí o. Iná ti mú un. Mi mọ ń ta máa jẹ ọ̀dà náà jẹ sẹ́ǹdówó sí ẹ kó rò fọ́ kó sí gbogbo ẹ̀ kalẹ̀. Ẹ mọ̀ jẹ tàn yín. Àwọn èèyàn ní ìjà afẹ́ ni o. Wọ́n tún ń bá bọ̀ ó wá de ọkọ̀ yìí gan gidi. Kò dé mọ́lẹ̀ débi pé kó lórí ẹ o. Torí tó bá ti lórí rẹ̀ àwọn ará àdúgbò ó ti mọ̀. Àwọn ọmọ gan ó ti mọ̀ pé máa mi ó ti ba ti bàbá àwọn jẹ́. Ṣùgbọ́n lọ́jọ́ kan ìṣẹ̀lẹ̀ abàmì ńlá ṣẹlẹ̀.

0: ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Lẹ́yìn èyí tó rì mọ́lẹ̀ ń, wọ́n ti lò tó 10 years kí ṣẹlẹ̀ míì tó ṣẹlẹ̀. Ìkan nínú àwọn ọmọ tó ti kọ̀ọ́lẹ̀ ìyẹn fẹ́ ṣìnáwó ni o. Bàbá ní a ibi tí ẹ sì ṣìnáwó sí, ó dẹ̀ ṣe kíní o, bó la ṣe fẹ́ ṣe bí. Ọ̀dà ẹjẹ́ ká gbẹ́ ibí yìí ná, ẹjẹ́ ká gbẹ́ bí ìyá ò sí nlé.
1: Bí kúlé ò pa ní tòde ò lè pa ní ara yẹ ẹgbọ́. Bí kúlé
0: ẹjẹ́ gbẹ́ bí yìí àwọn èèyàn ò lè máa wọlé kí wọ́n máa ṣe kí ẹjẹ́ gbẹ́ fún toilet. Ká gbẹ́ ká ṣe sọ́nà méjì. Àwọn ọmọ náà ti ń dàgbà yìí. Bó la ṣe wá ṣe kọjá pé gbogbo inú ilé wọn fi kinní kan ba inú ilé jẹ. Ẹjá gbẹ̀bẹ̀ yẹn ká gbẹ bi toilet ká ṣe fi toilet káwọn èèyàn máa wọbẹ̀ ká máa toilet ńbẹ. Wọ́n gbẹ nǹkan tó dì lọ́jọ́ kìíní àná tó dì lóru tọkọ ọmọ wọn wò síta o. Wọ́n wò síta ewu tán wò ó ta ìyá ìyàwó wà mẹ́. Ìgbà tínú yàrá lọ́kọ́ ti ń yarí pé bẹ́ẹ̀ kọ́ lára bẹ́ẹ̀ kọ́ irú kíní inú problem wo nìyẹn, irú kíní kan wo nìyẹn, lórí ìyàwó ẹ̀ ló ní à kí ló ń ṣe ń bíná. Àwọn tí wọ́n gbẹ́lẹ̀ wọ́n ti gbẹ́lẹ̀ wọ́n ti lọ wọ́n ti tú kíní àgádágodo irú àgádágodo wo wa leléyìí. Irú àgádágodo wo wa leléyìí. Irú àgádágodo wo rè wọ́n tu wọ́n fi sọ́fẹ̀ wọ́n tu ká yánnayànna pé èèyàn kan tiẹ̀ burú láyé o, orílẹ̀ tí èèyàn tún ẹni tó sì ra ilẹ̀ ń gbà yẹn kò mọ̀ pé wọ́n ti ṣerú nǹkan báyìí sínú ilẹ̀ ń bí o. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Ìgbéyàwó yẹn pàpà tú ká o. Kíní ọmọ tí wọ́n fẹ́ ṣe ìyàwó ò dúró ṣe rárá. Ìyàwó ò dúró kò dúró ṣe ìnáwó ọmọ rẹ̀. Ìyàwó ò dúró ṣìnáwó ọmọ ẹ̀. Nígbà tán bẹ ọkọ títí títí títí. O ní kí ìyá ìyàwó òun kó wá jókòó ṣùgbọ́n ìyàwó òun gbọ́dọ̀ jókòó. Àwàdà ni wọ́n pè é ṣùgbọ́n ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ òun àti ìyá rẹ̀ ni ọmọ ti gbọ́ pé ibi tó rí sí náà ọ̀dà ibi ó rí sí náà ọ̀dà ọba tó gbẹ̀jẹ̀ ọba wá bí tí tó súnmẹ́gbẹ́ lé tó kó rí sí nítorí ṣe ń ọ̀dà. Ìyẹn bá lọ sọ fún bàbá ẹ̀ pé tí màmá mi àti ìyá wọn ń sọ rèé o, àjẹ́ pé wọ́n mọ̀ ń pa ẹ̀. Ó lé wọn tèfètèfètèfè. Ọmọbìnrin yẹn ó kú wà láyé. Ó wà láàyè. Kò lẹ́tọ̀ọ́ sọ́kọ. Àwọn ọmọ yẹn tún wá hètí ẹ̀ sí pé màá mi àmọ̀ gbọ́dọ̀ súnmọ́ yín torí bẹ́ẹ̀ ṣe balẹ̀ ọkọ yín jẹ́ lẹ́ balẹ̀ ọkọ àwọn náà jẹ́. Hello. Bọ́
2: ẹ ṣe parí náà nà. Ogun bá jẹ lọ.
0: Ọgbọ̀n ó jẹ bọ̀.
2: Bọ́lọ̀ ni. Bí ó ṣe máa rí náà nà ó pé tó bá sí lóòwò lè dúró sọkọ òun kán jọ jìyà ni ó ṣe rí náà nà. Ọlọ́run jẹ ọkùnrin ọpẹ lórí àwọn
0: ọmọ ẹ̀ wọ́n gbá gbọ́ ọkùnrin. Ní
2: adé fọ́fẹ́ sáyé òkun wọ́n jọ jìyà kẹ́yìn ayé wọn náà ni. Àti ọgbẹ́ àgbọ̀nlé ayé
0: wọn. Àmì àṣẹ o. Alhaji Abbas láti orílẹ̀ òwú ẹ̀ṣẹ̀gàn sà.
2: Abbas Àkálá ti orílẹ̀ òwú.
0: Ẹ̀ṣẹ̀gàn sà. Ṣé o àdúpẹ́ o. Àmì o àmì o. baba Abbas lati ile o won ni eni ti o ba gba ko atoko re jo jiya laye. Hello hello eyan wait ya bi ah ti ya bi jina ti lo e ma bi na e jo
1: o to mi baba oluwa fi fun mi.
0: Hello
3: e
0: ka le ma o
3: weto
0: e tori ma
3: lagbara
0: ben ma
3: baba lo ni simi
0: ka gba fun olorun ba mi ni simi oke
3: olorun yonu ni
0: ewe ama nsoko
3: gina maka ati ya tamani zi ilo kai gwaro won anadana na wana obo bi wu aba ati ya re la wu aba won di ben yuru wana no kama sa no kaya omo kama na indobo
0: olon lo tu
3: Hello.
0: Hello, Kalema. Yes, ma. Lashe le dumari ani toju run doju ku ani tipo alade po ese ibanu je aye ati wahala ye oni je ipin wa lagbara lowo olohun number mere leyin eto 08064474794 08064474794 omo ni ibukala mo ke pupo pupo atayin baba mi mo kiyin o eni toju ba ndan e pe mi leyin eto tabi eyin te le bayawo yin sere tiwantiwa te le ti bi o sise e pe mi leyin eto iwo to ba ti fe fe yawo to fe loko e pe mi leyin eto sori number 08064474794 ni toju run doju ko o da rosa o da roma
4: Splash FM 105.5.
5: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with you under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.

gbogbo olugbọ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní alẹ́ yìí ẹ̀ka alẹ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ mi. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ti Midire Market gbági titun ní ìlú Ìbàdàn. Èmi mò ń kíyín tológun, èmi mò ń kíyín tẹ́lẹ̀sọ. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run lónìí tó jẹ́ 29/08/2026 ọjọ́ ẹyọ kan dín ní ọgbọ̀n oṣù ẹlẹ́ẹ̀kẹjọ tí ń yọ lọ yìí ọdún 2026. Ó tún wá bọ́ sọ́jọ́ Saturday. Gbogbo ilé ẹ dìde o, oṣù kẹjọ ń tán lọ. Ẹ̀yin ọmọ Ọlọ́run bó lẹ wà, ẹ máa bọ̀ níbi pẹpẹ o. Wọ́n ran mi ṣe sí yín. À ń bógo ṣe ń jẹ́ ti Ọlọ́run bó ní. Màá mọ̀ fi lanúlẹ̀ láti mú ra kí n sọ fún yín pé ẹ mọ̀ gbáradì sà. Ẹnìkan ní fún kí ni gbogbo ibi tẹ́ ẹ bá ti lè rí padlock. Ẹnìkan ní padlock. Gádágodo ètò ṣe é sí, ètò ṣe é tì. A sì nǹkan kan, a sì ti àwọn nǹkan. Sílẹ̀kùn ayọ̀ fún mi, tilẹ̀kùn mọ̀ bànújẹ́. Lágbára Ọlọ́run, a tilẹ̀kùn, a sílẹ̀kùn. Kí ọwọ́ rẹ láti fi ṣe. Bó tiẹ̀ jẹ́ pé Sunday tó láti oṣù yìí, a sílẹ̀kùn, a tilẹ̀kùn. Rénkelé ti tó. Bó o sì ní lá, o lè mú tilé rẹ. Tó bá sá ti ní kì tó ṣe é sí, tó ṣe é tì. Pẹpẹ yọ pọn mọ ṣá o. Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín ká tó wọnú oṣù. Ẹ́mbà, Sẹ̀tẹ́mbà, Ọ̀tọ́bà, Nọ́vẹ́mbà, Dísẹ́mbà. O la mọ̀ pé ní Ẹ́mbà month. Ká tó wọnú ẹ̀. Ẹ̀mí Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ sílẹ̀kùn o. Ẹ sí nǹkan, ẹ ti nǹkan. Kò wá sí tá a lè fi ṣe ju àgádágodo lọ. So bá a ṣe ń ṣe ní Wema, bẹ́ẹ̀ náà lá ṣe mọ̀ ṣe ní Sona Church. Ìsìn méjì, òun náà lá ní àǹfààní láti ṣe. Ìkan fún gbogbo àwọn ọ̀dọ́ Jésù, ẹlẹ́ẹ̀kejì fún gbogbo àwọn àgbàlagbà. Ìsìn àwọn ọ̀dọ́ yóò bẹ̀rẹ̀ ní aago méje. Òní ọ̀jẹ̀ conclusion fún convention. Conclusion for convention. Conclusion for convention. Lágbára Ọlọ́run. Ẹnìkan ní ṣé ó tún bọ́ sí wẹ̀jẹ̀wẹ̀ mú ni. Lágbára ẹni tó láyé àtọ̀run bó ṣe bọ́ sí nìyẹn. Kò sọgbọ́n tá a fẹ́ dá sí. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ Jésù ẹ tètè dé. Ká lè lọ parí tá a bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó ṣe rí gbogbo Sona Church. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Àwọn Sona Church, àwọn ọ̀dọ́ wọn ti padà. Àwọn àgbàlagbà bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án. Ní gbígbáradì ilẹ̀ fún birthday wòlíì Ọdẹ́kúnlé Epaphras. Ẹ jẹ́ ń kúkú sọ pé pre-birthday celebration la ní láàárọ̀ la Sunday. Ẹ ṣá, òní ni Saturday. Engineer.

0: yẹn lọ wa padlock yẹn bíbélì sọ wípé David sì wí fún pé bí ìwọ bá bá mi re kọjá bí ìwọ bá bá mi kọjá tó bá bá mi wọ september bí ìwọ bá bá mi wọ september bọ bá bá mi wọ oṣù tí ń bọ yìí gbọ n tọ sọ ìwọ jẹ ìdíwọ fún mi ẹnìkan ní kílẹ̀ wí yẹn bí àwọn nǹkan kan bá bọ̀ wọ september yìí tí wọn bá bọ̀ wọ october yóò tún jẹ ìdíwọ o ẹnìkan níbi ìbò nǹkan mọ́kànlélógún ni olúwa ní ká dá padà lẹ́yìn ẹ̀ tí ò gbọdọ̀ bọ̀ wọ bẹ̀ tí ò ní bọ̀ wọ òun lójú ẹni ẹ lọ wá padlock pẹpẹ yóò pọn mọnú chọọchì ní ọ̀la so bá a ṣe ń ṣe ní wema bẹ́ẹ̀ náà láṣẹ mọ̀ ṣe ní sona church ìsìn méjì òun náà láni àǹfààní láti ṣe ìkan fún gbogbo àwọn ọ̀dọ́ jésù ẹlẹ́ẹ̀kejì fún gbogbo àwọn àgbàlagbà ìsìn àwọn ọ̀dọ́ yóò bẹ̀rẹ̀ ní ago méje òní ọ̀jẹ̀ conclusion fún convention conclusion for convention conclusion for convention lágbára ọlọ́run ẹnìkan ní ṣe ó tún bọ́ sí wẹ̀jẹwẹ̀ mú ni lágbára ẹni tó láyé àtọ̀run bó ṣe bọ́ sí nìyẹn kò sọgbọ́n tá a fẹ́ dá sí gbogbo ẹ̀yin ọ̀dọ́ jésù ẹ tètè dé ká lè lọ parí tá a bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí gbogbo sona church bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run àwọn àgbàlagbà bẹ̀rẹ̀ ní ago mẹ́sàn-án ó ní bí ìwọ bá tọ́ ọba ilé bá mi wọ̀ bó ṣe ń tẹ̀lé mi ń bọ̀ ó ti ń tẹ̀lé bọ̀ láti chapter 15 yẹn verse 1 títí ń bò dé verse 32 ó wá wò báyìí pé ìdíwọ́ rèé ó wá kọjú sí kí ni ń bọ̀ bọ̀ láti oṣù kẹjọ láti oṣù kìíní títí dọ oṣù kẹjọ yìí kí ni tí ọ̀fẹ́ káyé rẹ̀ ọ lọ wájú kí ló tún lò wọ́n bọ̀ wọnú embarment nǹkan 21 lolúwa ní ká dá padà mọ́mí ẹ̀ múra o dádì ẹ̀ múra o bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè lẹ́yìn ọkọ̀ kan láàlè gbogbo wọn padà lẹ́yìn rẹ̀ tó lè fòókè ní ìgbà mẹ́jọ ní gbogbo bí tá ẹ ti ń gbọ́ mi mẹ lágádàbẹ̀ ní ìṣẹ́ tọ́lẹ̀ abada àṣà gbogbo títí ń di ọ lọ́wọ́ fún odidi oṣù mẹ́jọ sẹ́yìn gbogbo títí ń dà ọ láàmú fún odidi oṣù mẹ́jọ sẹ́yìn tí ò jẹ́ kí ayé rẹ̀ ọ sáré tó o bá gbàgbọ́ pé láàrin oṣù mẹ́rin nǹkan tí ó ṣẹlẹ̀ yóò kọjá òye rẹ̀ kí ló ń di ọlọ́wọ́ tí òjé testimony rẹ̀ jáde báyìí lolúwa wí ọya jabọ jabọ jabọ jabọ jabọ jabọ jabọ jabọ ẹ jabọ ọlẹ̀ in the name of Jesus so rí bọ́dí ẹ gbé ẹ kígbe ẹ padà lẹ́yìn mi ẹ padà lẹ́yìn mi o and ìdí tó fi gbọ́dọ̀ lé wọn padà òní dávidì sọ yìí òní dávidì sì wí fún pé bí ìwọ bá bá mi kọjá ìwọ jẹ ìdíwọ fún mi tó ọba ilé bá mi wọnú oṣù kẹsànán mọmọ báwọn nǹkan kan bá bọ ọwọ bẹ ìdíwọ ni ó tún jẹ ẹ lọ bá mi wá padlock sunday tá a mú yìí ní ọlá yìí àwọn nǹkan kan ò ní bọ wọnú oṣù kẹsànán o ò ní gbé wọn wọnú oṣù ẹlẹẹkẹsànán bí nǹkan wa gbọ ẹgbẹ ilé ìmọ mi oṣù tí owó gbọdọ bà fún ọ ni oṣù tí eré gbọdọ bà fún ọ ni bí wà bá rí ìrànlọwọ gbà ní oṣù kẹsànán títí wọ december bọ àbárúwú ọjà ọdún àwọn nǹkan kan ń bẹ tó gbọdọ dá padà ọmọ bá tún jẹ ìdíwọ fún ọ ọmọ mọ sọ fún categorically ni pé tó ọba yìí tó lè bá mi wọnú oṣù kẹsàn yìí tó ọba yìí lè bá mi kọjá tá a bá tún jẹ ọ lọ wà á jẹ ìdíwọ mọ lọlé ẹ kígbe ìbànújẹ mi mọ lọlé báyìí lolúwa wí gbogbo tí ọyẹ kọ tẹlé mi wọ inú oṣù kẹsàn ẹ padà lẹyìn mi bọ ọba yíjú padà sí wọn yóò tún bá ọ lọ o ẹyin kan ní kíni ẹnì kan ní wòlíì kí làwọn nǹkan yẹn 21 ni wọn bí n bá lè sọ gbogbo 21 máa sọ díẹ so tá a bá ti wá dénú chọọchì lọla a bẹrẹ sí sí a mọ dé a mọ sí a mọ dé ó lè mi ni mo ní kọkọrọ dáfídì jésù rẹ lọ sọ bẹẹ ó lè mi mo lè sí tí ò sí ẹni tó lè tì nínú ìwé ìfihàn èmi mo sì lè tì tí ò sẹni tó lè sí he has the key of David. He can open and no man can close. He can close and no man can open. So lágbára ọlọ́run nínú ìsìn lọ́lẹ̀ bá ń wá padlock ilẹ̀. Ẹnìkan ní wòlíì ẹ láàní gbé àwọn nǹkan kan wọnú alákọ̀ọ́kọ́ tó ní gbé wọbẹ̀ láìsàn. Àìsàn ẹ tàka ẹni báyìí lolúwa wí ìwú àìsàn padà lẹ́yìn mi. Ìjẹjẹ mọ̀ ìránṣẹ́ ọlọ́run kan bẹ tí wọ́n ń pè ní Napoleon Hill. Ó ní tí ọlọ́run bá mú ọ lọ sí ibi mẹ́wàá. Tí mú ọ lọ sí ibi méjìlá tí ayé rẹ bá kún fún àìsàn ẹgbọn tó sọ ó ní agídí ló fi débi mẹta ń bẹ àìsàn agbára búkú tí máa ń sọ ìrandà sàn ni ẹ wá wọn tí wọn pè láìsàn yẹn kì í ṣe àìsàn kéèyàn ó sùn lẹnìkan láìsàn àìmọye táwọn àìsàn ìṣúná financial sickness ni selomi elomi bi se ngbo mi bayi aisan gbe yawo ni se orisirisi aisan aisan tara si ni telomi dide bi to ba wa wa kigbe aisan pada mo ti dodo oluwa o aisan pada mo ti dodo oluwa o se to ba ti di ola ngba ba denu service awa muki wa a si ati iseyen esese ti ope bo ti je pe si ope na ni amuki asilekun ati nkan 21 ni nkan to tun fe bayan wonu osu kesan nkan buku ni lagbare ni to laye atorun a daju e bibeli ni je nkan be ninu yin to saisan bi ninu we james chapter 5 verse 14 james 5:14 oni nje nkan be ninu yin to saisan e je o pe ikan ninu awon agba ijo ki won gbadua fun iru eni be ki won si mu anointing ki won fi kan anointing wa tin for you 77 oni adua igbagbo yo si mu alaisan na larada oni to ba se for dese out darije eke baba emi aitaisan a ni jowo september oh atokere bayi lo lojujiji ti mo mekun so ai mo ye nkan ta won mo israeli o gbe wonu ti won o gbe ku ni egypt okun pupa nlo sepinya oluwa yo sepinya eh bi ota fe bo ba lu won teli o bo ba lu won ni teli o awon sa ni ba owo ha ni gbe awon kankan wo september e ki gbe emi ataisun ni wo ha ni jo wo september in the name of Jesus ki la bi ki se ti oluwa bi ni amu ki la to ni gbe wo elekeji in to ni gbe wo nu osu emba osu kesan ikewa online ni o enikan ni aini eh lackness lack o ni gbe aini wo be mi omo boyo su mefa osu meje mejo to lo tan yi osu mejo to tan yi boya ninu aini lo ti lo aini ailowo ainise ailoko ailaya aini aini nkan to mi le se gbadun aye emi oluwa ni koni bo wonu september a wonu ember month lo o wonu opo re lo a wonu ember month lo o wonu igbega o wonu ifo I need testimony. E so pe aini wa fowo gba ipo e jade lara mi ni ola a wa se bebe ninu service enikan bi bawo padlock o wa lowo e npe mo tin lenu mo so ba se nse ni wema be na la se mo se ni sona church isin meji o na la ni anfani lati se ikan fun gbogbo awon odo Jesu elekeji fun gbogbo awon agbalagba isin awon odo yo bere ni ago meje ah oni oje conclusion fun convention conclusion for convention conclusion for convention lagbare olohun ah enikan ni se o tun bo si weje we mu ni lagbare ni to laye atorun bo se bo si niyan ko sogbon ta fe dashi and gbogbo eyin odo Jesu e tetede ka le lo pari ta bere be na ni o se ri gbogbo sona church bi ogo se nje ti olohun awon sona church awon odo won ti pada awon agbalagbo bere ni ago mesan atale ile ti e ti mo ri mo jala e ja dan wo de ipin olohun lori aye mi wo ka wo ti baba mi ologun ajobo mu jade ti n ba tin lenu mo nkan eyin ko n be te ni testimony o ni o ba won ri testimony sori kinu de ti gbogbo nkan gidi n sa lai si ti o to ni ah mayala sahaladus egbon ti david so oni wo ni ba mi re koja o ko mo ba tun je idiwo fun mi awon kankan be ti o gbodo bo koja won ni tele o atilekun mo won ni lagbare ni to laye atorun so o ti ra ki to ba ni lo ra ki to ba ni le mu lowo ki to ni pa to se ti to se si iwo na ni ki re o wa lowo e o da lase lato ni lo lagbare ni to laye atorun kin lo de I need ti ran le mo e bi ni sa ah I loko yi a fe fopin si so gbagbo pin laarin osu merin to ku ninu odun yi wedding re le jade e mo gbo testimony lo ni kongbe kongbe lati monday lo mayana meku amanasha dide nowo wa ke eyin o fa ini lara mi jabole jade loruko jesu o fa ini ainise kin lo ni gan o fa ilowo jade lara mi o fa ini le lori o fa ni sa aini ogun buku ni ogun aini a ni gbe wonu osu kesan osu ember lagbare ni to laye atorun so ara won kan 21 ta mo fi gbadua ara won kan 21 ti ma mo si oju re si ni agbare lo to ni aye atun kini nkan mi ta tun ni gbe wole number 3 bi oluwa se nbe ti emi nbe laye o ni gbe ataku wonu osu kesan o enikan lataku I mo your opportunity to wa siwaju e ta won kan taku won mo bo fowo gbe danu won mo taku ataku ni ikorita alaja somebody will just antagonize you he will stand up against you akan mo mo so nti o sele a mo duo taku laise lairo egbe owo le ori gbogbo eni ti o boru enu e tin da o lebi so be gbogbo eni ti o boru enu mi tin da mi lebi ina mu yin e se ra yin le se e taku ra yin loruko jesu awon kan o ni gbo nti sele won kan mo do lebi won mo sadlaye won mo so nti o ye ki won so ataku yin a o ni gbe wo eyin kan lo gba se yin o ri nti o tele leyin adua bad lord sunday lagbare ni to laye atun ejo e ba npe baba yi
1: oruko temi ni musoye muti oyebola omo bibi ilu ko yi ni mi
2: iko yi jesus city
1: emi o ri ri o
2: e ri mi ri
1: irun la ma kini le wa 24/7
2: irun
1: nbe ni abi wa mo ni baba ati ya nse
2: eyan family baba mi ni
1: be ni ngo dre di august 8, 2004 lati gba yen mo tin ye eje lati ogun odun for 20 years
2: e se kini
1: mo ye eje se mo pe wc radi teyan ba sa be to se ba e jo kan mo se wo
2: lati oju ara yi
1: be ni daddy eje melo lo wa wa lara eje melo lo wa lara baba mi
2: ti en gbeje lati oju ara
1: e
2: en se menstruation
1: o ko ja menstruation baba dada o ko ja menstruation
2: anowe agbara ti nbeje emi ti mu ko mama se nti oto agbara to be so didakuda despite the fact o si lemi lara awa foke sami ni kagbara yo gbe ikan lo tun gbo yi me expression okunrin
1: oko ja be careful
2: onisun eje
1: oh my god from one place to another
3: ah ngo wa di inu osu kejo yi
2: osu kejo
1: bi ti ati en wi ganje n try re
2: bi te ti ma ri moto
1: be ni ti mo ti
2: en bo le ti ma ri moto on
1: ti n ba ti ko n le bi ni report bi ti mo wo moto abi ti mo gbe moto ara mi
3: o do po lo re re re lulu mi ni omo yi e
2: ni ko yi
1: e so ayo mo ba ni mo se do la ki o pe mo so ye wo loka
2: ata ni ndo do opule
1: eyin ni ni be
2: ya ya ya yo moke baba mi bo so nkan ko ni if you don't cause go slow you are going slow
3: eje koja bi kiavu
1: ibo ya o tun wa mu di yomo idi yen yo to yi ti o ni fe tin ba fe joko kan mi o le joko
3: lati bi kan si di kan odo a doctor oyinbo
1: kini kan ko si ti ani ki mu wa ti mi ri
3: je
1: ewe yi lo kere ti mi o ko ti mo ko danu
2: te ko danu
1: mi mo ko danu baba
3: eyin lo kere ju
1: test 40,000 50,000 80,000 mo wa lo to je
3: nbo wa di on 7 august this year
1: mo gbera lataku re wo mi be
3: mo ti wa lati on 6 emi o mo pe o ye ki sun le
1: ngba nge de be ndaji o ti dabi oja ategun ikan se yi mo good of you
3: mo ri gbagbo
1: mo ri gbala
3: daddy mo fiti to be Christy Bura to cut my story short. It is stop.
2: It just again.
1: Oh stop! Idi to yo banku banku mi ori ma. Mi ori ri o. Ipe
2: baba won mo ni role npa.
1: Aye oni to won ni da.
2: Emi mo ko suwo.